0: mo salama se dada mo ba yin laaro e e ka aro sa e ka aro ma e ka aro eyin ore sha ji dada e ri bo se dabi pe keyan bo ti de nbusun mo orun yin si moyan mole o si moyan mole ah e papa jule awon to ba sun login nti mo ju bi esi bo se faru na le yan tan mo ri ọpọlọpẹ ọlọrun ninu aye praise olagoke kò pòun ó jí gbà téèyàn bá lọ children party lálẹ́ àná tó dòdì tó sì bí ẹgbà ọlọ́ọ̀gbà ọlágbájá yìí fẹ́ jí ló fẹ́ dìde báyìí ṣùgbọ́n ṣé ká mọ̀ tanra wa children party tádàbà yìí fẹ́ gbé kalẹ̀ lánàá yẹn ó kọjá bẹ́ẹ̀. Adaba tó bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ pátí eléyìí kọjá kàsí nǹkan. Gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Adaba FM lórú gọ́gọ́ jáde sí pátí táwọn wí. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n pèsè sí ọ̀jájá páàkì gan-an. Àwọn gan ò sọ pé. Sẹ́rígbà tí fìwà sáyé wá bọ́ ta nígbà tó débì kan. Táwọn ọmọbìnrin kúntekúnte yìí. Tó bọ́ sínú òró pupa wọn. Tán sangi mọ́nù tán jó ẹ wò pé ọlọ́run ṣé sáwọn ọmọ kékeré nílẹ̀ káwọn ilé ẹ̀gá kúkú lọ́mọ rẹpírẹsẹ́ǹtì nàìjíríà lókè òkun kékeré la rí gbà tí fi wàsáyé ń pàfọ́ọ̀mù nígbà tó yè mẹ́kun bọ́ta ẹ wá mọ àwọn ọkùnrin bí wọ́n ṣe ń jó bí obìnrin tí wọ́n rápáre gángan rẹ́sẹ̀ rí bàtà pẹ̀lú ọ̀pọ̀ futa school náà àwọn náà làwọn ò sì ń bẹ́ ọ. Ilé ẹ̀kọ́ kan ti ẹ̀ ń bẹ àwọn tán sí orchestra of praise sọ̀rọ̀ tí nígbà táwọn ọmọ yìí tí wọ́n tẹnu bọ́ fẹ́ dúró ṣé dúró àbí fèrè nígbà tán tẹnu bọ́ fèrè báyìí kí lẹ porúkọ ilé ẹ̀kọ́ ìgan ilé ẹ̀kọ́ aládàáni ní private miwuli iléeṣẹ́ àdàbà fm à ń kín ẹ kú oríire àjọ̀dún tàná nígbà àti ṣe celebrate àwọn ọmọ wẹ́wẹ́ ó dùn gbọ́gbọ́ kan sí dáadáa bẹ̀rẹ̀ látorí ọ̀gá wa pátápátá káfàtà sir martin ayọ̀lá kí tó fi dórí gbogbo àwa aláṣẹ yòókù níléeṣẹ́ àdàbà yìí gbogbo àwa òṣìṣẹ́ èmi pẹ̀lú àwọn fáǹsì mi àwọn rédíò boyfriend and girlfriend à ń kí yín wípé ẹ kú iṣẹ́ ẹ̀sìn kú iṣẹ́ ọ̀jájá páàkì táwọn náà ṣàgbátẹrù wa ọ̀jájá páàkì tiẹ̀ ní lọ́dún tó ń bọ̀ préèsì wọ́n ní àwọn ò rí wípé kábíyèsí ọ̀ọ́ni rìṣà ọ̀ọ́ni ti lẹ́fẹ̀ àwọn rí wípé àwọn bá bàbá sọ̀rọ̀ kí bàbá ó darapọ̀ mító náà bàbá dọdún tó ń bọ̀ ẹ ṣeun adúpẹ́ ok dégbè gàlà ní rémírédò mímíremí àtún ti wà lápá bí ṣé mo bá yín dáadáa ṣe jíire láàárọ̀ yìí ẹjẹ́ ń yí ọwọ́ kiní yẹn padà lápá abẹ yẹn kí n fi lẹ̀fọ́ pcr fẹ́fẹ́ ká máa lò yẹn láti máa fi kí gbogbo àwọn èèyàn wa láàárọ̀ yìí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́.
1: Idan ti de, omi idan, idan toju dan.
2: Alani wa kọ mi na.

sọ̀pẹ́ lórí. Ìdọ́lá ìròyìn ya ó kì í kọjọ òróró òtó. Ìdọ́lá afẹ́fẹ́ olórin máa ló gbèdé. Ìdọ́lá kọ̀ọ̀lẹ́ni tó ti rọ pẹ̀lú ìdodo. Ìdọ́lá tó wá dórí sùn mí.

Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kiyin e kojumo aseku ise ana. Iroyin ni kutu are lati le ise Adaba 88.9 FM. Akure are Tinubu si so loju gbogan. Ipese won amusagbara kan Labuja ile ise Adaba FM gbalejo awon wewe fun ajodun odun awon wewe. Arakunrin ile Canada kan wo wahala tori wipe o nta ogun oloro to ngbemi eyan loju pa ilujara iroyan re lekun rere are Bola Tinubu ti si so loju ile ise won amusagbara kan ni Abuja ile ti gbagbo wa wipe yo kenu won amusagbara lagbegbe na Tinubu ja ko di memo wipe ise akase na je okan lara igbiyanju ile ise Rolling Energy eleyi ti o nsakoso awon ile ise won amusagbara gasi bi metadinlogun leyi ti won ni kakiri ipinle Kaduna Kano ati ipinle Borno o je ko di memo wipe ise akase ohun o ni won gbagbo wipe yo mu adeku ba oye ti won na lori igbokegbodo bakan na ni yosi kenu ori ofe lati le ni awon kan amusagbara lagbegbe ohun are Bola Tinubu lo ti je ko di memo wipe orilede Nigeria lo ti gbese le ipa atunpedede ati imuduro oro aje iyan leyin odun keta to nga pere bo ti le je wipe ona ohun orogbo ofe ni atori e pe wuri ogan ninu oro kan to fi lede lati le fi sami ayajo odun keta to ga pere are je ko di memo wipe loto awon ise awon igbese ijoba kankan maye nira fun awon eniyan bi yiyo owo iranwo lori epo ati awon atunse kankan be ewe o ni awon atunse on se pataki lati le ri wipe orilede Nigeria ko tubo wo wahala to ni se pelu olowo de si Tinubu je ko di memo wipe orilede Nigeria n lo na bilionu owo naira lori owo iranwo epo lojojumo tele tele ri ṣùgbọ́n tó jẹ́ wípé lọ́wọ́ ta wà yìí bí wọ́n ti ṣe àtúnṣe sí ń mú kí ogunlọ́gọ̀ owó kò mọ̀ wọlé sásùnwọ̀n ìjọba ààrẹ yànnàná ìtẹ̀síwájú lórí ohun amáyémúgbàrọ̀rùn ohun àmúṣagbára ètò ọ̀gbìn iléègbé ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan míì bí rẹ̀. Àwọn ẹ̀ka-ẹ̀kan nínú àjọ oníṣọ̀kan àgbáyé àti àwọn aṣojú nílẹ̀ adúláwọ̀ ni wọ́n péjọpọ̀ sí New York láti lè fi sàmì àyájọ́ ọjọ́ adúláwọ̀ ètò kan eléyìí ti igbákejì akọ̀wé gbogbogbò fún àjọ oníṣọ̀kan àgbáyé àti àwọn aṣojú nílẹ̀ adúláwọ̀ bíi Algeria, Namibia àti orílẹ̀-èdè Nàìjíríà Jimoh Ibrahim tí wọ́n ti pèsè ètò ọ̀hún ń ló jẹ agbọ̀n fún àwọn àgbààgbà ọ̀hún láti lè foríbarí lórí ìtẹ̀síwájú ilẹ̀ adúláwọ̀ ìyẹn nínú àjọ àgbáyé bákan náà ló tún jẹ́ ìpàdé eléyìí tí wọ́n ṣe ṣáájú ìpàgọ́ àjọ oníṣọ̀kan àgbáyé nínú èyí tí wọn yóò ti ṣe ìdìbò kọ̀ọ̀kan ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀. Ọmọye ìfẹ́gbẹ́ òṣèlú APC Lẹ́kùn Àkúrẹ́ àkọ́kọ́ Adeola Finch ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olùdíje yòókù tí wọ́n jọ díje láti dupò ìdílé ẹni tí yóò gba tíkẹ́ẹ̀tì ní ẹkùn náà ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ níwájú. Finch ló fi àrọwà rẹ̀ léde lákòókò ètò ìpẹ̀tù sáwọ̀ àti dúpẹ́ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn olùdíje yòókù àtàwọn adarí ẹgbẹ́ ọ̀hún lẹ́kùn náà. Ọmọye ìfẹ́gbẹ́ òṣèlú APC náà o ẹni tí gbogbo àwọn ènìyàn fọwọ́ sí wípé kó lọ rí díje ni ó sọ̀rọ̀ níbi ìpàgọ́ ọ̀hún ó jẹ́ kó di mímọ̀ wípé ńṣe ni káwọn ìjọ kọ́ ọmọlùpọ̀ bọ́ kí iṣẹ́ náà kò lè dákẹ̀sán baálé ọjà nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn olùdíje yòókù ọ̀mọ̀wé Kọ́láwọlé Ṣàràfàdín ni ohun kan tá gbéńké òun náà làlóko wọ́n jọ fọ̀ láti fọwọ́ sí wípé kí Adeola kó lọ rèé sojú wọn ìyẹn bí ó bá di inú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó sì jẹ́ pé gbogbo àwọn làwọn ò jọ ṣúgbà rẹ̀ láti lè rí wípé ó jáwé olúborí. Gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbìyànjú láti lè ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọ wẹ́wẹ́ ìṣirẹ̀ tọdún yìí iléeṣẹ́ Adaba FM ń lo ṣe àkójọ àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò ìlú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ lánàá nínú èyí tí wọ́n ti ṣe láyẹyẹ lónìí ńlá ọgọ́rọ̀ ìdíje ńlá pẹ̀yàmọ́ sínú ètò ọ̀hún bí àròsọ aláríyànjiyàn eré ìbílẹ̀ ìbéèrè àti dáhùn ọ̀rọ̀ ìwúrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ètò ọ̀hún ọ̀gá àgbà yẹnyẹn iléeṣẹ́ Adaba FM Sir Martins Ayọ̀ọ́lá jẹ́ kó di mímọ́ wípé ilé iṣẹ́ àdàbẹ́ fẹ̀ ń gbètò náà kalẹ̀ láti lè fi mọ rírì àwọn ọmọdé àti láti lè jẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ láti fẹ̀bùn hàn faraye ó fi kún wípé fífún àwọn ọmọ wẹ́wẹ́ ní ìkẹ́ tó yẹ kì í ṣe iṣẹ́ ìjọba nìkan ó sì ké sí àwọn òbí láti jara wọn ṣe ọmọ títọ́ ọ̀gá àgbà òjàjà park ruben adib gbóríyìn fún ilé iṣẹ́ àdàbẹ́ fẹ̀ fún ètò náà ó ní lílọ́wọ́ sí ọ̀rọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ ṣe pàtàkì láti lè ṣe ọjọ́ iwájú àtàwùjọ rere ọkùnrin kan kenneth law ló ti jẹ́wọ́ báyìí pé lóòótọ́ ló ń jẹ̀bi ẹ̀sùn títa nǹkan olóró tó lè ṣe kó pa ni lójú òpó ayélujára ní canada bákan náà ó ní ilé ẹjọ́ jẹ́ kó di mímọ́ wípé ọmọkùnrin ọ̀hún ń lò ta àwọn oògùn olóró ọ̀hún jákèjádò àwọn orílẹ̀-èdè bíi 31 láì yọ bíi 100 lágbègbè united kingdom sílẹ̀ wàyí ò ń ṣe ní ilé ẹjọ́ jẹ́kùdì mímọ̀ wípé ohun tó bá tọ̀ òun náà ni wọn yóò fi jẹ arákùnrin náà níyà ìyẹn bí ìwádìí bó bá gbé ìgbésẹ̀ ilé ẹjọ́ ọ̀hún bí ó bá fi tẹnubodò ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ló ti yan jose mourinho gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá àwọn àgbà báyìí pẹ̀lú àdéhùn ọlọ́dún mẹ́ta eléyìí tí yóò túmọ̀ sí ìpadà arákùnrin ọ̀hún sí santiago bernabeu lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti lọ mourinho òun ni yóò gba ipò rẹ̀ lẹ́yìn tí wọ́n bá parí ètò ìdìbò tí yóò wáyé nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà tán láìpẹ́ yìí eléyìí tí wọ́n ti ní yóò wáyé ní ọjọ́ keje oṣù kẹfà ǹṣe ni yóò mọ rọ́pò álvaro arbeloa ẹni tó ń ṣe akọ́nimọ̀ọ́gbá fìdí ẹ̀ láti inú oṣù kínní nígbà tí xabi alonso tó ń tìní kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ká tó mú ìròyìn ní kùtù àìtò ní wá sópin ẹ̀gbọ́n àwọn kòkòrò rẹ̀ tàti mẹ́nuba lẹ́ẹ̀kan sí ààrẹ bọ́lá tinubu ló ti ṣíṣọ lójú iléeṣẹ́ ohun àmúṣagbára kan tó jẹ́ ti rolling energy láti lè fi kẹnu àwọn àmúṣagbára lágbègbè àbújá bákan náà láti ní gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbìyànjú láti lè fi ṣe àmì ayẹyẹ àjọ̀dún ọdún àwọn ọmọ wẹ́wẹ́ ìṣirẹ̀ tọdún yìí iléeṣẹ́ àdàbẹ́ fm ṣagbátẹrù ètò kan ní ọ̀jàjà park láti lè fi ṣe ẹ̀yẹ àwọn ọmọ wẹ́wẹ́ arákùnrin kan kenneth law láti ló ti jẹ́wọ́ báyìí wípé òun jẹ̀bi ẹ̀sùn títa nǹkan olóró tó lè ṣe kó pa ni lójú òpó ayélujára ní ontario canada àti sí àwọn agbègbè kan ní ilẹ̀ uk èyí ló pín ìròyìn ní kùtù àtòní láti iléeṣẹ́ àdàbà 88.9 fm àkùrẹ́ ọ̀làyínká òjò ń lo lóòtú ìròyìn àdìgbòye galani lorúkọ tèmi mo kí yín ẹja ṣe jẹ́jẹ́ lónìí àní jẹun tí ò tẹ́wa lọ́rùn
2: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 abba make sure kọrọjọ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba make sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abba make sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53

0: ẹjẹ ka jọ kọ wo dunu
1: ni ilu okela
0: ikara akoko
1: awa ebi amolumo
0: labẹ alaṣẹ baba wa
1: chief
0: jinadu yakubu fadaka
1: olowu of alewu
0: chairman of ikare kings maker
1: lo fi akoko ipe gbogbo wa pe ẹjẹ ka jọ yọ ṣẹṣẹ
0: bẹ ni o
1: eyi ni gbogbo awa ebi amolumo
0: ilu
1: okela ikare akoko
0: fi pe gbogbo eniyan sibi
1: ajọdun ti ọdun yi
0: ni ilu okela
1: ikare
0: ni ọjọ kẹfà
1: oṣu kẹfà
0: ọdun 2026
1: tọmọde tagba
0: o ya ẹjẹ ka jọ yọ
1: bi awọn eto naa yoo ṣe lọ niyi
0: ni ọjọ kẹfà oṣu kẹfà ọdun ti a wa yi ni
1: ajọdun
0: amolumo
1: pẹlu
0: ikowojọ
1: bẹẹni
0: adura ti awọn aṣa ilẹ wa yoo si ma tẹle
1: awọn eyan pataki
0: ti a reti bẹ niyi
1: dr lucky orimisan ayedatiwa ondo state governor
0: israel majesty
1: ọba saliu
0: akadi
1: adekojọ mọọmọ fọdi olukare of ikare kingdom
0: senator jide ikpisagba
1: chief launcher
0: right honorable victor olabintan
1: ọmọ bọla ademuwagun
0: chief
1: abdul muhammed
0: atm
1: ati gbogbo ololufẹ
0: awọn ọmọ amolumo
1: ṣẹbẹ wa ni
2: ọmọ amolumo
3: ọmọ owo lo ye ipa yẹri jẹ mẹgbọn jẹ maburo jẹ
2: odi o
3: ẹkun oke
1: gbogbo ọmọ amolumo lo n kede.
4: Ẹ̀yin ojúlówó àgbẹ̀, ẹ sáré tètè síbí yìí o, àsìkò ti tó. Taro Agroscience ti mú ojútùú tó péye wá, tí a sì mú oko rẹ ní èso tó pọ̀ jù, tó yára jù, tó ṣojúlówó. Tó bá fẹ́ kí ilẹ̀ rẹ mọ, lo èyíkéyìí nínú oògùn pípa koríko Saro tó ní glyphosate bíi Gobara, Uproot, Tarose, tàbí tó ní glufosinate bíi Slasher, Slasher Super, Slasher Gold. Ìwọ àgbẹ̀ tó ń gbin àgbàdo, má ṣe ronú rárá. Pẹ̀lú ojútùú àgbàdo wa, Triplex, Vigor, Striker, Alaka, Kare, Clock, ìwọ yóò rí ìkórè tó dára jùlọ. Fún àwọn àgbẹ̀ kòkó wa, Mac Gold, Mac Extra, àti Capsitor tí yóò kó àrùn bọ́ọ̀dù dúdú àti kòkòrò kúrò lórí oko kòkó rẹ. Fún oko pákí àti oko iṣu rẹ, lo àpapọ̀ tó kún yìí, Ruta, Reliance, Jarumi, àti Temex fún oko mímọ́, gbòǹgbò ńlá, àti ìkórè tó ga jùlọ. Pẹ̀lú Saro Agroscience, ojútùú rẹ ti hàn. Ní báyìí, tètè lọ sí èyíkéyìí ìsọ̀tì Saro nítòsí rẹ, tàbí kí o pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08077494225. Saro Agroscience, ojútùú tó dára fún ọ̀pọ̀lọpọ̀ ìkórè.
5: Èmi ọ̀nà olúwa ọwọ́ ká tí gbogbo ènìyàn mọ̀ sí Ute ní ìlú Àkúrẹ́ fi àsìkò yìí kí bàbá wa ẹ̀gbọ́n wa àràbà aṣíwájú ìlú Ute ṣe Banji ọwọ́ ká yọ ayọ̀ wípé wọ́n ń ṣọdún èrò ní ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún 2026 yìí Banji ọwọ́ ká àràbà ti ìlú Ute. Iṣẹ́ rere tí ẹ ti gbé ṣe ní ìlú Ute ń fọhùn síbẹ̀ o. Ṣé àràbà ni bàbá ẹni abálábà ni bàbá Banji ọwọ́ ká wà á gbọ́ wà á tọ́ lẹ́yìn ọdún èrò yìí o. Bẹ́ẹ̀ lo ò ní fojú sunkún ọmọ o ní fojú sunkún aya. Ipò rẹ ò ní ṣòfò láàrin Ute ò ní dẹni àwátì láyé o. Ẹ̀mí yín á ṣe púpọ̀ láyé. Èmi ọ̀nà olúwa tí gbogbo ènìyàn mọ̀ sí Ute ní ìlú Àkúrẹ́ ló ní Chief Banji ọwọ́ ká ẹkú ọdún èrò wà á gbó wà á tọ́ wà á fẹ̀rìgì jóbi.
6: Ọmọ alójú olódògbó ọ̀dọ̀gbó àfúrè ọmọ alágbèéwò ẹrú kò pọn ẹrú pọn ẹrú tẹsẹ̀ tàn kàn sí sí ọmọ alókè chama ẹrú tí so ẹrú so kì í je karùn-ún mọ ẹgbọ́n mi bolúwa jí mẹ́lá ni o.
5: Chief Banji ọwọ́ ká aṣíwájú ìlú Ute bàmí wélà ni o.
7: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: SELARIE sálárì.
7: Bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: TURMERIC turmeric.
7: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Wait, oh, wait! You mean you haven't heard? Domino's and Cold Stone Mega Week is here, and this is not your regular kind of offer. We're talking your favorite hot fresh pizzas, now at prices that are just crazy. Cheesy, creamy, soothing goodness, and our rich and ultra ice cream flavor mixes without the can I afford it moments? Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook, say less. This mega week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal, it's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-888-9999 and order now. Mega Week, indulge your cravings.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas cooker ni o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pé ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀ díẹ̀ àbí báwo ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú la mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì, tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
1: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san wúlẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
1: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
2: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
4: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 07074542995. Lẹ́ẹ̀kan sí 07074542995.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
6: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
5: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
6: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
5: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo ohun elo to bara fodi do su mejila tabi ogoji ose
6: iro ni o
5: o to to han ni gbogbo awon nkan elo nu ile mi ori cdk ani mo ti ra won koda iphone to wu lowo mi yi ni sanwo re tan
6: ah o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
5: iwo lo bere sugbon ni bayi tete download cdk lori google play store ati ios app store ki won na ma jaye cdk ani welemu ran to nilo ko ma sanwo were were line ni ele kankan lori e ko si website wa cdk

0: ṣe lójú iná léwu ra ohun ohun àgbẹdọ. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Adéṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS. Bí Datmal DS ṣe wà fún àgbàlagbà, bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá alágọ̀ ara, kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Adama FM, I like it forever.

0: tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Àgbọ̀nyìn ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ 100 ọdún, wọn á lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtẹ̀gbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtẹ̀gbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-06460-6419 07-06460-6419. Àlàáfíà ara wo ní bí fi abẹ́ ojúbà.
4: Ẹ̀lọ́ ṣe ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Tó ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. eto ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso sebi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbianju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni takebe a nje nto dun a mu nto dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje didun didun yi to sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta nsoro re yi ko lo tinu rara ponbele egbogi na na fi se ajo NAFDAC si fontelu iwo na lo ra loni tori pe ijawa ija osi always guide ni won ni ko guide ara re e je nkoko doke lo na mo si npada abo e ku kale
4: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
5: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro a po gede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo NAFDAC fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
8: Benny, ijawa ija osi always guide no ni

0: Eko ojumo gbogbo eyin olugbo mi ni pataki gbogbo eyin olugbo ati olufe eto wa bi a se le wa Olorun ri nibi kibi ti e ba tin gbo wa e ka bo sori eto yi ti e kan ka ona mi mimo ilana fun ominira eni ni ti emi gbe kale ti a ma mu wa fun yin lori ikanni yi losose eto bi a se le wa Olorun ri lo da lori bi a se le fi ona han ara wa ti se da wa tu to je emi Olorun ran wa wa lati wa la oniruuru iriri ko jade ninu igbokegbodo tabi inikenido wa kaakiri nile aye nikeyin ki abaale ni ominira ni ti emi ki a le di alajosisepo pelu Olorun oruko temi ni Olusola Adeyeye emi ni atokun etotoni bi se wa lori eto yi ni eto wa to ba keyin ninu osu akanse tun ni etotoni leni e o tun ni anfani lati pe wole lati beere awon ibeere yin to tin ta water se ninu yin lori esin e kanka ti akoko ba to a o si oju ile ero ibanisoro wa sile fun yin lati ma pe wole akori ti a ma pe kelu lori eto toni ni igbe aye re loju ala igbe aye re loju ala your world of dreams alejo meji ti won je lesin e kanka ti won ma ba wa pe kelu akori yi ti wa ni kale pelu mi ni yara igbohun safefe eni akoko yo soro lede yoruba ni gbati eni keji yo soro lede gesi a very good morning to you my dear listener most especially you lovers of our program how to find god as usual the last edition of this program being the last edition of this program for the month today's edition of the program is going to be a special one on the topic your world of dreams we shall be speaking in both Yoruba and English language you are specially welcome on the program alagba banji akirele re e kaabo sori eto yi
1: e se atokun mo se ki gbogbo eni ti o npo wa nile loko wi pe akojumo o
0: e se popo ti e wa sori eto yi esther goma you are welcome on this program
2: thank you mr presenter good morning and viewers at home or listeners at home you are all welcome
0: thank you esther our english speaking or pidgin english speaking listeners are going to have the opportunity of asking esther their questions in english language or pidgin english language as it is our custom to give you this opportunity during the last edition for the month especially the month of may lẹ́ẹ̀kan sí àkòrí tí a máa pẹ̀tẹ́lù ni ìgbé ayé rẹ lójú àlá ìgbé ayé rẹ lójú àlá your world of dreams máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín alàgbà banji akérèlé rẹ àwọn kan sọ wípé àlá kò ṣe gbẹ́kẹ̀lé nítorí àlágbà títúmọ̀ rẹ ọ̀pọ̀ ìtumọ̀ àlá kìí sí lọ́gẹ́rẹ́ nígbàtí àwọn mìíràn sọ wípé àlá wa jẹ́ ìkan lára àwọn ọ̀nà tí ẹ̀mí mímọ́ ń gbà láti tọ́ wa sọ́nà nínú ìgbé ayé wa alàgbà akérèlé rẹ̀ kí ni àlá gan ǹjẹ́ àwọn ìgbé ayé wa lójú àlá lè ṣe gbẹ́kẹ̀lé bíi ti ojú ayé tó bá lè ṣe gbẹ́kẹ̀lé láwọn ọ̀nà wo.
1: ẹ ṣe àtọkùn àlá jẹ́ ohun èlò pàtàkì tí ó wúlò fún àwa ẹ̀mí tí olódùmarè fún wa láti lè fi rin ìrìn àjò wa lórí ilẹ̀ ayé ìṣe wa èrò ọkàn wa ohun tí a bá jẹ tí a bá mu ní gbogbo ìgbà ló ṣe pàtàkì tó sì ní ìbáṣepọ̀ pẹ̀lú àlá tí a bá lá gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ àlá tí gbogbo wa mọ̀ sí ni àlá pé ká sùn ká sì máa ríran nígbà tá a bá sùn ìtumọ̀ yìí ní ẹ̀sìn ẹ̀kàǹkà a mọ ara wa gẹ́gẹ́ bí ẹ̀mí ẹ̀mí ni wá tí a jẹ́ ìyá ọlọ́run ara tá a gbé wọ̀ ikọ́ ni wá ìgbà tí ara bá ti tó ti re ara tó ṣe iṣẹ́ tó sùn lálẹ́ òun ni ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò tiẹ̀ torí pé ẹ̀mí ò kì í sùn èyí fi yé wa pé gbogbo ìgbé ayé wa tí a ti

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Sonia tomato sachet.
3: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
5: S-E-L-A-R-R-I-E. Salary.
4: Ah, bọ̀dá mi, ẹsí pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Ǹjẹ́ o ti gbọ́? Free to air decoders ń bẹ̀. Tó lè rà kó o sì mọ jẹ gbádùn ìran wíwò aláìlóǹkà. Movies, Hollywood, Bollywood, Nollywood, pẹ̀lú àwọn Yorùbá films ìgbàlódé, aré ìdárayá, action movies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí tẹlifíṣàn rẹ lọ́fẹ̀ẹ́, láì tún sanwó monthly subscription. Òpìtìmọ̀ sí Power Justice Electronics, Ondo City. Bẹ́ẹ̀ni, a tún ta àwọn decoders yòókù, network booster, fáwọn agbègbè tàbí abúlé tí network ń bẹ fẹ́rẹ́fẹ́ tàbí tí ń ṣe ségesège. Tẹ́mọ̀ wá jẹ gbádùn ìpè àti browsing tó ń já garaga ni. Láì gorí òkè gorí gegele wá network káàkiri fún gbogbo network pátápátá. A tún ta solar light àtàwọn security light oní sensor tó ń tàṣírí olè tàbí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ńlẹ̀ yín. Tó tún ní CCTV camera. Tẹ́ ò mọ wo ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nílé yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín níbikíbi. Kò wá tán síbẹ̀ o. A tún ta musical instruments, àwọn ohun èlò orin fún ilé ìjọsìn àti fáwọn olórin. Free to air decoders, network boosters, solar street and security lights with CCTV cameras and musical instruments. Power Justice Electronics, situated as number 4 Orere 2, Ondo City, is the place to be. Telephone 0903-713-6882.
3: Robert Paul,
4: Oluyemi,
3: ati ọpọlọpọ ẹrọ ti Ọlọrun,
4: Ọlọrun ló sọ nínú sọjí,
3: ati tú ọ sílẹ̀,
4: ati

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0800.
2: Ẹ̀yin ojúlówó àgbẹ̀, ẹ sáré tètè síbí yìí o. Àsìkò ti tó. Taro Agro Science mú ojútùú tó péye wá. Tí a sì mú oko rẹ ní èso tó pọ̀ jù, tó yára jù, tó ṣojúlówó. Tó bá fẹ́ kí ilẹ̀ rẹ mọ́, lo èyíkéyìí nínú òògùn pípa koríko Saro tó ní glyphosate bíi Gobara, Uproot, Sarose tàbí tó ní glufosinate bíi Slasher, Slasher Super, Slasher Gold. Ìwọ àgbẹ̀ tó ń gbin àgbàdo, má ṣe ronú rárá. Pẹ̀lú ojútùú àgbàdo wa, Triplex, Vigor, Striker, Alaka, Carry, Clock, ìwọ yóò rí ìkórè tó dára jùlọ. Fún àwọn àgbẹ̀ kòkó wa, a ní Mac Gold, Mac Extra àti Capsitor tí yóò kó àrùn pọ́ọ̀dù dúdú àti kòkòrò kúrò lórí oko kòkó rẹ. Fún oko pákí àti oko iṣu rẹ, lo àpapọ̀ tó kún yìí, Ruta, Reliance, Jarumi àti Temex fún oko mímọ́, gbòǹgbò ńlá àti ìkórè tó ga jùlọ. Pẹ̀lú Saro Agro Science, ojútùú rẹ ti hàn. Ní báyìí, tètè lọ sí èyíkéyìí ìsọ̀dì Saro nítòsí rẹ tàbí kí o pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0807-4942-25. Saro Agro Science, ojútùú tó dára fún ọ̀pọ̀lọpọ̀ ìkórè.
3: James, wetin my eyes dey see for your house? Brand new generator, solar power system, dey freezer. Hey! And you dey talk say money no dey to finish this project. Why you dey play me now?
4: Sure. My brother, I no play you. All brand new electronics we dey see for my house. Na Retida Property Enterprise Limited dey do am.
5: Yes, so, na so. Retida Property Enterprise, don't bring out, come on. Buy now and pay later. On top any electronics where you want, only 40% of the money you go pay. And you go dey pay the rest small, small. Any electronics like deep freezer, TV, fridge, solar system, air conditioner, kitchen equipment, generator, etc. Then, this buy now and pay later, don't they go for Retida. The office stand up for No. 39, Odukoyi Street, for Mommy Shion Trading Stores, Akure. You fit talk or message them on the WhatsApp 0806193-1283. Narrated that talk am say, pay beat by beat, no pressure.
6: Eri ti gòkè àlọ́ lọ́sí mi o. Eri ma ti gòkè àlọ́ lọ́sí mi o.
7: Èdè ńlá lọ ní gbogbo igbó kankan kése.
8: Àjànàkú ńlá lọ nílé ọ̀dàn, gbogbo ọ̀dàn mètìtì.
7: Ẹni rere pàtàkì ni màá ló sùn tí ò jí mọ́.
8: His Royal Highness
7: Olújàró Ọ̀fìjàró
8: Victor Ọlàwùnmí Alàbíṣà.
7: Ó mà ṣe o,
8: ẹkùn ńlá fìrù balẹ̀.
7: Gbogbo àgbáyé forin ìdárò bọnu.
8: Lọ́jọ́ Friday 29th of May,
7: ìní ètò pàtàkì Service of Songs
8: by 4 PM,
7: ACCC,
8: Ontario Liberty Parish,
7: 1322
8: Western Road,
7: Toronto,
8: on M6L. Final burial rites will take place.
7: Ijaro Akure,
8: Ondo State, Nigeria.
7: Gbogbo tọmọ taya tẹbi tara tọrẹ.
8: Ló ṣe lédè lẹ́yìn rẹ.
7: Olódìgbà òjò ká tó tún rágbára.
8: Ká tó rẹyẹ tí ó ṣe bí ọ̀kẹ́ ó tún dọjọ́ mi.
7: Ó mà dárọ̀ o.
8: His Royal Highness
7: Olújàró Ọ̀fìjàró
8: Victor Ọlàwùnmí Alàbíṣà.
7: Ẹni tí gbogbo ayé fẹ́ràn nítorí oníwà rere ló jẹ́.
8: Lọ́nà ìta wa bí lọ.
9: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀. Ọrọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣì ẹ kan sùn lọ ni.
10: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide
11: me. Iléeṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ra aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
12: Sísun la ayé bá sísun ṣáàlà.
11: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kó sẹ́sí agbada fíṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lọ́ṣẹ̀lú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Max Fashion Studio. Wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Max Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media, Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Max Fashion Studio. Ẹ dán wa wò lónìí, ẹ rí pérere Ntolúwa.
13: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
14: SELARIE salary.
13: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
15: TURMERIC turmeric.
13: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
16: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
17: Òṣùpá sì di kí ẹ láyé ńlọ, sì di kí ẹ láyé ńlọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kí ẹ láyé ńlọ. Ogun máta lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sàntagbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ńlọ. Sàntagbára kásán yòókù létà, sì di kí ẹ láyé ńlọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà, lọ bá sì di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowó kan ṣe lórí ẹ lè download app yìí. Lórí App Store.
13: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
14: SELARIE salary.
13: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
15: TURMERIC turmeric.
13: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
16: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà.
9: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe kan sùn lọ ni.
10: Abba aṣọ òkú ti ìgbọ̀nni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide
13: me. Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
14: SELARIE salary.
13: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
15: TURMERIC turmeric.
13: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
16: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: gbọ́ ọ̀rọ̀ òṣèlú. Àwọn àgbààgbà tí ò fẹ́ kí nǹkan ó bàjẹ́. Tí wọ́n ní èrò rere fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹgbẹ́ PDP. Èló mà ní ká sọ fún gbogbo ọmọ ẹgbẹ́. Wípé ẹgbẹ́ wọn kò ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan títí di àsìkò tí a fi ń ṣe ìkéde yìí. Wọ́n ní ẹgbẹ́ tó ní National Body pẹ̀lú ìkọsílẹ̀ rere. Ẹgbẹ́ PDP. Nítorí dẹ́, kò sí bí ẹgbẹ́ yìí ṣe wá lè join pẹ̀lú ẹgbẹ́ míì. Káwọn àgbà ṣànkò-ṣànkò àtàwọn tó wà ní National Body ó má mọ̀. Torí ẹ̀ ni wọ́n ṣe ní ká kéde ẹ̀ fún yín pé kò sẹ́ni tó fàyè fún ẹgbẹ́ APN ní ìpínlẹ̀ Ondo tàbí ìpínlẹ̀ kankan tàbí ẹgbẹ́ míì láti lo orúkọ PDP fún ohunkóhun rárá. Bóyá ní collectively ni tàbí individually. Tó àwa ń fi àsìkò yìí kìlọ̀ pé kí kálukú dúró láyé ara ẹ̀ láì kò wá da iyẹ̀ fún gàrí papọ̀ mọ́ tẹ̀lùbọ́. Kágbàdo máa jẹ́ àgbàdo kọ́kà sí máa jẹ́ ọkà. Ìwo wá ni ti àgbàdo kà. Torí dẹ́ kí gbogbo àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ PDP ó lọ dúró gbọ́in lórí ẹsẹ̀ ara wọn láìyẹ. Àsìkò ìmúra fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní 2027. Tó olùkéde ni Mr. Sadiq Fatai, alukoro fún ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ondo.
1: Here you go there.
2: Mom, you didn't add milk.
1: No need to. Taste it and see why.
2: Wow, but how?
1: Is it milky?
2: Yes.
1: Is it creamy?
2: Yes.
1: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
2: I love it, Mommy.
3: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
4: Milo!
5: Keep it locked on Adaba FM.

ẹjá ti ibi tó lè túmọ̀ kátibẹ̀ kúrò yàn láàárọ̀ tòní lápá ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu lápá bí. Ààrẹ Bọ́lá Tinubu ló ti sọ̀rọ̀ lórí àwọn ìṣòro tó dojúkọ lákòókò tó ń díje láti dé ipò ààrẹ fúngbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí. Tinubu fọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ẹtì nípínlẹ̀ Èkó nígbà tó ń gbàlejò àwọn ẹgbẹ́ àwọn gómìnà orílẹ̀‐èdè yìí ti igbákejì ààrẹ Kashim Shettima tó darí wọn lọ láti lọ rè kíkó ọdún ilẹ́yà ní ilé ìgbé rẹ̀ tó wà nípínlẹ̀ Èkó. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn gómìnà tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìrìn àjò náà fún dídúró tí òun gbẹ̀yìngbẹ̀yìn o. Ó sì ní àfọkàntán wọn àti ọkàn akin eléyìí tí wọ́n ṣe òun lòun nígbàgbé títí ayé. Ààrẹ Bọ́lá Tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé òun fẹ́rẹ̀ lè forí gbọ́ta dípò bó ṣe jẹ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé wọn làwọn ènìyàn ń sọ lójú òpó ayélujára tó mú kóhun tó ya kété sí ojú òpó ayélujára o. Ó ní àwọn ènìyàn gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nígbà tó ń díje ló dàbí ẹni wípé kéèyàn ó dojú ìbọkọ yan o kó bẹ̀rẹ̀ sí ní yàn lu èèyàn kẹ̀kẹ́ ṣùgbọ́n nígbà náà lọ́hùn ó ń wò mọ̀ kan tí mo gbọ́ sí gbogbo nǹkan táwọn ènìyàn ń sọ eléyìí tó ṣokùnfà àṣeyọrí òun nígbà tó ń díje náà. Ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé Daily Post eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀ o. Kí n tó kúrò lọ́dọ̀ ààrẹ alága ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ yìí Abdulrahman Abdulrazak ló ti jẹ́ kó di mímọ̀ wípé kò sí ìpínlẹ̀ kan dondo báyìí lórílẹ̀‐èdè yìí tí ò tí ì jàǹfààní owó ìrànwọ́ tó da láìsí lórí epo látìgbà táàrẹ Bọ́lá Tinubu ti kàgbèrè gẹ́gẹ́ bí ààrẹ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Abdulrazak ẹni tó ti jẹ gómìnà ìpínlẹ̀ Kwara ló fọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ẹtì ìyẹn nígbà tí wọ́n lọ ṣe ìbẹ̀wò ẹ̀ǹlẹ́ ń bọ̀ ń bàbá ẹkú ọdún sí ààrẹ Bọ́lá Tinubu nílé ìgbé rẹ̀ tó wà nípínlẹ̀ Èkó nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààrẹ ó jẹ́ kó di mímọ̀.

wípé ìgbésẹ̀ àárẹ̀ ọ̀hún ìn ló ti fún ìṣèjọba àwọn gómìnà kọ̀ọ̀kan lórí ọ̀fẹ́ láti lè ní ọ̀pọ̀lọpọ̀ búrùjí lásùn wọn àti wípé bùjẹ́ bù sọmọ aráyé lóore ńlókù tí wọ́n ń ṣe báyìí ju ti àtẹ̀yìnwá lọ. Abdulrazak jẹ́ kó di mímọ̀ wípé nígbà àkọ́kọ́ lọ́hùn-ún nígbà tí ìgbésẹ̀ náà tí ó bẹ̀rẹ̀ ó ní saudi lòún wà ó nígbà tó ń gba ìpè wípé owó ìrànwọ́ ti dáláìsí lórí epo tí ó sì sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ lórí ẹ̀ ó ní ẹ̀rú ba òun gan o àti wípé òun kàn sí àwọn gómìnà yòókù tí ẹ̀rú sì bá gbogbo wọn náà pé ọ̀nà wo òun ni wọn yóò gbà láti ṣe ọ̀rọ̀ náà ṣùgbọ́n lákòókò tá a wà yìí gbogbo wọn pátá ni wọ́n ti ń rí èrè jẹ owó ìrànwọ́ tó dáláìsí lórí epo náà tí gbogbo wọn sì ń kí àjẹkù kalẹ̀ nípínlẹ̀ oníkálukú wọn. Abdulrazak ti ẹ̀jẹ̀ kò di mímọ̀ wípé ní ìpínlẹ̀ kwara báyìí àdínkù ńláńlá tí ò dín ní ìdá 40 ń ló ti bá gbèsè eléyìí tí wọ́n jẹ nílẹ̀ ó kàn sára sí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu fún àwọn òté tó gbélédè láti mọ fi lùgbà. Ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé Daily Post tó jáde láàárọ̀ tòní.

0: ọwọ́ àwọn ọmọ ológun ilẹ̀ yìí ẹ̀ka ti fansa yamá ń ló ti ba àwọn agbébọ̀dà lórúkọ o ìyẹn ní ìpínlẹ̀ zamfara ti katsina tí wọ́n sì gbẹ̀mí wọn tí wọ́n pa wọn nífọ̀nàfọ̀nsù bákan náà ni wọ́n dóòlà àwọn ènìyàn mọ́kànlélọ́gbọ̀n kúrò lákọlò àwọn ajínigbé ọ̀hún nípínlẹ̀ méjèèjì náà iṣẹ́ ọ̀hún eléyìí tí àwọn ìpín kejì nínú ikọ̀ ológun fasayama tí wọ́n ṣe òun náà ni láti lè dambarú ibùba àwọn agbébọ̀dà lóru ọ̀hún àtàwọn ajínigbé kí wọ́n gba àwọn nǹkan ológun tó wà lọ́wọ́ wọn padà kú lọ́wọ́ wọn ọ̀rọ̀ náà lólàdé nínú àtẹ̀jáde kan lọ́jọ́ ẹtì látẹnu ẹni tó jẹ́ igbákejì olùdarí ìròyìn fún ikọ̀ ológun náà ìyẹn ọ̀gágun ọ̀lániyí ọ̀ṣọ́bà gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní àwọn ènìyàn mọ́kànlélọ́gbọ̀n òun ni wọ́n gbà kúrò lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún ìyẹn ní agbègbè bagega kawaye ìyẹn ní ìjọba ìbílẹ̀ anka ní ìpínlẹ̀ zamfara ọ̀ṣọ́bà tó fi kún wípé ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ojú òfurufú níbi tí wọ́n ti dáná ìbọ̀yá látòkè fún àwọn agbébọ̀dà lúrú ọ̀hún pẹ̀lú fífojú sun ibi tóníkálukú wọn tí wọ́n bá sí àwọn tí ọ̀rọ̀ náà kàn ó ní wọ́n ti dá padà lọ fún àwọn mọ̀lẹ́bí wọn báyìí nígbà tí wọ́n sì ń tẹ̀síwájú láti fọ gbogbo àwọn agbègbè náà kí wọ́n sì rí wípé àwọn tó wà nínú àkọlò síbẹ̀ wọ́n gba ìtúsílẹ̀ o tí àwọn agbébọ̀dà lóró tó wà ńbẹ̀ náà tí wọn ò sì lọ láì jẹ̀yà ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé daily post eléyìí tó jáde láàárọ̀ tòní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀sùn ń ló ti tẹ ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní adégòkè ti ẹni tí ó fi ọkọ̀ kọlu àwọn ọlọ́pàá tó sì pa méjì nínú wọn ní ìpínlẹ̀ náà afurasí ọ̀hún lọ́wọ́ tẹ̀ lọ́jọ́ ẹtì lẹ́yìn ọjọ́ méjì tí ìjàmbá ọkọ̀ ojú pópó ọ̀hún tó ṣẹlẹ̀ nínú ìròyìn tó làdé látẹnu ẹni tó jẹ́ olùdarí ìròyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó jẹ́ kò di mímọ̀ wípé ní ìlú ogi níjọba ìbílẹ̀ ayédáde nípínlẹ̀ ọ̀sùn ńlọmọkùnrin ọ̀hún àti ẹnì kejì rẹ̀ tí wọ́n wà nínú ọkọ̀ hilux ni wọ́n ti fi ọkọ̀ wọn ni wọ́n ti fi kọlu àwọn ọlọ́pàá méjèèjì náà àwọn ọlọ́pàá tó dolóògbé ọ̀hún tórúkọ wọn jẹ́ kọpra olúwatóbilọ́ba ọ̀dẹ́dínà àti kẹ́hìndé adeleke òun ìròyìn ni wọ́n rin ìrìn àjò lọ sí ilé láti ibi iṣẹ́ kan eléyìí tí wọ́n lọ ṣe nígbàtí ọkọ̀ náà ìyẹn ọkọ̀ lexus tó kọlu ọkọ̀ wọn o ìjàmbá ojú pópó ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́rú eléyìí tó sì ṣokùnfà ikú àwọn méjèèjì náà lójú ẹsẹ̀ o ìròyìn fi kún wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́yìn tó ṣẹlẹ̀ tán ń làwọn awakọ̀ méjèèjì yẹn tí àti ojúgbà rẹ̀ ni wọ́n mọ̀ na pápá bora o ìròyìn fi kún wípé lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n ti wá wọn òun ni wọ́n rí wọn mú o ìyẹn ní ọjọ́ ẹtì eléyìí tó dáná yìí wọ́n sì wà ní àkùlọ̀ ọlọ́pàá báyìí níbi tí wọ́n ti ń jẹ́jú pákópákó nínú ọ̀rọ̀ eléyìí tí alūkkóró fúnléṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn abiodun ọ̀jẹ̀lábí tó fi léde ó ní afurasí náà yóò fojú balẹ̀-ẹjọ́ ní kété tí wọ́n bá ti parí ìwádìí lórí ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́.
1: Alhamdulillah, Allahu Akbar, Bàbá wa Al-Sheikh Al-Imam Abdulmalik, Alimi Adetoye, di ọmọ ọgọ́rin ọdún 80 years, láìláhí lọ́lọ́. Èmi ẹ̀dàgbàjúmọ̀ olúwa ní Ṣọlá ò ti tọ́jú ọkọ̀ fánsà. Lórúkọ gbogbo ìdílé pátápátá la fi ń dàwọ́ ìdùnnú pẹ̀lú bàbá wa. Sheikh Al-Imam Alhaji Abdulmalik. Alimi Adetoye, Chief Imam Anzaru Recital Mosque. Ẹ pè mí àkókò. Gbogbo ẹbí pátápátá ni wọ́n panupọ̀ láti ṣe àkànṣe àdúrà àti ayẹyẹ. Ọjọ́ bí bàbá ní Alhaji Malik Compound. Side Ọba Ahoho. Comprehensive High School ẹ pè mí àkókò. Bẹ̀rẹ̀ dídá gbogbo mẹ́wàá. Lẹ́yìn tí ó ma wáyé ní ọgbọ́njọ́ oṣù karùn-ún ọdún tó a wà yìí. Bàbá Maliki ìgbà ọdún kan ni o.
2: Ṣé bẹ́yìn ni ọmọ olú lọ fọ ọdí àsùnà? Ọmọ olú ti mẹ́yìn, ọmọ balógun dòdò ń dá wà.
1: Bàbá lẹ́ẹ̀kan sí congratulations.

ẹ̀yin alára wa ibi náà lámọ̀ lórí ètò etí yín mélòó láàárọ̀ tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 fm àkùrẹ́ yòókù tún dọ̀la láṣẹ ọlọ́run gbà tẹ́ mọ̀ pàdé àwọn akẹgbẹ́ wa yòókù adégbòye galani lóko tèmi ń jẹ́ àdàbà náà ń pe bí ẹ̀jẹ̀ àjọmọ́ fìgbádùn sayo ẹ̀ káàárọ̀ o.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè lórẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ́ta gbangbaragada. Tí mú ni dún lẹ̀ dún lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní ká ẹ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé Ayọ̀. Bẹ́ẹ̀ ni ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé Ayọ̀ ní iléeṣẹ́ Emperor Your Homes and Properties. Àwọn náà ní kí n máa kí yín pé ẹ káàbọ̀ sí ìkànnì tá a wà yìí ní Àdàbà 88.9 FM. Lórúkọ ọ̀gá wa bàbá wa Sir Martins Ayọ̀ọ́lá, mo kí yín pé ẹ káàárọ̀ ńbẹ o. Gbogbo ẹ̀yin aláyẹyẹ tọ̀sẹ̀ yìí, mo kí yín pé ẹ káàárọ̀ ńbẹ o. Gbogbo ẹ̀yin onígbéyàwó, oní òkú àgbà, ìsọmọlókọ, ìsílé ni ẹ̀yin tó jẹ́ pé nǹkan ayọ̀ lóríṣiríṣi lẹ́ ń ṣe ń lè jọsìn yín. Gbogbo yín pápátá náà la kí pé ẹ káàbọ̀ sí orí ètò Emperor Your Homes and Properties. Àwọn iléeṣẹ́ tí wọ́n ń talẹ̀ nípínlẹ̀ Èkìtì, nípínlẹ̀ Ondo, bá a ṣe nílẹ̀ sí ọ̀nà Ondo Lákùrẹ́, la ní sí ọ̀nà Ọ̀dọ̀rẹ́, bẹ́ẹ̀ náà la ní sí Ìlárámọ̀kín. Mo tún ṣẹ̀ṣẹ̀ tún gbé tuntun yẹn wọlé ni Golden City, Emperor Golden City, àwọn náà níbẹ̀. Bákan náà Emperor Royal City and Park ní ọ̀nà Ọ̀dọ̀ lọ́nà Ondo, Emperor Sun City lọ́nà Ondo ní Àpọnmú Olókúta Community, àwọn ló níbẹ̀. Bákan náà Emperor Hill City ní ọ̀nà Ọ̀dọ̀rẹ́ ní Àgbájọ, àkíyín bẹ̀ pé ẹkú kalẹ̀. King's Court ní Airport Road Lado Èkìtì, àwọn ló níbẹ̀. Emperor Flourish City náà ní Airport Road Lado Èkìtì, àwọn ló níbẹ̀. Bákan náà ni mo máa ń já yín sí ká ṣe iṣẹ́ lọ látàárọ̀, ká fẹ́ relax lọ́wọ́ ìrọ̀lẹ́, ká fẹ́ ṣe fàájì kọ́kàn ó balẹ̀, kéèyàn ó jẹun tó dáa, kó mu tó dáa, kó gbatẹ́gùn tó dáa sórí ara ẹ̀ ní Luxurious Residence and Resort tó wà ní Ondo Road Lákùrẹ́. Àwọn iléeṣẹ́ wa náà ló ní gbogbo ibi tí a dárúkọ yẹn. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín lẹ́rọ̀ léwọ́ tí ẹ lè máa pè sí, torí ó ṣeé ṣe kí ọkàn yín mọ̀ sí ń bi àti pé àwọn ẹ̀rọ léwọ́ yẹn tó bá yá. 0813-065-9233 olùrẹ̀rọ̀ léwọ́ tó wọlé láti iléeṣẹ́ Emperor Your Homes and Properties. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ìwọ ti ń ṣiṣẹ́ látàìmọye ọdún. O sì ní oore ọ̀fẹ́ láti kówó jọ, ṣùgbọ́n o ní oore ọ̀fẹ́ láti rí ilẹ̀ tó jẹ́ ní gbogbo àwọn ẹjẹ́ǹtì tán múlẹ̀ wá fún òfo ní kòròfo ní gbogbo ilẹ̀ tó ń rà náà ń gbà lọ́wọ́ rẹ̀ náà lọ fún ọ́nbò míì. Kò rí bẹ́ẹ̀ ní Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street ni wọ́n wà ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ Lákùrẹ́, tàbí number 2 ní Obanla Junction. Ẹ jẹ́ kí n júwe dáadáa fún yín. Ṣé rí nídojúkojú Echo Bank yẹn rí ilé alájà mẹ́ta tí wọ́n ń ta POP materials nísàlẹ̀ ibẹ̀. Tẹ́ ẹ bá ti débẹ̀ ibẹ̀ gangan ní ọ́fíìsì wọn wà. Lókè ẹ ti rí Emperor Your Homes and Properties. Tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ béèrè pé àwọn tó ń talẹ̀ tí wọ́n ní ọ́fíìsì síbí ẹ ti ẹ̀ ti rí signboard wa gàdàgbà ńbẹ̀. Tẹ́ ẹ bá ti bá wọn dúnàádúrà pé ibi báyìí báyìí ni mo fẹ́ o, ọmọ Èkìtì ni mí o, ṣùgbọ́n ìpínlẹ̀ Ondo mo ti ń ṣiṣẹ́, mo fẹ́ kẹ́ ẹ bá mi gẹ́ẹ̀tì ilẹ̀ sí ìpínlẹ̀ mi. Àbí ọmọ ìpínlẹ̀ Ondo ni mí o, Èkìtì ni mo wà o, ẹ bá mi gẹ́ẹ̀tì ilẹ̀ sí ìpínlẹ̀.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagban gbaragada. Ni mo ni don le don le pẹlu rọrun. Láì sí dàmú la àsìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ ba ṣe ń sanwó rẹ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Ibi ìrọ̀rùn ní ìrọ̀rùn náà ni ó sì bá dé. Ṣé bí àwọn bàbá kan ló ní àwọn ogun tí ọ̀pọ̀lọpọ̀ máa ń jà sí ń gbòòrò yìí? Ẹ́ kí ló wá ṣe wá táwa náà tẹ ronú pé èmi náà mọ̀ lè ṣe nǹkan táwọn ọmọ náà mọ̀ tí wọ́n mọ̀ fà ní tipàtìrì ọ̀dàn yìí mọ́ra wọn lọ́wọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn náà tún lè rò pé ọmọ mẹ́ta mo bí. Kí ló ṣe mí bówó ṣe ń wọlé fún mi ẹ jẹ́ kémi náà lọ mú plọ́ọ̀tì mẹ́ta. Kí n fi dákọ̀ àwọn ọmọ mi kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ra plọ́ọ̀tì kan kí n fún ìyàwó mi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ní tiẹ̀ wá ra plọ́ọ̀tì lọ́dọ̀ wa tí ó sọ pé òun fẹ́ fi kọ́lé ẹbí. Tí ó sì ti ṣèwé ẹlẹ́ pé ẹ dákun tí n bá ti lọ tán lọ bí àgbáre o. Ẹ mọ yọ àwọn ọmọ mi lẹ́nu o. Ilé ẹbí tí mo kọ́ fún yín ibi báyìí ló wà káwọn ẹbí fọwọ́ mu. Bó ṣe wà gangan nìyẹn. Ìwọ náà lè ṣe ìwọ náà lè kọ́rú ọgbọ́n báyìí kó o ṣe. Àwọn ọmọ mẹ́ta tó bí yìí ra ilẹ̀ fún wọn ní plọ́ọ̀tì kọ̀ọ̀kan ní bó jẹ́ Royal City ló fẹ́ rà sí, bó jẹ́ Golden City ló fẹ́ rà sí, bó jẹ́ Sun City ló fẹ́ rà sí, bó sì jẹ́ Hill City ló fẹ́ rà sí, bó bá sì jẹ́ Kings Court ló máa rà sí, tàbí Emperor Flourish City ní Ado Ekiti ní Airport Road. Gbogbo ẹ̀ náà dídùn lọ́sàn bá dé ọ̀sán kankan ọlọ́mọdé kẹnu wa kan dídùn ló bá dé. Ẹ bá wọn darapọ̀ níléeṣẹ́ Empire Homes and Properties tó jẹ́ pé àwọn tí ń talẹ̀ pọ̀ ń lu o. Wọ́n pọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ àwọn pípù wọ̀nyí tiẹ̀ ti sú mi jàre. Wà á lọ bá wọn pé o fẹ́ ralẹ̀ ní kinní kan, o fẹ́ ṣe kinní kan ní kinní kan. Síbẹ̀síbẹ̀ irọ́ ni. Ibi tán fún ẹ tó bá tún máa padà lọ́bẹ̀ wọ́n tún ti change ibẹ̀. Torí náà mi ò láìkí mọ́ ṣe ń ṣe igbá kan àwo kankan. Irọ́ ti Emperor Royal City kò rí bẹ́ẹ̀. Tí ẹ bá ti lọ bá wọn tẹ́ ẹ ti sanwó lẹ́yìn abala ibi tí wọ́n bá yàn fún ọ tí wọ́n ti fi lẹ̀ hàn ẹ́ plọ́ọ̀tì ẹ rèé tó sì ti wà nù wé. Kò sí pé bóyá ẹnìkan padà dé ó kówó lálá kan wá wọ́n á sọ pé wọ́n change ibi tán fún ọ wọ́n á lọ fún ọ lápá ẹ̀yìn tàbí lápá ibi òkúta tàbí níbi omi. Ilẹ̀ tó tẹ́jú gbẹrẹgẹdẹ ni ọ̀dọ̀ wọn tí ò sì ní awúrú junú tó o bá ti débẹ̀ bí tó o bá ti náwó sí. Ìwọ wá nǹkan tó fi sàmì sílẹ̀ bóyá corner piece náà máa ń pè ẹlòmíì sì máa ń fẹ́ràn láti gbin bóyá àgbọn àbí mangoro. O lè gbin mangoro, o lè gbin kaṣú, o lè gbin òro. Ẹni tó bá wùwọ̀ ni ọgbìn ibẹ̀. Kò sí àṣàmì sílẹ̀, kò sí ẹni tí ó gbalẹ̀ rẹ lọ́wọ́ rẹ ìwọ lónìí ilẹ̀. Tán bá sì ti fọ́nrí sí ti kìí ṣe ọ̀rọ̀ aláǹtalẹ̀ fún ni tán. Àṣẹ ń lọ gbé mọ́tò à ń gbọ́kadà lọ bá bàbá kan lókè odù tá a fẹ́ lọ gba rìsíìtì. Kò rí bẹ́ẹ̀. Àwọn náà ni rìsíìtì, àwọn náà ni ìwé ilẹ̀. Gbogbo nǹkan tó bá ti fẹ́ rà lọ́dọ̀ wọn gbogbo ìwé pérépéré ni wọ́n sì kó lé ọ lọ́wọ́. Nítorí náà ìwọ náà darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties tí wọ́n wà ní nọmba 34 Àràkálẹ̀ ní dojúkojú Echo Bank nílùú Àkúrẹ́ tàbí nọmba 2 Ọbánlá Junction ní dojúkojú iléepo MRS Lọ́bàdéṣídà ní Àkúrẹ́. 0813-065-9233 ní ẹ̀rọ ìléwọ́ wọn 0813-065-9233. Kò sí awúrú ju lọ́rọ̀ wọn o lódì kejì lọ́hùn.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Simu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asibu. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Your Homes and Properties. Bọ́ba ṣe sanwó rẹ ló ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì lawúrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ bá donlẹ̀ donlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

ilẹ̀ ti gbọ́ yẹn tò sí báyọ́báyọ́ lọ́rọ̀ tiwọn. Tọ́ ọba fẹ́ ralẹ̀ tí wọn náà fẹ́ donlé. Omila kọ́ tẹ̀ka tó tẹyanrìn. Olórin tó ní máa kọ́ lé máa ralẹ̀. Producer rẹ̀ ló kù díẹ̀ káàtó sí lọ́wọ́. Máa ralẹ̀ máa kọ́lé ló yẹ kó jẹ́. Ilẹ̀ là á kọ́ rà ká tó kọ́lé. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties tí wọ́n ń bẹ ní nọmba 34 Irumu Street Lákùrẹ́ Olóyè Mẹ́kun. Àwọn náà nánilẹ̀ tán ní iléeṣẹ́ tá à ń polongo ẹ̀ tá à ń fún rèrè ẹ̀ sí yín. Apá abolẹ̀ yìí wà tẹ́ ẹ fẹ́ ralẹ̀ sílùú Àkúrẹ́. Ó bá jẹ́ ìlú Adó Èkìtì lẹ nífẹ̀ẹ́ sí láti ralẹ̀ sí. Airport road náà láwọn ilẹ̀ tó pọ̀ sí. Ó pọ̀ rẹpẹtẹ, ó pọ̀ jabrata, ó pọ̀ yẹ́ẹ́yẹ́. Empire Flourish City àti King's Court Adó Èkìtì ló wà ìyẹn ní Airport Road. Empire Golden City ìyẹn wà ní Ìlaramọ̀kí. Ìlara ìlú ọmọ ọba Ìlara Mon King. Ìlara Mon King. Ìlara Mọ̀kí. Empire Hill City ó ń bẹ lọ́nà ọ̀dànrè ní àgbájọ. Ìpínlẹ̀ Ondo ni gbogbo ibi tá à ń dákọ̀ wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń jáyà. Nítorí àwọn kànáà ń gi àwọn adàlúrú agbébọn jàlú ajínigbé ajínita yìí. Nípa àwọn olè lọ kọ́lé sí news site báyìí. Ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ wá bádé. Àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò wọ́n pẹ̀kun sí orí ilẹ̀ Empire Royal City. Ibikíbi tẹ́ ẹ bá ti náwó sí tí ẹ fẹ́ mú ní ọ̀dọ̀ wa wà láìta láì súnmọ́bì láì lè azim. Ìrọ̀rùn ló bá dé, ìrọ̀rùn ló bá dé. Ṣé inú ọgbà ibi tí ilẹ̀ wà tí ẹnìkan òdede máa wọlé sí anyhow tí wọ́n lọ wọn sọ pé àwọn ń dáko ẹ̀gẹ́ àwọn ń dáko sùn. Tó o bá ti nílẹ̀ nínú ibẹ̀ o ò lórí ọ̀fẹ́ àti wọbẹ̀. Gbogbo ilẹ̀ wa pátápátá ni pẹ̀rí.

ilé ìgbé ló fẹ́ kọ́ ni ilé ìwé ni tàbí ilé iṣẹ́. Empire Homes and Properties ní kò kàn sí. Ká fúnni nílẹ̀ ká máa tún tàfẹ́ lómi ò sí lọ́rọ̀ wọn. Ìpínlẹ̀ Ondo tiẹ̀ tó ṣòfin pé àgbúdọ̀ talẹ̀ kan fẹ́yàn méjì. Ìbùkún Ọlọ́run ní mú ní làláìsí làálàánú ẹ̀. Òun ni iléeṣẹ́ Empire Homes and Properties níwọ̀n etí fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ní ká máa talẹ̀ kan fẹ́yàn méjì tàbí ká talẹ̀ kan fún yàn tán ká tún lọ máa fún níbòmíì torí pé ẹnìkan ti gbówó ńlá kan wá fún apá àbí tẹ́ ẹ ti kọ́kọ́ rà. Báyọ̀báyọ̀ ò sí lọ́rọ̀ tiwọn. Ẹ ralẹ̀ ẹ fẹ́ kọ́lé yín. Bẹ̀rẹ̀ látorí 30,000 upward. Òun lẹ máa sanwó yín. Tó bá sì lágbára àti sanwó ẹni gbé tán cash and carry bí àṣà kà mọ́.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Ṣé mo ní dún lẹ̀ dún lé pẹ̀lú rọrùn? Láìsí ìdààmú là á sì gbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láìsí wàhálà kankan. Ilẹ̀ bá dúnlẹ̀ dúnlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

0: 101.9 FM. Peace.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Se ngbadun adaba
6: mo ngbadun adaba
5: mo ngbadun adaba
6: mo ngbadun adaba

0: gbogbo yín ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò àlùjọ làárọ̀ yìí.
1: ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bọ́ra.
0: yínká ayéfẹ́lẹ́ ni mo fi wọlé.
1: ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ.
0: ètò àlùjọ tààrọ̀ yìí yóò fa kìkì.
1: kábíyèsí rẹ̀ olúwa.
0: yóò kí pọ̀pọ̀ pọ̀ bí ògì.
1: ṣaṣọ bọ́ra.
0: àwọn ògì tó ń fi mílíkì sí ni ọ.
1: ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bọ́ra. oníkìlẹ̀ fi sẹ́.
2: ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bọ́ra.
0: máa wo ògì ti tún wo àwọn kan mu.
2: ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bọ́ra.
0: àdàbà 88.9 FM lẹ̀ ń gbọ́.
1: ọba tó gbàdọ̀ balẹ̀
0: ọ̀. ọ̀kẹ́.
1: ọba tó gbàdọ̀ balẹ̀ ọ̀.
0: ọ̀ráàjì.
1: ọba tó gbàdọ̀ balẹ̀ ọ̀.
0: bẹ́ẹ̀ ni jọ.
1: Mo
0: ṣe kábíyèsí.
2: Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba.
0: Mo ba rúbúrúbú.
2: Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba.
0: Mo dọ̀bálẹ̀.
2: Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba.
0: Mo yíra ọ̀tún.
2: Mo ṣe kábíyèsí rẹ̀ ọba.
0: Mo yíra ọ̀sì.
2: Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba.
0: Mo ba rúbúrúbú ajọba ìdúmọ̀rẹ́.
2: Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba.
0: Bẹ́ẹ̀ ni jọ.

nítẹ̀ ìṣọba nìkan ló ń gbàdọ̀ balẹ̀ ó ń gbàdọ̀ balẹ̀ ààrẹ orílẹ̀-èdè. Ta ni ènìyàn níwájú Elédùmarè? Kò sí. Kí la jẹ́ níwájú ọba Ògo? Gbogbo owó ta ni? Gbogbo ọlá ta ni? Gbogbo ipò ta ni? Ta ló fún wa?

ó ṣeunṣeun olórí wa Yinka Ayefẹ́lẹ́ lórí ètò àlùjọ náà ni a ṣe wà a kà ní káfí yẹn ká fi ṣíde káfí yẹn ká fi wọlé lórí ètò láàárọ̀ yìí ni a pàlùdà báyìí tí n bá pàlùdà yẹ kí n lọ sí ọ̀dọ̀ olórin mìíràn ìyẹn ni olórin tí a mọ̀ sí ẹ má ti jẹ́ kí n bẹ náà ẹ má jẹ́ kí n bẹ ẹ̀yìn náà tẹ́ bá ti gbọ́ ẹ mọ olórin tí mò ń sọ tí ẹ bá ti gbọ́ mo fẹ́ mọ̀ bóyá ẹ máa mọ̀ bóyá tẹ́ bá ti mọ̀ kẹ́ sọ fún mi mò ń bọ̀.

ta ni ẹni yìí, ta ni a gbé sí orí ètò báyìí, olórin wo ló ń kọrin yìí? Ilẹ̀ ti ta sí orí yìí, ọjọ́ ti pẹ́. Ẹ tí mọ̀ náà. Ó dá ẹjẹ́ kí n sọ fún yín. Chief Commander Ebenezer Obe. Nínú àwo tó pè ní Thank You. Ó ṣe. Odike jawo yi ni yi. Track 1 ni mo lo mo won lowo. To won ni ke ma se lo iyawo ile ma se lo. Oko nu ile ba le ile eyin na ma se lo. Eyin omo na to je pe e fo nje sofo eyin na e ma se lo. Bẹ́ẹ̀ni kì í ṣàwọn olórí wa nìkan lábà sọ̀rọ̀. Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba gan tó jẹ́ pé ọgọ́ta ọgọ́ta lẹ̀ ń ṣe ẹ̀yin náà máa ṣe lọ. Ẹlòmíì àti ẹtúdìkà ìjọba ṣe ádọ̀ràn sí lọ́rùn anikẹ́ni ẹ pátì síbẹ̀ yẹn jàre tí wọ́n bá ti ríṣẹ́ ṣe wọ́n ríṣẹ́ ṣe náà nìyẹn ẹ̀yin náà máa ṣe lọ.

baálé ilé tó rẹ́yàwó ẹ̀ jẹ́ ẹ máa ṣe lọ. Ìyàwó ilé tó rọkọ ẹ̀ náà jẹ́ ẹ máa ṣe lọ.

0: ìyá ọkọ tó gbógun tìyàwó ọmọ ẹ ẹ máa ṣe lọ.
1: ṣé o sẹ́ni tọ́jú mọ́ òbí òṣòlùwà.
0: ìyàwó ọmọ tó gbógun tìyà ọkọ ẹ ẹ̀yìn náà ẹ máa ṣe lọ. gbogbo ẹ náà ni ó lẹ́sàn-án gbogbo ẹ ni ó lérè. ẹnìkan tí ẹ sọ̀rọ̀ ó ní ẹ̀wò tí má ti márì mi ò fẹ́ níyà ọkọ kankan o. ẹ máa ṣe lọ. kọlọ́n ṣe kó jẹ́ pé ọkùnrin ló fi ṣàkọ́bí máa ṣe lọ. nbi tó bá tó táìpù náà ìyàwó ọmọ ẹ náà á sọ pé ẹ̀wò èmi náà ò fẹ́ níyà ọkọ kankan o. a lọ máa gbàdúrà kí ìyà ọkọ òun kú. gbogbo yín ẹ máa ṣe lọ.

bẹ́ẹ̀ni àfẹni tí ọlọ́run bá kó yọ ló lè ṣọ̀rẹ́ aráyé ó ló lè ṣọ̀rẹ́ ènìyàn torí pé bo síwájú ogun bo wà láàrin ọ̀ràn bo wà lẹ́yìn wàhálà kọ́ lọ́ máa fi ṣọ́ ẹ̀ kó máa fi ṣọ́ wa ni.

bẹ́ẹ̀ni afẹni tí ọlọ́run bá kó yọ ló lè ṣọ̀rẹ́ aráyé nítorí pé bó wọṣọ ọ̀rọ̀ wa ni kí ló wọ̀ yìí kí ló wọ̀ báyìí kí ṣáṣọ ló wọ̀ báyìí nísìnyí tó lòun wọṣọ bí ò bá sì wọṣọ wá ní orí ṣe lákàn máa ṣe ká máa rìn ṣe ọṣọ káàkiri a ṣe bíi pé òun nìkan ni gbogbo wàhálà orílẹ̀-èdè tó dojúkọ tó bá sì ra mọ́tò náà tó bá ra mọ́tò ẹ̀mọ kẹta máa sọ a ní kí ló rà gbogbo ṣe gbogbo jeep látẹ̀lé rò pé máa rà ló wà lọ ra toyota lọ rà ṣe mọ́tò lílẹ̀ tó wọ̀ tó rà báyìí kọ́ lọ́wọ́ gbà wá bẹ́ẹ̀ ni o kò sí bí a ṣe lè ṣe nílé ayé yìí tí a ó tẹ́ aráyé lọ́rùn àfi kí a fi mẹ̀dọ̀ àfi ká ṣàmà ṣe bí ọlọ́run bá ṣe ṣe kí ni mo bá ṣe dá wa ká pẹ̀lú dà ká lọ sí ọ̀dọ̀ olórin mi-ín.

bẹ́ẹ̀ni onígbèsè ọkọ ló máa gbẹjọ́rò fún orogún tó ibi tí a rí mọ lórí ètò láàárọ̀ yìí nìyẹn. Ǹjẹ́ títí di lọ́jọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé tèmítọ́pẹ́ gentleman olódodo ọmọ olúmúyíwá ló ń kí yín pé bye.

Epa! Bẹ́ẹ̀ni bàbá tó gbé mi náà sókè ló gbé gbogbo yín sókè àti gbogbo etí tó ń gbọ́ mi lọ́sàn-án tòní. Ẹ wo èmi títí dé náà ni mo tún ti dé sápá bí ọmọ bá àti mo ń ṣe ní gbogbo ọjọ́ Sátidé báyìí tá mo sọ̀dí mú kẹ̀ tá mo ṣe fàájì tá mo lá gbogbo rẹ̀ pọ̀ lẹ́lọ́kan òjọ̀ kan. Ẹ mọ̀ ká àsán ní gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbóhùn tèmi lọ́sàn-án tòní mo mọ̀ tún ti dé sí yín lọ́rùn mo ti dé bí mo ṣe ní ẹ jẹ́ mọ́ kí n lápá àbí nítorí pé àkókò tèmi wò yìí ṣe ní ń sáré ó dẹ̀ ń gbéra àfi bíi pé jẹ́ẹ̀tì ló ń gbé ẹ̀ dẹ̀mọ̀ pé jẹ́ẹ̀tì wọ́n mọ́ ń sáré gan-an ni wọ́n sì wá ń wò mí èmi náà sì ń wò àìbọ́tò àìbọ́ ojúkòrò tó ojúkòrò àwa méjèèjì wá ń wora wa jẹ́ mọ́ kí n lápá àbí báyìí kí n mọ́ kí yín ká sàn-án lónìí tó tún jẹ́ ọjọ́ Sátidé mìíràn a mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Olódùmọ̀rẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba olórí ayé ẹlẹ́bùrú kẹ́ tó tún dá wa sí tún dẹ́ sí tún dèmi náà sí tó jẹ́ àwọ̀ láàyè tá a wà láàyè tá a tún wà láàyè ara wà wá náà rẹ́ o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ lọ lọ́sẹ̀ tó kọjá tá a tún wá ní ọ̀sẹ̀ tún wá yìí àfi kankan àfi àgbọ́bi sẹ́nìkan ẹ gbọ́bi sí bèmí náà ò gbọ́bi sí yín ó mọ̀ tó pẹ́ ó tó pẹ́ ó jọ pẹ́ lọ àwa mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba Olódùmọ̀rẹ́ tó ti àtúnjẹ orí ọdún ìtọ́jọ́ tòní o bẹ́ẹ̀ ni oṣù yìí mọ̀ tó ti ń lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kódà ọ̀làmọ̀nì tomorrow is 31st ó sì mọ end just like that adúpẹ́lọ́wọ́ ọlọ́run adúpẹ́lọ́wọ́ Olódùmọ̀rẹ́ ẹ mọ̀ ká àsán gbogbo ẹ̀yìn tèmi gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì yìí àdàbà 88.9 FM ẹ̀yìn tèmi tẹ wà nígboro ayé ẹ̀yìn tèmi tẹ ẹ ti ń dúró dèmi pé aago méjìlá lù ẹ lọ jókòó ta gbọ pé aago méjìlá lù àníkẹ́ra mo ti dé náà nu mo ti dé sí yín lọ́rùn ẹ̀ka sàn-án lórí ètò yìí ká máa fi ilé ẹ̀ ní ìkànnì yìí àdàbà 88.9 FM pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ ẹ̀yìn olólùfẹ́ ẹ̀yìn orúkọ mi ò mọ̀ yípadà orúkọ yìí náà ni mo jẹ́ o olúwa nífẹ̀ẹ́ mi Adébáyò náà ni èmi lọmọṣẹ́ láre ọmọṣẹ́ lámẹ̀sán ọmọ olóbì mẹ́wàá gba èmi ni gbogbo yín ń pè ní àníkẹ́ ọmọ ẹ̀gbá àníkẹ́ ẹ̀yìn tó sexy àníkẹ́ ẹ̀yìn tó sweet àníkẹ́ ẹ̀yìn tó fine àníkẹ́ ẹ̀yìn tó shakin' tó ta-ta-ta-ta-ta-ta-ta-ta tó ta lẹ́nu tó ta lẹ́nu mo tún ti dé lọ́sàn-án tòní náà ni ẹ káàbọ̀ jẹrẹ ẹ káàbọ̀ properly ẹ ó fẹ́ dàbí pójò òwúrọ̀ lónìí kẹ́rẹ́dẹ́ wẹ́dà yẹn ó fẹ́ titù ó titù bákan ni bó ṣe ń wọ̀ yín lára náà ló ń wè mí náà lára nígbà wọn wá tó wọnú ọ́fíìsì náà gbogbo rẹ̀ tó wá tutù àbí fi àfi bí yìnyín gbó tutù bọ̀ ń ta mo tún bó tutù ńlẹ̀ dédé ẹ̀ wá dàpọ̀ ó ṣàwárí bákan ṣùgbọ́n ẹ mọ̀ wọ̀rí àwọn kan wẹ́dà fọ̀ tù ni àwa kan wẹ́dà fọ̀ tì ṣó ti yé eyín bẹ́ẹ̀ yẹn eléyìí bá ti kọ sí yín kẹta eyín bó bá kọ sí ẹ̀yìn náà kẹ ṣe kíni kẹta bó bá wọ́n kẹ̀yìn nìkan ṣe kíni ẹ tún ìràrà yín pa mo ti dé lọ́sàn-án tòní náà ni ẹ jẹ́ àtúnjọ ṣe bó ṣe yẹ kó rí ẹ mọ̀ lọ ìyípadà bọ̀.

gbogbo ẹyin tẹ jẹsọ ba fẹran bi tèmi náà ṣe mọ wi pe loluwa nife mi náà lèmi náà njẹ ẹyin tẹ ba nife mi o ye ṣe kini e parapọ je atujọ seto lọsan toni ka mo fe ile náà lo nde siti igbo yin lati ikanni yo adaba 88.9 fm náà ni e je sare ja yin sekin re yin sekin je ke mo wo ṣe n lọ lapa bi fun anfani ẹyin tẹ ṣe n darapọ mo wa lori eto yi ani ipele nipele labalaba lawelawe ohun náà la mo ṣe fun yin akoko yi mo n lo abi mi nikan ni e dakun ṣe ago meji lati kọja lọdọ ọti yin ni o mo dabi pe ago meji la ṣe lo lọdọ temi bo ṣugbọn nkan temi n wo ya o ye je sare ṣe ni papapapapa bo ṣe n ṣe nilu papa akọkọ yi náà ni abala akọkọ ni a wọle si báyìí níbi tí a ti máa bèrè àwa ní oríṣiríṣi ìbéèrè a ní àyàn ògbòfọ̀ nílẹ̀ a ní òǹkà yorùbá a ní alfábẹ́ẹ̀tì a ní òwe náà tẹ́ mọ̀ parí àti àwọn orúkọ tá a máa ń pe àwọn ewé bẹ́ẹ̀ wa àti àwọn àgbo wa àwọn ewé wa àwọn ẹ̀fọ́ wa ní èdè yorùbá tí n bá ti ń bí ní àwọn ìbéèrè yẹn tẹ́yìn bá gbà ẹni àǹfààní láti jẹ ẹ̀bùn káàdì gbogbo ẹni tá a lè jẹ ẹ̀bùn ní ọ̀sẹ̀ tó kọjá mo lérò wípé ẹ ti rí ẹ̀bùn yẹn dákun ẹ mọ̀ jẹ́ àgbàgbé tá a bá ti ń rí ẹ̀bùn wa tá a bá tún ní àǹfààní láti pè wọlé níbi ọ̀sẹ̀ tó kọ́ tó tún tẹ̀lé ẹ jọ ẹ̀jẹ̀ ká máa sọ wípé ẹ ṣe wọn àti rí ẹ̀bùn yẹn courtesy of Adaba 88.9 ẹ mọ̀ pé àwòkè ń kárí láti òkè lókè lámọ̀ lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó bá dẹ̀ ti dùrọ̀ mọ́ ìkànnì yìí tó bá dìrọ̀ mọ́ tó gbá a mú òkè òkè làwọn náà mọ̀ sí kí ni wọ́n mọ̀ lọ abẹ́yìn ti rádàbà tó ń fóun lẹ́ni káàfàtà kò jọ èdò rárá abala ìkeje níbi tá a ti máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe rí bóyá ẹ̀yin ó mọ rétí ọ̀sẹ̀ yín ó fa 10 ni ọ̀sẹ̀ yín ó dá a lẹ́nu ó ta lẹ́nu ó ta mítamíta dòmídòdò ní oyá bíi 10/10 àbí 8/8 àmọ̀ ṣe yẹn abala kẹta ní ibi ṣọkọyọkọtọ̀ ṣùgbọ́n tó bá ti diri táìmù tá a mọ̀ ṣe ṣọkọyọkọtọ̀ yín mọ̀ jẹ́ kí máa máa já yín tán yín mọ̀ ọ̀rẹ́ yín tán yín mọ̀ já yín sí kẹ má sọ wá gbàgbé náà pé wọ́n tún rán mi náà láti lè ṣa ginger aba extract àwọn náà tún rán mi sí yín mọ̀ dé àwọn ṣẹ́ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan oyè aláìfi àkókò ṣòfò without wasting most of our time away tá fọ́ dára dò ẹ̀yìn olóyìnbó ṣé mo gbòyìn bó yẹ. 08216251 9991 ni number tó wọnú àgbàlá ti wá wá ṣẹ́wọ̀ pé mi ò kí máa ń pè ní agbára àgbàlá leléyìí o àgbàlá tó posh tó tush tẹ́ ẹ bá ń gbọ́ la tush la posh 08216251 9991 ni kẹ́ ẹ pè sí tẹ́ ẹ bá ti pè ẹ dákun ẹ mọ̀ kú níbi rédíò yín tẹ́ ẹ bá sì ti ń bá mi sọ̀rọ̀ ẹjẹ́ àmọ́ gbóra wa torí pé kí ni ètí ògbéjì ẹ kàn fi ijó ẹ fi ra sí ẹ̀yin lórí bẹ́ńbẹ́ ìyípadà bọ̀ ẹ mọ̀ yìí kò mẹ́ ẹ.

0: lorúkọ jẹ́. Wọ́n ní ẹni tó máa ba ẹni lórúkọ jẹ́ kì í pa ẹni tó máa ba ẹni lórin jẹ́ kì í kọ́ lọ́bọ́ lórí ti kọ́.
1: Ẹ kí lẹ pé.
0: Ẹni tó máa ba ẹni lórin jẹ́ kì í kọ́ lọ́bọ́ lórí ti kọ́.
1: Ìrọ̀ ìrọ̀ well bọ̀ orin lẹ́yìn sọ orúkọ lè níbi yín omi ìbéyín lórí orin o. Ẹni tó máa ba ẹni lórúkọ jẹ́ mò ń gbọ́.
0: Ẹni tí yóò ba ẹni lórúkọ jẹ́
1: ó pàkàsọ ẹ kúrò lórí ẹ ó yẹ ẹ jẹ fún yín léléyìí ẹyọ kan péré last one eléyìí mo kàn fún yín ní tanṣó ni o ojú àṣà kì í rí bi.
0: Tàwùjọ òbí tàwùjọ ìrọ̀rùn.
1: ọmọ ọgbà yẹn mo kàn fún yín ni o oore ọfẹ ní ètò fún yín ó di káàdì méjì tẹ gbà bẹ́ẹ̀ yẹ bó ti kọ times two
0: sórí
1: síwájú nọmba yìí ẹ wá mọ lọ ẹ.

0: wọ́n gbọ́ yín o
1: a
0: kọ̀ wọn
1: lọ
0: àyè púpọ̀ ilẹ̀ ni sorry land ni mo ti sọ ọlọ́ mo ti padà land ni mo sọ acres of land ni mo pe ó yẹ tún mú láti bẹ̀rẹ̀ my father left us acres of land before he passed ó yá ẹ tún mú láti bẹ̀rẹ̀ kíákíá.
1: Bàbá mi fi ọ̀pọ̀ ilẹ̀ sílẹ̀ kí ó tó lọ.
0: Ọ̀pọ̀ ilẹ̀ mo mọ̀ pé acre ní Yorùbá o. Ẹ mọ̀ pé acre ní Yorùbá bí akọ̀lẹ̀ pé ní ẹ sọ pé bàbá mi fi ọ̀pọ̀ ilẹ̀ sílẹ̀ fún wa kó tó lọ ṣé nǹkan tẹ́ ẹ sọ nìyẹn àbí. Tá a bá fẹ́ wá sọ acre tá a bá fẹ́ pé acre ní Yorùbá kí la máa pè ẹ ṣì dáná ó ṣì lọ bọ ta bá fẹ sọ acre yẹn ta bá fẹ sọ ní Yorùbá báwo la ṣe máa bíi ṣé kí n fún yín ní òrìjọ oríṣiríṣi àwọn èèyàn ló lè mọ ó lè ní nǹkan tí àwọn kan ń pè ní apá àbí táwọn wà bó ilé tó bá jẹ bi generally accepted one ta máa lò bóyá bi ẹka ilẹ bàbá mi fi ọpọlọpọ ẹka ilẹ sílẹ fún wa kó tó fàyè sílẹ ibo ló lọ èmi sọ pé past yẹn sọ pé lọ lọ can be just go ṣóye yín báyìí. But okay. Past bi pe ko to faye sile. So the correct word would be baba mi fi opolopo e kaile sile fun wa ko to faye sile. Ebi seri card 250 ni ma send si yin be se wa yen ati tani. E fun mi number yi.
1: Oh no.

0: ni Femi Sola na so Olorun lo ran mi wa emi kan mo so yibo yo Olorun lo so through me o gbenu mi wi ah Olorun. All right, 0816251999 no shin number te pese lati wona bi na wa o Femi Sola emi ase shin asin jamura wa lo I made that just to lane bo ma se n gbe le mi mo gbe soke bi ma se n gbe soke won mo gbe le a jo mo se na ni elo e ka san o
1: elo e ka san
0: e ka san o ko yan ati bi te tin pe wa
1: oruko temi ni Titus Olorun gbamela lati ju alafia
0: ah e ka bo sa o oga Titus
1: ẹkún ètò látàárọ
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ó dá ọgá Titus ewé ni máa fún yín òwe méjì péré ṣòtìyá
1: ó yà
0: tí bá ti ń bẹ̀rẹ̀ ẹ̀yìn mọ̀ parí rẹ̀ mo fún ẹnìkan lẹ́ǹkan lẹ́ǹkan wọn ọgbà bọ́jẹ́ ń tíráyẹ pẹ̀lú ẹ̀yìn bóyá tẹ bá mọ̀ bí èèyàn bá fi ìgbànúgbánú ọ̀bọ ẹ parí ẹ̀.
1: Tó sí èèyàn bá fi ìgbànúgbánú ọ̀bọ
0: bẹ́ẹ̀ ni
1: ó pàkàṣọ
0: ẹ mọ ṣe wí ọ repeat after me bíi pé wọn fẹ gbà ọ wọn bá ní ó pakasọ. Ok imi bí kìnìún òun bá ń dágbádá iná bá mọ̀tẹ́kùn wẹ̀wù ẹ̀jẹ̀ bọ́lógìnì bá ń fi àkísà bora ẹ parí ẹ.
1: Bọ́lógìnì bá dágbádá iná.
0: Bí kìnìún bá dágbádá iná tá mọ̀tẹ́kùn wẹ̀wù ẹ̀jẹ̀ bọ́lógìnì bá fi àkísà bora. Ẹ parí ẹ.
1: Òwe agbaniyan.
0: Ẹ agbaniyin ó yọnu òwe yípa òun ló jẹ fún yín pé àgbàlọ́gà Titus o.
1: Òwe yẹn lágbára díẹ̀.
0: Ẹ ṣe ọ̀gá Titus ẹ ṣe ọ̀gá ni. Alright, tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ká máa fi ilé ẹ̀ náà ṣe ní ìkànnì yìí àdàbà 88.9 FM nígbà orí tẹ́ ẹ bá wà ìpínlẹ̀ Ondo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ Èkìtì ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ṣe mọ̀ wípé àdàbà cut across the whole world kò síbi tẹ́yìn wà tẹ́ ẹ ti lè gbọ́ wa. Bẹ́ẹ̀ wà nípínlẹ̀ Èkó gan bẹ́ẹ̀ wà lábẹ́ omi bẹ́ẹ̀ wà nínú òfurufú bẹ́ẹ̀ wà ní Màsì bẹ́ẹ̀ wà ní Pluto àbí ṣe Pluto lẹ máa ń pè àbí Pluto ó wá jọ bíi Pito létí mi. Kò síbi tẹ́ ẹ bá ti wà ẹ mọ̀ gbádàbà náà ní ibikíbi tí afẹ́fẹ́ kàn ní bá ti ń fẹ́ dọ́dọ̀ yín níbi tẹ́yìn ti wà ẹ̀yin ẹ ṣáà mọ̀ wípé ká máa fi ìlẹ̀ lógorí ètò báyìí ẹ ò ní ká máa fi ìlẹ̀ òun ni ẹ ti ń fi ìlẹ̀ náà látọ̀nà ọ̀dọ̀ ọyọmọrin ọ̀yọ́ ẹyin náà ni èmi náà ni wọn ní fẹ́ẹ́ lómi ìṣẹ́mi èmi gangan lè mi wọn ní bẹ́ẹ̀ mi ṣe mi a ní kí ọmọ ẹ̀gbá náà ni mo sì ń sẹ́ sí yín lára bó ṣe ń wá sára tèmi bó ṣe ń wọ kíyẹn rí ẹ máa tèmi náà lèmi náà ń gbé lò yín bó ṣe ń wọ adébáyọ ara mi náà ni mo ń jù ú lù yín o nígbà wo bí tí ẹ bá ti wà mọ́ sọ pé hi ni mo fẹ́ ṣe fún yín lọ́sàn-án ẹ̀. Fún ẹ̀ tí wọ́n á jẹ́ pé bóyá bí new comer ni first time àtẹ̀ṣẹ̀ ń gbọ́ ẹgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ ń bí ayọ̀ ni o ayọ̀ làwọn máa ń ṣàwọ̀ òun ronú níbi tá a wà ìpín àkì ìronú tá a bá tiẹ̀ wà ní nǹkan tó yẹ ká rò tó jẹ́ pé ìrònú gbénú wa báyìí nípò ń gbénú wa àwa rò ní bẹ́ńbẹ́ torí kò sì bá a ṣe ní ronú tá a bá ti wá rò ní bẹ́ńbẹ́ tán àwa jùlẹ̀ àdẹ́ máa yọ̀ nítorí pé kí ni ìrònú ò dá nǹkan ọ̀rẹ́ lọ́mú sùúrù àti tọ́pẹ́ ló kọrin pé etí ọlọ́run bá yọ èwúwo láti gbọ́ dédé ohun tá à ń sọ fún ṣó ti yé eyín táwa bá ń ronú a máa ń fi bẹ́ẹ̀ ṣe ti mọ bí téèyàn ẹ ti ri bí téèyàn ti ń fi sẹ́ǹsì ronú ọlọ ọ̀pọ̀lọpọ̀ so bó ṣe rí nìyẹn bó ṣe jẹ lápá bíbá ìyàwó kí n ronú tá a bá wá ní nǹkan tó yẹ ká ronú lé we don't allow it to get to us we didn't kí n jẹ́ kó get to us rárá torí pé kí ni ronú ò lè solve problem àwọn náà làwọn ṣe kí ni bá ti ronú tẹ lómi wọn mọ sí pé òun lọmọ tí máa ronú torí pé kọkọ yẹ wà máa wọtí ọtí gbọn tún dá wàhálà sí ẹ lára dẹ lómi nìkan máa máa fa kíní ẹyàgbọ́sẹ̀ àwọn kíní bẹ́ẹ̀ yẹn ó dáa ṣùgbọ́n tẹ́yìn bá ti ń gbé ètò yìí inú yín ọmọ dùn ni yẹ mọ yọ ṣẹ̀ṣẹ̀ nínú mi dún ayọ́kúnú ọkàn mi ejùbá lọ. Ó dáa ṣe wà ní abala kìíní lórí ètò àkókò mọ̀ ń lọ́kẹ́ akọ̀kọ̀ ńlá 0816251999 náà ṣì ní nọ́mbà tó wọnú ilé wa wá ẹ̀lú ẹ̀ka àsán o. Ẹ̀ka àsán orúkọ yẹn àti pété tí ń pè wá. Ṣọ́ọ̀ṣì yìí ni ṣọlá ọmọ mọ́mí láti mọ̀ àkókò. Ṣọ́ọ̀ṣì yìí ni that's good. Ṣé ẹ̀yin ni last born ni Bọ̀dáṣọlá? Ẹ̀yin ni last born? Káfí ilé àbí kò sí wàhálà. Ó dá Bọ̀dáṣọlá mo máa bí ní àwọn ìbéèrè kan tó jọ mọ́ àwọn ewébẹ̀ wa àti àwọn èso wa ní ilẹ̀ Yorùbá. Èmi á sọ nǹkan tí wọ́n ń pe àwọn èso àti ewébẹ̀ ní èdè òyìnbó. Ẹ̀yin máa sọ nǹkan tá à ń pè wọ́n ní èdè Yorùbá. Ṣó ti yá? Ewébẹ̀ bí ẹ̀fọ́, èso, àwọn ewé. Àwọn nǹkan tá à ń jẹ.

fẹ́ mi sólà ibi tó fẹ́ máa gbé mi lọ lọ́sàn gangan yé mi ò ti ẹ̀ mọ́ báyìí destination tèmi gan wà báyìí inú ọkọ̀ tó ń gbé mi lọ yìí ìdí ẹ̀ mọ́ ẹ rí pé yìí tètè gòkè torí mi gan ti dánú bírú ni mo ti jó lọ ni mo wo pé orin yẹn ó dẹ̀ ń sẹ́ sí mi lára bó wá ṣe ń sẹ́ sí mi lára náà mo yé ń sẹ́ sí yẹn lára ara ń bẹ́ yẹn ẹ ṣẹ́ṣẹ́ ti ń fìlẹ̀ lápá ibi tẹ́yìn wà tẹ́ ẹ bá ti ń fìlẹ̀ ẹ jẹ́ kí mi máa mọ ní pé anike wà láìtọ́ láìsí wọ́n bí láìlàsíláwà ọlọ́run gbọ́ sì ti ń gbọ́ yàá sín mo ń fìlẹ̀ níbi tí mo wà ọlọ́run.

0: 08162519991 ṣe nọmba tó wọnú bí báyìí wáyé jẹ àgbé ìpè kan tàbí bíi méjì sí tá a mọ fi kásẹ abala kìíní lórí ètò lọsànán tòní o ẹlò ẹka sàn.
1: Hello.
0: Ẹka sàn sá o.
1: Ẹka sàn sá.
0: Ẹka sàn máa lè mi o mọ́mí là wà mọ́mí là wà mọ́mí ẹ̀rọ àdáàdì wà ẹ̀ka bọ̀ sá o kọ ní àtibí tẹ́ ti ń pè wá.
1: Alàgbà Mákẹ́ ni Ọlátọ̀wà.
0: Ẹ̀ka bọ̀ sórí ètò sá.
1: Yes, ma.
0: Dadi ibi tẹ wa yẹ kúlù o yẹ kọ́ kúlù ohun yìí gan bẹ́sẹ̀ pé àwọn tó bí like when I grow up o but it's okay ẹ̀ka bọ̀ sórí ètò sá. Okay, dadi ẹ jẹ́ fún yín ní ó dàbí pé ẹgbà kọ́kọ́ tẹ máa pèsè orí ètò yìí ní àbí. Èmi náà rí bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́ nǹkan fún yín ní alfabẹ́tì kò lọ fà rárá mo fẹ́ fún yín ní alfabẹ́tì fi. F in C? English, fi,
1: okay.
0: F in F. English, yeah. So, okay. Fi ni ede Yoruba. E daru ko, oru ko, birin, marun. To bere kwa alfabeti fi for me.
1: Marun.
0: Ben.
1: Felicia.
0: Felicia, eni?
1: Funke.
0: Eji.
1: Umilayo.
0: Eta.
1: Foluke.
0: Erin.
1: Fisayo.
0: Arun. Lori alfabeti fi yen ohun naa ni a ṣe wa. Mo fẹ́ kẹ́ dárúkọ orílẹ̀-èdè méjì péré tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabeti fi.
1: France.
0: Eni.
1: Finland.
0: Finland. Da. Lori alfabeti fi yen ohun naa ni a ṣe wa. Mo fẹ́ kẹ́ wo àyíká yín. Ẹ dárúkọ nǹkan méjì tí ẹ lè rí tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabeti fi.
1: Fan.
0: Fan. Eni.
1: Feather.
0: Feather. Ah, feather wo lo wa lodo yin dadi?
1: After decoration.
0: Wisdom. Ah, eri pe alagba, eri pe oh, no. Okay. O je ka lo si ile idana kitchen. E daruko nkan meji to be pe alphabet fi ni inu ile idana.
1: Fuck.
0: Ti a fin jeun. Mhm.
1: Be. Yeah. Oúnjẹ nǹkan fish wà bẹ́ẹ̀.
0: Fish ẹja ta máa ń jẹ okay.
1: Yeah.
0: Ẹ ti gba gbogbo question mi báyìí ẹ kàn sí ẹ mú lọ ẹ kàn ó yẹ jẹ fi ẹyọ kan sí ẹyọ kan food oúnjẹ tá a mọ ń jẹ dárúkọ mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabeti fi.
1: Fufu.
0: Eni.
1: Fufu. Fufu number one.
0: O le jẹ nkan ta mu boya ko sha ti gbẹnu wole to bẹ pẹlu f wale o le jẹ nkan ta nla boya bi awon nkan medi mili ta ma nla ya bi nkan ta mu
1: okay mo ti pe fufu le
0: ti so fufu
1: fanta
0: o ti okay o ti da ele tete so yen ti da e ko fun mi di number yi e fun mi number e ka to ba polowo ka to ba se polowo oja oya e fun mi number
1: 080 35
0: yeah
1: 78 78
0: again
1: 77
0: oh okay e seun gan ni dadi wa e seun gan ni

ẹ̀rí pé alàgbà ò fún mi ní stress wọn stress mi èsì nǹkan tó pàkà sọ déédé ẹ̀ ń lọ ló ní wọ́rọ́wọ́rọ́ ó ń lọ bí ewé bí ẹ̀fọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ ni èsì wọ́n dé ẹ̀ ń ó yẹ mọ̀ pé tẹ́ ẹ̀ bá ti jẹ́ ẹ̀fọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ nígbà tẹ́ ẹ̀ bá ti ṣe ondo state mo ṣe àlọ́ ẹ ti fún mi ní nǹkan jẹ ní state yìí o wọ́n ní pé yẹ̀ ń jẹ́ rọ̀rọ̀ wọ̀ wọ́n ní yẹ̀ ń jẹ́ kúkúrú déédé ẹ̀ ṣá ń kúkúrú àti rọ̀rọ̀ wọ̀ mo ṣá ń jẹ́ gbogbo ẹ̀ pọ̀ déédé eléyìí tí mo bá sì rí òun náà ni máa jẹ mo ṣá jẹ́ rọ̀rọ̀ wọ̀ èmi bá ń lọ sílé òun náà la jẹjẹjẹ báyìí sí ọ̀rọ̀ má jẹ ká ya fún lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ wọn ní wàá kọ ìyá rọ́rọ́ ó máa ṣe wọ́rọ́wọ́rọ́ ní ẹ̀sìn nǹkan tó fi ń ṣèyàn wàá jẹ́ wàá jẹ́ wọ́n tún yá wọ́n tún lọ wọ́n bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ sínú àwọn rí gbánúnù èrò ló tún jẹ́ gbánúnù ọbẹ̀ gbánúnù wọn ní tó ṣó ti ẹ̀ relé gangan ó máa fọnú inú ẹ̀ máa mọ́ ẹjọ́ kì í ṣe ẹjọ́ inú mi ìjọ aṣọ ni àbí inú mi ìjọba tàtà fẹ́ fọ̀ ọ́n ó máa fọnú dédé àwa máa ṣùyàn gbẹ̀ yẹn máa lọ sílé kíní ẹ̀ ń jẹun lọ́wọ́ ẹ̀ má bìíní ẹ̀ máa ní yàn máa jẹ gbánúnù ìyẹn inú yàn náà a máa gbánù dàbá ẹ má máa ṣe dédé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ìbá gbẹ̀mínà ojú kòkòrò náà ló bá mi débẹ̀ ń gbà ìbáyé pé wọ́n ti fi pọ̀ mọ̀ sí i wọ́n ti fi gbogbo ẹ̀ làtà wọ́n ní pé ìkan wà dẹ̀ pọ́n máa yí lẹ́tà wọ́n bá ti fi sínú dédé ẹ̀ náà wàá rí pọ̀ mọ̀ tó dúró wàá rí lè tó ká nígbà tí kinní dúdú ẹ̀ má dẹ̀ ti wọnú pọ̀ mọ̀ ṣé wà lónìí jẹ́ ni. ṣé iná dá mọ́.

0: o ya life akoko wa sofo nitori pe kini akodo how did we get here bawo la se debi yi o oko mi bawo la se debi ti ago wa yi e je abo si abala kini ami abala keji enu mi ago abala keji yen la ma fi rate o se wa dede yin te ti je card le le te je ti to tori times 2 lawon yan kon gba le ni bayi lesin e je abo sa bala keji o eyi ni bi ta ti ma se kini a ma rate o se wa ba se yin se lo gangan ni ke so fun mi ni pato bawo ni o se ti yin se lo from 1 to 10 lawon a fi rate o se wa o se temi bayi o tata mita do mi dodo ni nitori pe kini adaba gbe wa debe lana won se children's day fa won omo inu dede wa de dun inu awon omo yen dun dede won se daada won de gbebun o ye yin so week temi ta ba ni kin se 1000 over 10 ni o tu over mark eh se over mark le ma e we ma binu e sa gba be. Alright, eje abosi second segment ni abala keje lori eto ibe ta ti ma rate yourself wa bawo le se feel yourself isi eh bawo loja lapo odo ti yin eh bawo ni office awon contract yen se ri gba awon bi ise te nwa se ri ise pre de nkan te se lose ise mo po pe ose lawo ose mi ma bere lola e ta fi ma bo si osu kefa ah were were were to were odun yin lo na re yen o eje aje ki ka so bawo ni ose wa se ri ni ose yi bawo le se feel yourself isi ti gbo bi te ba tin gbo mi ni Anthony, wiki wa ton lo yi ba o le se feel e si e mo rate e over 10 ba wa se ri lo do tin oni ke je ka gbo hello e ka san
1: hello
0: e ka san
1: omo ye mi
0: emi re yen e ka bo e ka san li be yen o
1: omo egba ni be soro
0: eh bayi si o
1: ba wa
0: e le be yen o dede le ko o
1: ah gbogbo won wa o
0: adupe oluwa se o ko yin ati bi te tin pe wa o
1: Mr. Imalon sọrọ láti ìlú ọwọ.
0: Mr. Imalon wọ báwo lọmọ abẹ́kù ta ṣe ń gbé lọ́wọ́ ìbọn lẹ́sìn báwo lẹ́ ṣe já síbẹ̀.
1: Tanfa ni.
0: Ẹ wà ní pé báwo lèmi náà ṣe dákun rẹ.
1: Iṣẹ́ ló sọ ọmọ ni.
0: Iṣẹ́ ló sọ ọmọ nù bí òkó ìtafún ẹ̀lì. Ìtafún ẹ̀lì o àbí ẹ káàbọ̀.
1: Ọmọ yé mi ní gbọ́ pé
0: o. Àmì o àmì ẹ
1: ṣeun. Àdàbọ̀ ní wáṣẹ́
0: o. Àmì o òkè-òkè là ń mọ lọ òkè-òkè lẹ́yìn náà mọ lọ láṣẹ ìjùmọ̀ rẹ̀. Ó dẹ́ sọ fún mi báwo ni ọ̀sẹ̀ yín ṣe rí gangan ní ọ̀sẹ̀ ta lò tán yìí.
1: Ah, mo gbádùn ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ yìí ó sọ mi sí ọ̀sán táyọ̀.
0: Olúwaṣẹ́un, olúwaṣẹ́un, olúwaṣẹ́un.
1: Mo dúpẹ́ lọ Ọlọ́run, Ọlọ́run búkú.
0: Olúwaṣẹ́un, tẹ́ bá ní kẹ rate ọ̀sẹ̀ yín kí ló máa kí lẹ máa fún over 10?
1: Máa fún ní 8.
0: 8 over 10, bá ti gba 8, ó ti ní 8 náà nìyẹn, ìyẹn ti lọ náà bẹ́yẹn rẹ̀ yẹn. Ó dáa, ẹ ṣeun gan ni, ẹ ṣeun gan. Ṣé ẹ mọ̀ pé ẹwà tá a wá láti dédé ọ̀nà ọbẹ̀ yẹn ọ̀nà tó jí ẹ̀yin lápá bí wọ́n máa ń pè ní ẹ̀yin ṣèlú òkè ní yín báyìí àwa tá a wá láti ìlú ìsàlẹ̀ tá a bá ti ríra wa báyìí ó ṣe pẹ́ kí nìyẹn o dédé ẹ̀ máa múra wọn ni ẹ̀ wá ń wò pé kí ló dé tàní kẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ àkílẹ̀ omi ìjọ máa lé omi ìfọwọ́ sì júwe lé bàbá mi ò kí láì sọ lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kaàárọ̀ ẹ̀ káàsán odíbò lẹ ti ń pè wọ́kọ̀ yín o àwọn ti rebé tẹ́ o ẹlẹ́ẹ̀kaàsán o.
2: Hello.
0: Ẹ káàsán o.
2: Ẹ̀fà.
0: 08162519991 ni nọmba tẹ máa pè sí ẹjẹ asáré ṣe ní kíákíá nítorí pé ginger herbal extract wọn rán mi sí yín. Ẹ̀lọ́ ẹ káàsán.
3: Ẹ̀lọ́ ẹ káàsán o.
0: Orúkọ yín àti ibìtẹ́ ti ń pè wá.
3: Àrùkọ mi ni ọ̀gbẹ́ni Fọlọ́lá mọ̀ pé láti ìlú ọ̀rẹ́.
0: Ẹ káàbọ̀ sórí ètò sà. Ó dáa báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ gangan gangan tẹ́ ẹ bá ní kẹrí ètò ọ̀sẹ̀ tá a lò tán yìí báwo ló ṣe rí gan lọ́dọ̀ tí yín.
3: Ọ̀sẹ̀ yẹn dùn gan. Ó kún fún ọ̀pọ̀lọpọ̀ òdodo. Ìjọba ọjọ́ mẹ́ta pé la ṣiṣẹ́ ṣíṣe ìdúró ìṣe ìjọba. Nínú ọ̀sẹ̀ náà ọjọ́ Monday àti Tuesday àti àná. Ọ̀sẹ̀ náà a
0: ti lọ dáadáa. Tẹ́bánikẹ́rẹ́tì ọ̀sẹ̀ yìí báwo lè kí lè máa fún over 10.
3: Mo lè fún ní 9 over 10.
0: Ó pọ̀ fún yín o ṣé mi ni máa bọ̀ lọ́rẹ̀ báyìí ń sìn.
3: Ọ̀rẹ́ dùn
0: kò sí wàhálà àwọn agbórí wọlé àwọn agbórí wọlé ẹ̀ máa ń wọrí.
3: Agbórí wọlé ọ̀rẹ́ ló máa tún àbí bí ọ̀rẹ́
0: o. Kò sí èsì problem. Ìyá
3: mẹ̀yà ń bẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà
0: àrà. Ó dà ẹ ṣeun gan ni sàkóso. Nítorí àkókò wa ẹ mọ̀ pé mo ti sọ fún yín lẹ́ǹkan wípé àárọ̀ ọjọ́ mùsùlùkọ́ ẹjẹ́ ń sáré ṣe kíni kí n sáré ja àyín tán lápá bíi náà ní ọ̀sẹ̀ tó kọjá mo bẹ̀rẹ̀ sí ní sọ fún yín nípa iléeṣẹ́ kan tí wọ́n pè ní ginger herbal extra àwọn ni ògbóǹtarìgì iléeṣẹ́ tí wọ́n máa ń ṣe àwọn àgbo àwọn oríṣiríṣi drinks.

0: àwọn àìsàn kékèké àwọn àìsàn ńláńlá yìí gbogbo ẹ̀ tó wà lára wa ṣé mo pé ọ̀pọ̀ ìgbà ẹlòmíì ò tiẹ̀ ní mọ̀ pé òun tiẹ̀ ní àìsàn yín lára ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lo ginger herbal extract gbogbo àwọn nǹkan tí mo ti dárúkọ yìí hormonal imbalance gbogbo bóyá èmi ni jẹ̀dí pile tí bí ẹ̀ lè ń pè ní jẹ̀dí ulcer ẹ̀yin tó yẹ pé ulcer ń bá yín jà ẹ̀yin tó yẹ pé ẹ ní infertility bóyá láti bímọ ni o bóyá ẹ̀yin tẹ́ ẹ ní sexual impotency bóyá tí kinní yín ò dúró dáadáa ṣé bó ṣe máa ń sọ nìyẹn tí ò ṣáà tẹ kọlẹ̀ dáadáa irú nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá bíi back pain ni o prostate cancer stroke std fibroid àti ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó wà lára wa ni ginger herbal extract tó máa ń ṣiṣẹ́ fún wọ́n lè wá ní pé kí n sọ fún yín náà ni pé tẹ́ bá fẹ́ jẹ alágbàtà ginger herbal extract náà ìyẹn náà ṣe kíni ó wà ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ àwọn náà dúnú pé kí n sọ fún yín wípé ìwọ tó o bá fẹ́ máa tà bóyá o fẹ́ máa ra in bulk o fẹ́ máa ra in ṣé retail lẹ máa ń pè ìwọ tó fẹ́ máa tún ta tó fẹ́ máa jẹ alágbàtà yes that's the word ìwọ tó fẹ́ máa jẹ alágbàtà tó fẹ́ máa jẹ distributor mo máa fi nọ́mbà lẹ̀ fún yín mo dẹ̀ máa play jingle yẹn kẹjẹ àtẹ́tí sí mo ti fi nọ́mbà yẹn lẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá mo máa tún fi nọ́mbà yẹn lẹ̀ ní ọ̀sẹ̀ yìí nọ́mbà yìí ni ó lè sọ́dọ̀ ginger babe orúkọ wọn ni ginger babe ẹni tí ẹ bá sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá ginger babe ni wọ́n gbé lọ́wọ́ ariwo àwọn gan wọn pé tí wọ́n dúró orí ọlọ́run fi ilẹ̀ fún dà mo ti lọ sí another place all right iṣẹ́ tí wọ́n rán mi òun ni mo ṣe kíni òun ni mo ń jẹ́ iṣẹ́ tí wọ́n rán ikọ̀ mi ni mo ń jẹ́ ginger herbal extract it's an indigenous herbal drink that deals with all kinds of diseases gẹ́gẹ́ bí mo ti ṣe sọ àwọn àìsàn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ àsáré dókè náà tá a bá ti padà dé máa tún sọ mọ́ nípa ẹ̀ àti wípé máa fòye ní nọ́mbà ginger babe tí ẹ lè pè sí ẹ mọ̀ yìí kò mẹ́
1: O sun ni o rẹ ni ló ń kọ lójoojúmọ́ torí àwọn àrùn tí ń dá nigúnlẹ̀ bí àfiṣe. Ẹlòmíì ò mọ definition àìlera rẹ̀ mọ́. Ojoojúmọ́ ni gbìgbìgbàgbàgbà nikú rẹ̀ ó mọ gùgìrì ara wíwo ni rinrin bí ẹni gbòkúta mi.
2: Ẹ̀nà
1: ó tẹ̀ tiri ilé ìwòsàn wọn lẹ́sẹ̀ lé lókàn. Ginger herbal drinks rèé. Àti irú antiseptics balógun fún gbogbo àwọn àrùn. Ó ti sumisumi gbogbo ògóró ẹ̀yìn ní ń pariwo torí gẹ̀dí àbáàdì adámọgúnlẹ̀ bójúmọ́. Ginger herbal drinks ni kó gbẹlura kí gbogbo àrùn yóò dọ̀rọ̀ ìtàn. Kúrúnà lóru kúrúnà lọ́sàn-án kùrẹ̀kùrẹ̀ ó ti gbẹ́ra ara ti kéegun láì ṣaṣálẹ̀. Irú antiseptics náà wà nílẹ̀ láti lùlù ọpẹ́ fún ọjọ́. Tètè kàn síléeṣẹ́ Multistream TM Limited lónìí. Bí o bá ṣe ń bèrè fún ginger herbal drinks náà ni kó o máa bèrè fún irú antiseptics tiẹ̀. Number 4 NTA Road Ọba Ilé nípínlẹ̀ Ondo ni wọ́n kalẹ̀ sí. Tàbí kẹ́ pé Ginger Babe sórí 08075943567 Ginger herbal drink àti irú antiseptics ajínrere fún gbogbo àwọn àrùn tí ń dánigúnlẹ̀ bí àfiṣe.
0: Bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà ginger herbal extract òun náà ni ẹ ti gbọ́ yẹn ṣùgbọ́n fún yín láti bèrè bóyá ẹ nílò láti bèrè àwọn ìbéèrè tèmi ò ní lè dá yín lóhùn ẹ jẹ́ fún kí n fún yín ní nọ́mbà ginger babe lẹ́ǹkan sí 08070 ẹ̀yin tí ẹ rí pé bẹ́ẹ̀ rí kọ lẹ́ǹkan nínú jingle tí a play tọ́ yẹn mo fẹ́ kẹ́ mú báírò yín àti pépà yín báyìí tàbí kẹ́ mú fóònù yín kẹ́tẹ́ pàápàá jùlọ fún ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe alágbàtà tẹ fẹ́ máa ṣe distributor wọ́n dẹ̀ ni pé oríṣiríṣi benefit ló wà ní pé ẹ fẹ́ jẹ́ distributor wọ́n dẹ̀ sọ fún mi pé ní ọ̀sẹ̀ tó kọjá àwọn gba àwọn ìpè tó pọ̀ láti iléeṣẹ́ àdàbà ẹ má fọ́ ọ̀lọ́ àǹdìmí o kò dẹ́ ṣe àwọn distributor nìkan náà là ń tà fún ìwọ tó bá jẹ́ wípé individually náà ò nílò ẹ̀ ẹ lè pe ginger babe sorry number yìí 08075943567 máa tún pè lẹ́ǹkan sí 08075943567 tẹ bá ti pè nọ́mbà yẹn ẹ bèrè pé ginger babe ni ẹ̀ ń bá sọ̀rọ̀ wọ́n máa ṣàlàyé gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ irú nǹkan tí ẹ fẹ́ nǹkan tó bá ti ń ṣe yín lágọ̀ ara yín ẹ̀yìn ṣàlàyé fún wọn tẹ bá ṣàlàyé fún yín wọ́n á sọ nǹkan tí ẹ máa lè lò and then ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe distributor bẹ́ẹ̀ náà fẹ́ ṣe alágbàtà ẹ sọ fún wọn wọ́n á ṣe kíni wọ́n á já yín tán wọ́n á já yín sí lẹ́ẹ̀kan sí 08075943567 nọmba tó dọdọ ginger babe náà nìyẹn tó bá tún di ọsẹ tó ń bọ náà ni a tún mọ ṣe kíni a mọ tẹsíwájú ní apá abẹ yẹn ẹ pè wọn lónìí ẹ rí wípé rere òun ni kíni òun ni olúwa ó yẹ jẹ kí mi ṣe kíni kí n mọ gbé bọdì mi kí n mọ lọlé àkókò ti lọ àkókò yà gò all right guys ẹ ṣeun gan ni thank you so much gbogbo ẹni tẹ pè wọlé sórí ètò lónìí. a dupe lọwọ gbogbo yin ti pe a le fi dupe lọwọ gbogbo yin ti a ri pe yin pe ne mo binu e mo binu e na le ma so pe ijọba oro de afagbara only the fall take by force e te gbe body mi to ba ti di ose to bo na lati mo pade lori eto kama failure ni ikoni yi out about 8.9 FM emi o yi pada oruko mi o si yi pada emi ni ma wa

0: ẹyin ni mọba la ṣe idumare eyin ni gbọbi si yin o ẹyin na ni dọbi si mi okay okay bye la mo lo gẹgẹ bi adaba 88.9 fm oruko mi o yi pada oluwa ni fẹmi adebayo na ni emi lo mo ṣe la re mo ṣe la mẹsan mo lobi mi wa gba ti gbogbo yin pe ni anike omo egba titi ti a o fi pade na se tun bo o di ba kan na
1: Se ri ni gboro lenu ojo meta yi.
2: O, be la bi ni, isoro isara ina mo ni. Bo ba ji, gbogbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idide ese. Ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma nkuriri, ati ese mi ti ma kan mi gogo. Koda, irorun su dede. O, ore mo ti gbiyanju gbiyanju, o ro na ba yo je. Aye ohun ti e wa su mi.
1: Agbo ni ise lo se je lobe. Se wo gbo nipa baba oke ogun ni. Ogolugbo de ton fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro ton jo mo idalenu iwo na gbianjo ko si ba oke ogun loni e ma pe 0706460649 0706460419 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewo san
3: mo ki gbogbo eti ton gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma nje ohun to je nipa ago ara eniyan lo ma ngba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
4: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju to ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura Baya wawa fe mbele yone lawa mi. Abo ni marakan to fe bimi. Abo fe bele yone. Lori yone abayo. Pe mi sori ero bani soro mi yi. O samu o. 64 60 64 19. O samu o. 64 60 64 19.
3: Eshon baba. Amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
4: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e won to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni Elomi o le bere ko mu nkan nile. Elomi o le nero pe. Elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni. Afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile. Elomi o le rin ibuso kan si ibuso keji. Afi ko joko ko simi ko le to ma rin lo si waju. Elomi ere orun sun arara. Bẹ́lò mi bá ti ẹ̀gbìnyànjú tó sun orun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ ná ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè ó sẹ́mu o 64 60 64 19 ó sẹ́mu o 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́ sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kẹra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 60 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni nigba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 Dudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
1: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara edidi ese ni o ma ro mi go ni lore lori eyi ke yi isoro to njo mo eda lenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to n fi wi ategbo sewo san
5: Oh yes! Koba tu ti tu!
6: Agba yamu yamu etu automatic miracle hour!
5: Total deliverance to ma waye ni prayer center church of God!
6: To kale si adofure dare road akure!
5: Ojo ki ni lo choshu ni!
6: Ibere ochu ele ya tu lagbara kupo!
5: Kori ibe lulu wabati ishore kaluku fulo ni kwo jikbo!
7: Akiri shore ya sagamiyo!
5: Olo ti yale yale tori airida irilo ailoma iloko ailaya edise
6: o se agbado bo si se aisan
5: oh my god
6: orisirisi disorders ati na di crisis
5: adura gidimo lawon isoro wonyi nfe
6: o ye tete ma bo ni bi automatic miracle hour yi
5: from 9 a.m. to 6 p.m. ni awe ati adura
6: isoro yo si bere lale moju ojo keji
5: baba prophet samson loluwa modede tun ti gbaradi lati ma sida adura bole
6: keyan fi recharge remote remotivate resuscitate ara e
5: oluwa iwadi apata ganga lati bere osu titi to fi ma de opin e
6: ojo kini osu osu mani o
5: yesi automatic miracle hour ta pe ni total deliverance ni prayer center
8: osuba sidike laye nlo sidike laye nlo sunday adie lawon ma tun se sidike laye nlo ogun mata lobo ko mara lawin o pada ti dopin santa gbara ka so yoku leta sidike laye nlo santa gbara ka so yoku leta sidike laye nlo ko to ba ti fara to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wahala lodo won ama fun lo die die osu osu ni fo ni se osu ose ose fo loja ose ẹ lè san lóṣù méjì oṣù mẹrin oṣù mẹfà oṣù mẹjọ àbọdún kan tó jẹ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọjà yín fún yín bàmà sọ kù díẹ díẹ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
9: ṣé gbọdọ̀ mọ̀ ń gbádùn
10: àdàbà.
11: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
12: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ mọ̀ ní ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

mo kí yín pé kásán. Ọlọ́run ọba mi tó sún ògùn ọjọ́ yọ tó jẹ́ wípé ojúmọ́ kan ò ní mọ́ kí ọjọ́ má yọ. Ọlọ́run ọba tó sún ògùn ọrùn yọ tó jẹ́ wípé ojúmọ́ kan ò ní mọ́ kó ràn ọ́ márùn-ún.

0: lórí ọlá o.
1: Ọlọ́run tó sún ogún àjà òṣùpáyọ láàrin ìràwọ̀ tó fi mọ́lẹ̀ gbòòjú ẹgbà gbèjè ìràwọ̀ lọ.
0: Ẹlòmíràn ń bọ̀ tí ó lọ jọ́ ọ̀la.
1: Kó sún ògo tèmi tẹ̀yìn yọ láàrin àwọn èèyàn kó dùn fún wa kí gbọ́gbọ́ ó sì kán sí. O ṣeun Commander Ebenezer Obey. Bọ́ni tí ń ṣe ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2026. Mo ṣíde ètò tòní pẹ̀lú orúkọ Ọlọ́run àti pẹ̀lú àtìlẹyìn àwọn aláṣẹ ilé-iṣẹ́ yìí. Pàápàá jùlọ bàbá wa Martins Ayọ̀ọ́lá àti gbogbo àwọn ọ̀sọ́mọgbé wọn. Tí wọ́n jẹ́ kí dẹ́dẹ́ ọmọ ogun kí lọ́lọ́ máa lò ká kutukutu ọmọ wu kí nǹkan ọmọ gbé nǹkan nu. Good afternoon to everybody. Every one of you. Bẹ́ẹ̀ ti ń gbọ́ mi lọ́sàn-án yìí. Nbi tómi bá wà, ọmọ aráyé máa ń lànà débẹ̀ ni.
0: Elétí lè dé yé.
1: Ìrì ayé yín yọ lànà débi tẹ́ ẹ bá wà pẹ̀lú.

0: Wọ́n wá ṣe correction ìgbà yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní báyìí àwọn ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Àwọn ọmọ tó tẹ̀ wọ 18, 17, 19 sí 20. Wọ́n wà máa bá wọn sọ̀rọ̀. Kódà wọ́n máa fẹ́ ti 21 gbà mí.
1: Àdàbà méjì lọ pàdé ọlọ́rọ̀ mi o, wọ́n ní dé bí afárá oyè.
0: Wọ́n máa bá wọn sọ̀rọ̀, èèyàn ń ṣègbéraga o. Gbogbo ẹ̀dá tó bá ní ìgbéraga láyé, ọmọ ń gba tó dáa lọ́wọ́ ẹ̀ ni. Ẹ máa tẹrí bá o, ẹ sì máa fojú di ẹnikẹ́ni. Ayé jù bó ṣe mú yín lọ o, ọkọ mi. Rọra máa ṣe o, rọra máa tẹlẹ ilẹ̀ ń yọ. Wọ́n máa pa oríṣiríṣi òwe fọmọ ẹ̀ wípé agẹmọ ti ń ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ ikú ń pa o. A tó wá sọ ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ pàpàpà pọ̀pọ̀pọ̀ kíkú ó tó dé.
2: Àgbo ìgbádùn la máa wáyé.
1: Ọlọ́dún tẹ̀jọ̀ wá pọ́n mi lé.
0: Ó dọ̀wọ́ olólùfẹ́ nírọ̀lẹ́ yìí.
1: Ọlọ́dún tẹ̀jọ̀ wá pọ́n mi lé. Fẹ̀rí músẹ́ rẹ̀ dayo fún mi, èmi olóògùn.
0: Bí èèyàn bá rántí àárọ̀ ìfẹ́ ti ìyàwó èèyàn àti èèyàn tí èèyàn jọ wà ń lé ńsìn. Ẹ wà wọn kò pé sí. Ó ga o, ṣé ìyàwó mi náà rèé?

0: Olojua radio ti fe ma joju opolo.
1: Ara mi riri jingo jigi jigi. Balamba fele fele.
0: Ah, mo lati igba ta wa na ise se nko na fe.
1: Yari yari.
0: Igba ta se se nko na fe. E ma je nforo le soro. Olólu fẹ́ mi ìgbà náà bí n bá wò báyìí màá sì máa dá tọ́ mi má bá fún mi lóúnjẹ kẹ. Serious love lájọ nígbà náà. Ọlọ́run ló ní kí fẹ́ rí ọmọ gbàṣẹ lọ́wọ́. Ṣùgbọ́n bí má pàdé ọmọbìnrin ní ìsìn olójú aréde rẹ̀ ó ti dàbí ojú asín. Ara ń tàn wí nìyẹn ń tọ́dọ̀ bá bẹ̀rẹ̀ sí ní ṣe yóò mú kókókó kankan ni. Èmi ò tiẹ̀ mọ̀ pé someone better than her pọ̀ wà ń gbòrògbà náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ yẹn wọnú ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ wípé àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń wọ puberty stage tí wọ́n ṣẹ̀ ń wà ní àsìkò tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ń mature àwọn tí ọmọ tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ ìrírí wọn ò tí tó nǹkan ojú wọn ṣẹ̀ṣẹ̀ ń là wọ́n ṣẹ̀ṣẹ̀ ń discover wípé yes èmi náà wà nù ayé mo wà láàyè kan tó gbòòrò ṣùgbọ́n facility ibi tí wọ́n wà yẹn àti àwọn ibi tí wọ́n ń lò sí champion ni wọ́n bẹ̀ wọ́n mọ̀ rò pé ilé ayé òjò bá ń lọ n tí mo gbé wá lọ́sàn-án gan-an lábala kò mú òkun ọ̀rọ̀ tá a fi ṣàlàyé ọ̀rọ̀ tá à ń sọ tá a fi táyé ẹni ṣe ọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ tí wọ́n fi ń sòdiwọ̀n à ń sí gbèsè ayé wọn ẹ rí wípé àwọn ọ̀rọ̀ mi ń gbà míì yọ wà lọ́jíkà tó jẹ́ wípé ọlọ́gbọ́n ní gbọ́ ọ̀mọ̀ràn ní mọ̀ àfẹ́ tó bá farabalẹ̀ tó fòye gbọ́ tó fòye dàìgẹ́sì ẹ̀ ni ó rí kókó ọ̀rọ̀ náà mú tí ó sì máa fi sòdiwọ̀n sí gbèsè ayé ẹ̀. Mo ń sọ̀rọ̀ lé lórí náà ni ìgbéraga bó la ṣe ń gba ìgbéraga lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ń màchú ọ̀bọ̀ mo ti júwèé èjì yẹn 16, 17, 18. Àsìkò igan ni àwọn ọmọ kéékèèké máa ń ní àfojúdi wọ́n máa fojú di àwọn èèyàn kódà ìyá wọn gan wọ́n máa fojú di ìyá wọn gbà náà nítorí pé bàbá máa ń le jù wọ́n lọ wọ́n máa ń ní ìbẹ̀rù wọn lọ́kàn ṣùgbọ́n ọmọ tó bá ya kàtá débi tó ní àpẹrẹ yóò fojú di bàbá ẹ̀ náà o bí bàbá ń bà nínà lẹ́gba yóò dìde mọ́ dádì mi kéne gan. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ kì í ṣe ẹgba nìkan kì í dẹ́ ṣe punishment nìkan ni ọ̀rọ̀ wọn gbà lásìkò yìí. Àwọn ọmọ bẹ́ẹ̀ kì í ṣe ká máa nà wọ́n gbàgbàgbà gbogbogbò tàbí ká máa pọ́nìṣì wọn òun lọ̀rọ̀ wọn gbà nìkan lásìkò ìyẹn náà wà ń bẹ́ẹ̀ o torí pé bíbélì sọ wípé àìgbọràn tó dì sí àyè ọmọdé ẹgba oníwó fi tu. Ṣùgbọ́n lásìkò yìí àwọn ọmọ yẹn wọ́n ní ìdí àwọn àsìkò tẹ́ ẹ̀ máa bá wọn sọ̀rọ̀ lóríṣiríṣi tẹ́ mọ̀ fi ìrírí ayé hàn wọ́n tẹ́ jẹ́ kí wọ́n mọ̀ rí òpin onígbéraga tẹ́ mọ̀ fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn wípé ẹni tó bá gbéra ẹ̀ ga olúwa sọ wípé àgbéga ṣùgbọ́n ẹni tó bá rọ ara ẹ̀ ńlẹ̀ olúwa sọ wípé àgbéga ṣùgbọ́n ẹni tó bá gbé ara ẹ̀ ga olúwa sọ pé ara ẹ̀ ńlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run yìí òun náà lẹ́ẹ̀fi máa bọ́ wọn. Gbogbo onígbéraga pátápátá ẹ máa sọ òpin wọn ẹ máa sọ fún wọn bẹ́ẹ̀ ni ẹ rí wípé ní ètò kan tí mo ṣe ṣe jẹjọ ni àbí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àbọ̀sẹ̀ mẹ́rin tí mo fi ní ẹ̀yìn òbí ẹ mọ́ gbàgbé àwọn ìtàn àtijọ́ tí wọ́n fi bọ́ wa dàgbà àwọn ìtàn àtijọ́ tó jẹ́ ká mọ dúdú yàtọ̀ fún funfun àwọn ìtàn àtijọ́ tó jẹ́ ká mọ irọ́ yàtọ̀ sóòótọ́ àwọn ìtàn àtijọ́ tó kọ́ wa wípé ká mọ ṣe dáadáa àwọn ìtàn tó fi òpin aláburú ẹ̀dá hàn yàn àwọn ìtàn tó fi òpin ẹni tí máa ń ṣe dáadáa nínú ọmọnìyàn tó fi mọ̀ yàn ẹ mọ̀jà gbàgbé àwọn ìtàn wọ̀nyí bó tiẹ̀ jẹ́ wípé a ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò ńbẹ̀ àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọ lónìí a ti gbé ojúṣe wa fún kọ̀ǹpútà o si nko mo ni to wo e ri bi awon obi kan ba ma tin sise tabi ti won wa nbi kan ma disturb mi ma se ti e kemi na ma se temi won ti ni phone kan ti won gbe lomo lowo data wa lori e o na o ma ri n to wo obi na ma te phone ti e lo
2: adaba luke luke
3: wa bo
2: Anaba luke luke
3: Wabo shiko mandaba pwede
2: Ibi te kumbaba

jẹwọn bẹ ọjọ ọjọ náà ìyàlẹ ó ṣe àṣàrò àṣàrò elépo rẹdẹrẹdẹ ó wá fi poison sí ó fi mọ jèlé sí wípé tí ọmọ ìyàwó bá ti dé oúnjẹ ìní ó gbé sáàyè ibi tí máa ń gbé sí ṣùgbọ́n lọ́jọ́ ọjọ́ náà ọmọ ìyàwó ọpẹ́ ní skul ọmọ ìyàálé ló tètè dé ńgbà ọmọ ìyàálé dé ọkàn wàá wo méjèèjì pé àṣàrò eléyìí lépo rẹ́dẹ́rẹ́dẹ́ tọmọ ìyàwó tọmọ ìyàálé tó fi májèlé sóúnjẹ àṣàrò elépo rẹ́dẹ́rẹ́dẹ́ tó ṣe fún ọmọ ìyàwó ìyẹn títọ́mọ tiẹ̀ ò lépo ọ wá kọ̀m̀pìà ìsira wọn pé irú oúnjẹ burúkú náà gbé fèmí ọkàn exchange ẹ ni bó ṣe gbé tọmọ ìyàwó nù bó ṣe jẹ àṣàrò elépo rẹ́dẹ́rẹ́dẹ́ nìyẹn o ó jẹ́ tán ní bá ń pariwo nùrún inú mi o inú mi o inú òun o ẹ mọ jẹ ń tàn yín nígbà tí ìyáálé o náà lọ kọ́kọ́ débẹ̀ ọba wo oúnjẹ ìwé lọ́jẹ́ àṣàrò eléyìí lọ́jẹ́ olóhùn fọwọ́ òun síra òun wọ́n wà á béèrè lọ́wọ́ wa àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ ìyáálé ló kú o ọmọ ìyàwó ò kú yóò wọ́n á ká wa lára àwọn àwọn mọ́ṣán wọ́n wà ní agbára wọ́n wà á bẹ wá léèrè wípé ẹ̀kọ́ òwò la rí kọ́ ńbẹ̀ ẹ̀kọ́ òwò la rí kọ́ ńbẹ̀ àwọn àmọ́ sọ ẹ̀kọ́ oríṣiríṣi gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ó jẹ́ kí ayé bẹ́tà lásìkò ìgbà náà ni ojúṣe wa ni ẹ mọ̀jà gbàgbé ẹ̀ gbàgbé ìtàn eléyìí tó jẹ́ wípé tẹ̀gbọ́n-tàbúrò bí wọ́n wo fá fún wọn wọ́n wo àkọsẹ̀jáyé wọn bóun ó ṣe lògbè sí ayé wọn bí n bá ti ya yín léléyìí ẹ̀yin náà tó lọ máa kọ́tàn yẹn kẹ́ ẹ máa sọ fáwọn ọmọ yín ẹ pè wọ́n kalẹ̀ lọ́jọ́ ìsinmi nígbà wọn bá ti chọ́ọ̀chì dé àbẹ́yìn tẹ́ ẹ lọ chọ́ọ̀chì tàbí láàárọ̀ kẹ tó lọ chọ́ọ̀chì tàbí lọ́jọ́ sátidé ẹ pè wọ́n sọ̀kalẹ̀ ẹ máa mú ìtàn kan lọ́jọ́ kọ̀ọ̀kan ẹ máa sọ fún wọn ìwé ìtàn yẹn bóyá tẹ́ ẹ bá lè ríra èmi ò mọ̀ bóyá wà lórí igbá àwọn eléyìí tẹ́ ẹ gbọ́ yìí náà ẹ lè lò fún ọ̀sẹ̀ mẹ́rin tẹ́ ẹ mọ̀ fi sọ fún wọn. wọ́n wo ifá wọ́n wo àkọsẹ̀jáyé fáwọn méjèèjì wípé bó lọ́jọ́ ọ̀la àwọn ó ṣe rí o bó lọ́jọ́ ọ̀la àwọn ó ṣe rí. wọ́n ní ọmọ eléyìí tó jẹ́ ẹ̀gbọ́n wọ́n ní ìyẹn ó ṣẹ̀rú ayé ni wọ́n ní kò ní í ní nǹkan kan wọ́n ní ọ̀ṣẹ̀rú ayé ni wọ́n ní ṣògbé eléyìí tó jẹ́ àbúrò wọ́n ní ìyẹn ó nì lárí kódà wọ́n lẹ́gbọ̀n rẹ̀ ọwọ́ ẹ̀ ni ó ti máa gbàjẹ́ àtẹ̀bí àtàrà ọwọ́ rẹ̀ ń ó ti máa jẹ. àwọn òbí ni wọ́n bá kọ ẹ̀gbọ́n tì wọ́n bá kọ́ tì ọba di wípé wọn ò fẹ́ràn rẹ̀ wọn ò mójútó gbèsè ayé ẹ mọ. bóun àtàbúrò ẹ bá jà ẹyìn àbúrò ni wọn wà ó lè máa jù ọmọ burúkú ni ọ mo ti ń wò ẹyin tí tó jẹ wípé ẹ máa fẹ́ràn ọmọ kan jù kan lọ ọ̀rọ̀ lẹ̀ ń gbọ́ òun o. nítorí ipa ọmọ kan mọ̀wé ẹ ti máa wo sàkún ọjọ́ iwájú ọ ju ẹ wípé eléyìí ò ní lárí ju eléyìí tí ò mọ̀wé lọ irọ́ sì ni. ẹ̀ẹ̀rí wọ́n wá ń wà lẹ́yìn ẹ̀ òun náà wá ń gbéraga òun náà ti gbọ́ wípé ọwọ́ òun ni gbogbo àwọn èèyàn ó ti máa gbàjẹ́. bí wọ́n ṣe ń ni ẹ̀gbọ́n lára òun ló jẹ́ ó fìgbòrò lẹ̀ ọba kó wọnú gbó lọ wípé ibi ìlòun òkú máa gbé òun ó máa dáko òun ó sì múra sí sí ọwọ́ òun. lọ́ba di àgbẹ̀ lọ́ba dáko ọ́dáko tọ́pọ̀ ó ń fi gbogbo ògbà ṣiṣẹ́ kọ̀sọ̀lẹ́ bí ṣe ń gbé tòmátòsì bẹ́ẹ̀ ní gbé iṣu bẹ́ẹ̀ ní gbin ẹ̀wà bẹ́ẹ̀ ní gbàgbàdo. ó ti pẹ́ títí ń bẹ́nu oko yìí títí ń dáko tí ó máa ru lọ ọjà ó ti ń lówó lọ́wọ́ díẹ̀díẹ̀. ṣùgbọ́n inú gbó ní gbé inú gbó ní gbé aginjù lọ wà. àwọn kan ti ń wò wípé ẹnìkan ní gbé bí wọ́n ti ń pẹ́ méjì mẹ́ta mẹ́rin bẹ̀ tí wọ́n jọ ń gbé bẹ̀ tó ń sì jó lórí wọn. ńgbọ̀ ya agbègbè tí wọ́n wà hàn gbogbo agbègbè tí wọ́n wà hàn onìyàn bá dé gbogbo òlú bá ń wá ibi tí wọ́n ó ti máa jẹ tí wọ́n ó ti máa mu. ṣùgbọ́n bí tóun wà nù àkùrọ̀ níbi títí ń dáko gbogbo ògbà ní kéré oko ìlú tí àwọn òbí rẹ̀ wà gbogbo wọn bá ń sọ wípé ìyàn tó wà yà àwọn òrò ń jẹjẹ mọ́ o.

làwọn ti fẹ́ máa rún jẹjẹ kábíyèsí àtàwọn olóyè ni wọ́n bá wọnú igbó lọ wọ́n lọ bárakùnrin yìí wípé afẹ́kọ̀ ọmọ tó ń jẹ fún wa ń lù wa ọmọ tó ń jẹ fún wa ni o àwa náà sì máa sanwó rẹ̀ àti kábíyèsí àti gbogbo wọn lọ́ba ní rárá òun ò tó ń jẹ fún yín ó ti ní àwọn ìlú tó wọn máa ta fún wọn bá ń bẹ gbogbo nǹkan wọn fi bẹ wọn bá biléèrè pé ó dáa kí lọ fẹ́ ń gbà náà ó ní tó òun fẹ́ ni wípé òun fẹ́ jọba ìlú yín kábíyèsí ti ń bẹ lórí ipò ẹ lè kú òun bẹ bó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ òun ọmọ kó oúnjẹ tílu ọmọ jẹ òun ọmọ kó fún wọn ìgbà náà lòun ṣẹ̀ṣẹ̀ máa tó ń jẹ fún yín ebi ti pàlú àwọn aráàlú bá lu kábíyèsí lálùsáré kí láǹfààní rẹ ààrò oúnjẹjẹ ọ̀hún bẹ́ ń pò bí wọ́n ṣe lé kábíyèsí wọn kúrò nípònú ni wọ́n bá fi jọba wọ́n mọ̀ fi jọba wọ́n fi jọba o gbogbo ayé wá padà ń wárí fún ọmọ àkẹ́bàjẹ́ ọjọ́ sí ìyẹn ò ní túmọ̀ nínú ayé wọ́n tún wá bi wálẹ̀ rè pé ẹ̀kọ́ òwò la kọ́ ńbẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ pọ̀ ńbẹ̀ ẹ dákun ẹ mọ́ gbàgbé àwọn ìtàn ṣẹ̀ǹbáyé táwọn bàbá wa fi wò wá dàgbà káwọn ọmọ wa kán mọ́ bá nígbéraga gbogbo àwọn ìtàn wọ̀nyí láwọn sọ fún wọn a máa ní mú ní méní méjì mẹ́ta wọn ó lè mọ ibi táyé dojúkọ nínú àwọn ìtàn tí mo sọ ní kéékèèké yìí ó jù bá ń lọ o a ti rí ìtàn tó sọ fún wa wípé ká mọ́ kanjú wáyé a ti rí ìtàn tó jẹ́ pé ọkọ wa wípé ká mọ́ fẹ́ràn ọmọ kanjú kan lọ a ti rí ìtàn eléyìí tó jẹ́ wípé ó sọ fún wa ẹnìkan ò lè gbọ́ngbọ́n ayé tán a ti rí ìtàn eléyìí tó sọ fún wa wípé kọ̀dá ká mọ́ ṣe ibi sí ọmọ làkejì wa bẹ́ẹ̀ ni a ti rí ìtàn tó sọ fún wa pé kọ̀dá ká mọ́ lọ́kànjú à ṣé ẹ mọ̀ pé ọ̀kànjú à lọ pa ọmọ ìyáálé torí wípé oúnjẹ tiẹ̀ ò ní àṣàrò tí ò ní àṣàrò tiẹ̀ kò ní epo rẹ́dẹ́rẹ́dẹ́ lórí òun ló fi lọ gbé oúnjẹ ọmọ tìyàwó ẹ mọ́ gbàgbé àwọn ọ̀tá àtijọ́ ìyẹn gan là ń pè ní ìṣàǹbáyé àwọn yẹn gan là ń pè ní ìṣẹ̀ṣe kì í ṣe pé ká mọ̀ bọ̀ ọ̀sà

0: mi.
1: Ẹ pè mí, ẹ pè mí, a jọ ṣètò Tony ni.
0: Love forever o, àwọn ìlú.
1: Serious Matter Tony, bó ṣe lọ rèé o, iṣẹ́ méjì mo fẹ́ ran yín bẹ́ẹ̀.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ̀ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ

0: ṣùgbọ́n bàbá ìyàwó yìí lọ́jọ́ ta wí ọjọ́ ńlá ọjọ́ ìṣùgbọ́n mi mú yìí. Morning shift ni bàbá wà ṣùgbọ́n ńgbà tó di bí ọwọ́ aago mẹ́ta ọ̀bọ̀ ọ dàbí ẹni wípé ara bàbá fẹ́ máa ṣe bákan àwọn junior staff tó wà ń bi iṣẹ́ àtàwọn staff eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ senior fún bàbá. Wọ́n wá pe DPO ara bàbá ń ṣe báyìí báyìí o Mr. Lágbájá ara wọ́n ń ṣe bá báyìí kí ni ó ṣẹlẹ̀ wọ́n wá pe tí ó wà ní night shift wọ́n ní kí yẹn tètè mọ ọbọ̀ kọ́ wá gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n wá fún un láàyè wípé kọ́ máa lọ lé kọ́ lọ fara sinmi sílé pé tó bá dọ̀la bóyá ara rẹ̀ ó ti ṣe dáadáa kó pè wọ́n kí wọ́n lè mọ bí ọ̀bà tún ṣe jẹ́. Àsọní ìtọ́lọ̀ ń fẹ́ mú jáde fún bàbá ń jọ náà nígbà bàbá ó délé tí ó délé ọkànlẹ̀kùn kókókó nígbòrí pé wọn ò tí sílẹ̀kùn lọ́bá sílẹ̀kùn gbòòrò. Ìsán kan náà ni o gbangba báyìí lórí lọ́bá rí àlè lórí ìyàwó ẹ̀ irú kí leléyìí sàní sàtánì irú ìṣẹ̀lẹ̀ bàbá ìbá ń wọlé ní bá ń jáde ní bá ń wọlé ní bá ń jáde ní ń pariwo àwọn aráalé ń sọ pé bóòní bẹ́ẹ̀ kọ́ kí lẹ lọ́ṣẹlẹ̀ yìí bàbá yìí tilẹ̀kùn mọ́ wọn ẹ̀ẹ̀kan náà tí bàbá gbé kóńdó lọ́wọ́ pé kò ńlà mọ́ àlè lórí tí ó sílẹ̀kùn báyìí àlè ti wà lẹ́nu ìlẹ̀kùn ọkàn ti bàbá ṣé ẹ mọ̀ pé bp bàbá ó ti ráìsì ọkàn ti bàbá fìdí jálẹ̀ gbòò àlè kan sá lọ ni.
1: Aláàjì kúrò ṣe ẹ̀gbọ́ yìí ó dẹ̀ sọ lù sí.
0: Ìdí tí bàbá fi jálẹ̀ kí bàbá ó dìde bàbá ò lè dìde mọ́ o bàbá ti ní stroke.
1: Ó dẹ̀ sọ lù sí mi ní ìbàdíkì.
0: Ẹ mọ̀ pé ìbínú tó lágbára àti pé kí wọ́n ti ìyàn ní tìkutì àánú bàbá ìṣemí ń gbà mọ gbọ́tàn yìí. Wọ́n bá ràn sí bàbá ọdọ̀ sípítù ńgbà tó yẹ kí bàbá ó dìde bàbá ò dìde ọ yẹ kí bàbá ó dìde bàbá ó bá bẹ́ẹ̀ dìde bàbá bá ń rà bàbà làwọn èèyàn bá wò pé nǹkan ti ṣe bàbá yìí o. Wọ́n sáré gbé bàbá lọ sí hospital gbogbo oògùn tí wọ́n ń lò fún wọn lọ́sibítù kò ṣiṣẹ́ o. Torí pé orí ìrònú lọ́gbà òun tó ń wájẹ ẹ̀mú lọ ìyàwó òun wá ń ṣèṣekúṣe àlè ló tó wá ń ṣe léyìí fóun gbogbo oògùn tí wọ́n ń lò pátá kò ṣiṣẹ́ kó tó pé ọjọ́ méje bàbá ti jáde kúrò láyé o. Ẹ sáàmọ́ àwọn Yorùbá ni wọ́n bá ṣe wá sí fáwọn mọ̀lẹ́bí ọkọ pé àbí ìyàwó ẹ̀ sáà ti bímọ fún yín ẹ mọ mánéèjì ẹ̀ náà ni wọ́n fi pàtàn mọ́lẹ̀ ṣùgbọ́n mẹnìkan tó sọ̀tàn fọ́kọ ìyàwó lọ́kọ ìyàwó bá lóun ò ṣe mọ́ o pé n tó ṣẹlẹ̀ n tí ìyá ìyàwó òun ṣe ó ṣe é ṣe kí ìyàwó náà padà ṣerú ẹ̀ o ọjọ́ iwájú òun tara àwọn lòun sì ro wípé òun ò ṣe mọ́ṣẹ́ n tí ìyá rẹ̀ fi ṣe báyìí ọmọ náà ó ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yóò di òní kọ́ ni wọ́n mọ̀ bí ọkọ ìyàwó tì ọmọ lòun ò ṣègbéyàwó mọ́ ìbéèrè méjì mọ̀ fẹ́ iṣẹ́ méjì mọ̀ fẹ́ ran yín o ẹ dákun tó bá ṣe ẹ̀yin ni sẹ́yìn náà ṣe kọ́ntínú pẹ̀lú ìgbéyàwó yẹn pẹ̀lú ìtàntẹ́ gbọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń fún ọkọ ìyàwó yìí ẹ bá ń fún un nímọ̀ràn o ìmọ̀ràn tẹ́ mọ̀ bẹ́ẹ̀ pẹ́ lè fún ẹ bá ń fún o ibi tí bá ti gbọ́ ẹ bá ń sọ̀rọ̀ sọpọlọ ẹ ẹ sọ̀rọ̀ sẹ́dùn ẹ bóyá ẹ̀yìn fẹ́ kí wọ́n kọ́ntínú ìgbéyàwó ni àbí kí wọ́n mọ́ kọ́ntínú ẹ pé kò sí tí ò ṣẹlẹ̀ rí 08162519991 lẹ́ẹ̀kan sí 08162519991. Ẹgbẹ́ ó máa lọ bẹ́ẹ̀.
2: Òṣùpá o, ọ̀bọ orin mọ̀ ọ́n tún dé o, èmi lápẹ̀lẹ̀ jẹ́ ní láyé mọ́rán.
0: Ẹlẹ́ka àṣà kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè wá.
3: Orúkọ mi ni Wòlíì Dèbìdì Solomon. Ẹ̀mí ń de láti ìlú Ọ̀kàkókó.
0: Ẹ ṣeun púpọ̀ o.
3: Bàbá ní àkọ́kọ́ ẹjọ́ máa dáṣẹ́ ọ̀rọ̀ nọ́mbà yìí yan ọ̀sẹ̀ ní nọ́mbà yẹn kì í lọ́sà.
0: Ṣé nọ́mbà tèmi gangan?
3: A máa ń pè yín kò lọ́sà.
0: Ẹ má bínú.
3: A máa ń pè yín dáadáa yẹn pa máa ń kí yín ká pè yín ká bá yín sọ̀rọ̀. Èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan mo fún arákùnrin yẹn ní ìmọ̀ràn ó fi rìbáàtì sí tó bá jẹ́ mi o máa fi rìbáàtì sí.
0: Bọ́ bá kọ wájú sí ọkọ ọ̀tá.
3: Bẹ́ẹ̀ ni ikú tó pojú gba ẹnu òwe ló ń pa sí ni.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Ohun tí ìyàwó ṣe òwú ìyá gbọ́n lọ́mọ máa ran. Tó bá fagbára forí kì í ẹ má jẹ́ nǹkan ara yín ẹ má jẹ́ ká tara wa sá. Torí pé ìyá ọmọ ló ní ọmọ. Go back for God to Balika, go back to the lane, to Kotiawa, my house of a prayer, clinical, clinical, and if I will be needed for 1 year, Papa Panama, what is your name? Okora stop a jet,
0: Kora stop a jet,
3: then Babami, I did a bit of prayer, Oda,
0: assume. Orora stop where je ko stop where je
2: yawo o ba yawo ko lo le
0: ti ku ni ko mi won ni ko mu reverse o o di tutu elu e ka san o
4: e ka so san
0: kilo ko yin mo le tin pe wa
4: ilu e bolo lati ile ko ya
0: ah inu yara le wa
4: be ni san
0: o un yin o da bi bedroom voice e se ku
4: ko yara korin yen to ba je pe ibe ni ma fe yawo yen
0: e fe
4: Mo bi dada pe iya se ka ki o ma se ka. Ati wi pe ka so ko ti fe yawo yin koko ti gba asiri yin ko.
0: Ko to gba asiri yen. Sugbon gba ti o ti wa fe nko to si gbo. Won si lo wu ya gbe lo mo ran.
4: E ko bi dada o.
0: E ko ti dada pe wu ya gbe lo mo ran.
4: Ta ba re ni to ma gba okunrin ni imoran. Je ko fe yawo e.
0: Ko fe yawo yen.
4: Beeni o.
0: Hello.
5: Ada fun isa ekweto
0: ami
5: ori yin o ni gbagbo de sa ekweto sa
0: ami
5: oruko mi ni ojo ajiro mo ke lati loka koko
0: e ka bo suri eto
5: ada fun isa
0: ami
5: ni aye ati jo nu ma so ri pe iwa ti iya ba wu ni omo ma wu ki ni se ati aye si baba le ma mu siga ko omo ma mu siga
0: be ni
5: baba le ma se egun ki omo je muslim
0: beni
5: ke ise didan pe boya esin baba la mu omo tu wo orere abi pe esin ti ri baba se ni o ma tu ma se o le possible ki iya ma wa fun ti eyan ba fe lo fi omo ni de ye ki ise pe boya iwa ti iya yen wa abi iwa ti baba yen wu la di tami iwa ti omo yen ba ma wu to ba ti wonu ile yen ki arakunrin yen ko fi omo yen
0: ko fe
5: ko wa fi adura to wi pe gbogbo iwa to wa ni idile e o ta ba idile mi je ko lohun ba mi ri gbogbo e danu
0: ami
5: so ko di tami to ba so pe ko lo fe yan mi ku lo ma pe ohun fe lo ba ni ohun
0: eseun
5: so ri wa ni gbagbo de pe to
0: ami ola oju ajiro mo ke o tun je ko di 44 o ti di 44
6: to jado akoje korun kana inu e ba de jo fi to ko ma lo
0: elu e ka so
7: elu e ka so sa o
0: kilo ko yin bo le tin pe wa o
7: ah olorun eso ni tun wa ka o
0: ami
7: o
0: eseun ko fe ti di marun ko mo fe merin ni
6: aye mi le jado
0: elu e ka so o
8: e ku je kwedu
0: eseun baba mi ojo ni tin oruko ati ti tin pe wa
8: ID Ajayi lati ilu Supo Dikiti.
0: Eseun baba seyin ko
8: ah ma fe
0: e fe
8: mi ran ti mo fe fe ti mo fe wa lo yan mo mo ruwa tan wu ile woni ati eni yen ti gban kan to lo
9: pe a wa badura si o
0: eto eseun pupo e ma pada e ma fi ranse si mi lori WhatsApp number 08035086685 praise adekoke lajo nbe nle agbara lati ekan emi ati DJ mi kayode olori awon kayode
10: my life
0: kayode omo folani lajo nbe nle agbara lati ekan tin gbe onke tin gbe le gangan ni DJ ti morin wa ti mu gbogbo e wa ti lala fi nlu takutukutu fi nwu ti nkan fi ngbe nkan anu o dupe lowo yin pe ti kogbon lori eto yi loni wa ni koko iyawo ko lo fe o ko lo fe nta we eyan wi nu e ma gbagbe gbogbo e ko ta ti ko lori eto yi ara mu Musa Adebi lo ko temi presenter to best keske beje oloye o ga
11: bi mo se nkorin mi
0: olo ayé ti bẹntì mo ń kí gbé di ọjọ́ mẹ́jọ ọmọ yìí ti di laisma oros mi ni bẹ́ẹ̀ ni nínú red flag bẹ́ẹ̀ kí n máa lọ mọ̀ ń bá tẹ̀mí lọ nọ́mbà mi rè 08035086085 ó dijọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóhùn ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ńṣẹlẹsẹ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be ti ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si lu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si ntosi mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin si eyo inira lo hun fin si eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo ni ise lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

ẹ kú dédé ìwòye ẹyin wa kí n pe ẹ káàbọ̀ sórí ètò kóòtù mẹ̀kúnù ti ẹ̀ní mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátápọ̀ níbi yòówù tí ẹ wà pé ẹ kú àsìkò yìí o ẹ̀yin tí ẹ̀ ń ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ òpin ọ̀sẹ̀ mo kí n pe ẹ kú pọ̀pọ̀ ṣiṣẹ́ òpin ọ̀sẹ̀ gbogbo àwọn mùsùlùmí pátápátá mo kí wọn pé wọn kú àsìkò ọdún ẹ̀mí wọ́n ṣe ọ̀pọ̀ ọdún láyé a kí n pe káàbọ̀ sórí ètò kóòtù mẹ̀kúnù ètò tí a ti ń yanjú èdè àìyedè tí máa ń bẹ láàrin àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí a lè gbé papọ̀ ní tùbí ìnùbí tí ò ní sí wàhálà tí ò ní sí nǹkan kan tí ò ní sí pé à ń gbéra wa lọ ilé ẹjọ́ à ń gbéra wa lọ sí àgọ́ ọlọ́pàá tí a dín iṣẹ́ àwọn ọlọ́pàá kù a dín iṣẹ́ àwọn adájọ́ kù láti lè yanjú èdè àìyedè láàrin wa òun náà la ṣe gbé ètò kóòtù mẹ̀kúnù kalẹ̀ mú kí n pẹ́ káàbọ̀ sórí ètò tòní lónìí a ní àwọn nǹkan míì tí a fẹnubà ṣùgbọ́n kó tó di pé a lọ sí ẹjọ́ èyí tó jẹ́ tuntun tí a fẹnubà lónìí a ní kí a sọ fún àwọn èèyàn wa pé ẹni yòówù tí ó bá fi ẹ̀sùn sùn lórí ètò kóòtù mẹ̀kúnù ó ní ẹ̀tọ́ láti jẹ́ kí a mọ ẹni tí ó fi ẹ̀sùn kàn kí a ní nọ́mbà rẹ̀ ká sì lè bá ẹni náà sọ̀rọ̀ nítorí pé ẹ lè dédé fi ẹ̀sùn sùn ká sì máa sọ pé báyìí ẹni náà jẹ̀bi àbí kò jẹ̀bi a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn láti mọ bí ọ̀rọ̀ náà ṣe rí ká mọ mọ ibi tí a gbé yanjú èdè àìyedè bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n pè tí a ní kí wọ́n sẹ́ndì nọ́mbà ẹ̀rìn tí wọ́n fẹ̀sùn kàn ṣùgbọ́n tí wọn ò nílé sẹ́ndì nọ́mbà wọn ò nílé sẹ́ndì orúkọ wọn ò nílé sẹ́ndì nọ́mbà wọn wọ́n kàn fẹ̀sùn kàn èèyàn lórí rédíò pé nǹkan báyìí ló ṣe ṣùgbọ́n láti lè béèrè lọ́wọ́ ẹni náà a lè péjọ yín ká sì máa dájọ́ bẹ́ẹ̀ àbí ká sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ fẹ̀sùn sùn tí ẹ sì jẹ́ kí a rí nọ́mbà àwọn tí ẹ fẹ̀sùn kàn ó dàbí pé tí a bá wo ọ̀rọ̀ yín bóyá kò sóòótọ́ ńbẹ̀ ni torí tóòótọ́ bá ń bẹ ńbẹ̀ ẹ jẹ́ kí a mọ àwọn tí nọ́mbà àwọn tí ẹ fẹ̀sùn kàn náà ká rí nọ́mbà wọn torí tí oògùn ẹni bá dani lójú òní wọ́n máa sọ pé máa fi ń gbárí tí ẹjọ́ tí ẹ fẹ́ fi sùn tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ lè sọ gbogbo àwọn kúlẹ̀kúlẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ èyí ni fún àwọn tó jẹ́ pé wọ́n ó fẹ̀sùn sùn tán bá ti fẹ̀sùn sùn tán bá ti ní kan sẹ́ndì nọ́mbà àbí orúkọ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wọn ò nílé sẹ́ndì rẹ̀ ṣùgbọ́n ẹ sì mọ̀ pé ẹ ti dárúkọ ẹni yẹn lórí afẹ́fẹ́ tẹ bá sì wá dárúkọ ẹni yẹn lórí afẹ́fẹ́ láì jẹ́ pé ẹ jẹ́ kí afẹ́ fún aláǹfààní láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tí ó bójúmu ẹ jẹ́ kí a tako eléyìí tí a bá ti mọ̀ pé a fi ẹ̀sùn kan èèyàn lórí ètò kóòtù mẹ̀kúnù ẹ jẹ́ ká ti prepare ara wa sílẹ̀ ipé nǹkan báyìí àwọn nǹkan báyìí ni wọ́n máa béèrè lọ́wọ́ wa ẹ jẹ́ ká sì ti kẹ̀tẹ̀ sílẹ̀ kó tó di pé a fi ẹ̀sùn kan èèyàn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa pátápátá gbogbo ẹ̀yìn olólùfẹ́ kóòtù mẹ̀kúnù mo kí yín pátá pé ẹ kú àsìkò yìí o ẹ sì kú ìfaradà wa náà bí a ṣe ṣe sí nítorí pé ibi tá a gbọ́n mọ náà là á ṣe mọ ọlọ́run ti ń bá wa yanjú ẹ̀ tí ẹ bá gbàgbé ẹnìkan ní ìjẹ́jọ́ ó ní òun Káyọ̀dé Ìdòwú pé òun ra ilẹ̀ kan lọ́wọ́ Sọ́vio Nicholas láti bí ọdún mẹ́jọ sẹ́yìn ó ní Sọ́vio Nicholas yẹn ló báwọn ṣe plánù ilẹ̀ náà pé láti gbà yẹn bóyá wàhálà wà lórí ilẹ̀ wọ́n ní wọ́n pe Sọ́vio Nicholas pé kò dá wọn lóhùn àbí pé kò ṣáà bá wọn yanjú ọ̀rọ̀ náà nígbà náà sọ fún wa pé kí wọ́n sẹ́ndì nọ́mbà Sọ́vio Nicholas because nínú àwọn Sọ́vio ẹni tó jẹ́ Nicholas lè pọ̀ ó lè má jẹ́ nìkan ló jẹ́ Nicholas nínú gbogbo àwọn Sọ́vio ti ń bẹ Londo State ẹ ní kẹ sẹ́ndì nọ́mbà ẹni náà ẹ rí nọ́mbà sẹ́ndì ẹ láti ìgbà náà ẹ sì mọ̀ pé ẹ ti fẹ̀sùn kan ẹnìkan pé ó ṣe a sì wá mọ Nicholas lè tí ẹ̀ ń bá wí ká ní pé ẹni nọ́mbà rẹ̀ ni àbá ti pè wọ́n àbá ti bá wọn sọ̀rọ̀ irú ẹ̀yìn báyìí náà la máa sọ pé kó tó di pé ẹ fẹ̀sùn sùn ẹ ti prepare pé nǹkan báyìí ni wọ́n béèrè lọ́wọ́ yín wọ́n béèrè nọ́mbà ẹni yẹn lọ́wọ́ yín a sì béèrè bí nǹkan bá ṣe rí lọ́wọ́ rẹ̀ ìyẹn ni bẹ́ẹ̀ ní ìjẹ́jọ́ kan náà láti bí ìjẹ́dógún à ń ṣe àyànjú ọ̀rọ̀ kan èyí tó kan arábìnrin Grace Bamigbele tí wọ́n fi ẹ̀sùn kàn nípa ọ̀rọ̀ ọlẹ̀ kan tí wọ́n rà sí area ìlú Àbò wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn Sọ́vio Gbẹ̀ngàn

0: Hello, orúkọ yín o.
1: Orúkọ mi ni Fọlájì.
0: Fọlájì mi láti wo lẹ ti ń pè?
1: Láti Ondo.
0: Agbo yín sí.
1: Yeah. Ẹjọ́, as much as I like gbogbo nǹkan tẹ́ ń ṣe, ẹjọ́, èmi á advise pé irú délé tí ààyè tẹ sọ yìí. Yeah, it's good for the analysis technique, but it would have been better kó yẹ pé kọ́kọ́ pé aláàyè fúnra rẹ̀ kẹgbọ́ tẹnu ẹ̀ kẹ́ tó máa give judgment. That's the way it is. That to fair is fair.
0: What
1: do you say? That's the way I look at it.
0: Àwọn náà ti gbìyànjú láti ní kí ẹni tó fi ẹ̀sùn sùn kí wọ́n send number kábíyèsí sí wa, ṣùgbọ́n wọn ò send the number yẹn títí di sìn tí à ń sọ̀rọ̀ yìí, wọn ò send the number yẹn. Ṣùgbọ́n torí pé ààbò àwọn èèyàn la ṣe sọ ọ̀rọ̀ náà lónìí, tí kábíyèsí bá sì gbọ́ mọ̀mọ̀ pé wọ́n ó pè wá láti ṣàlàyé fún ẹ̀lọ́.
2: Hello.
0: Ẹ ká san orúkọ yín o.
2: Hello.
0: Hello, mo gbọ́ yín orúkọ yín, ẹ̀yin rédíò yín sísàlẹ̀. Ẹ dákun tí ẹ bá ti pẹ̀ já yín rédíò wá sísàlẹ̀ ká bá lè gbọ́ ọ̀rọ̀ wa dáadáa, torí tí yóò bá ń pariwo à ní lè gbọ́ yín dáadáa, yín náà ní lè gbọ́ wa dáadáa. Ọ̀gbẹ́ni Fọlájì mi látòǹdó ẹ̀ṣẹ́ púpọ̀ fún àmọ̀ràn tẹ fún wa. Ṣùgbọ́n òun ti sọ ṣáájú tẹ bá ń gbé ètò láti bẹ̀rẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wa ni wọ́n fẹ́ sùn. Nígbà tí wọ́n bá fẹ́ sùn á ní kan sẹ́ndì nọ́mbà ẹni tí ọ̀rọ̀ bá kàn sí wa, àwọn ò ní sẹ́ndì ẹ̀. Ṣùgbọ́n eléyìí torí pé eléyìí kan ọ̀pọ̀ ènìyàn tí wọ́n bá ń blast òkúta tí ó bá sì ń fa ìpalára fáwọn èèyàn la fi mention pé kábíyèsí ó lè pè wá láti yanjú nǹkan tí àwọn yẹn sọ. Hello. Hello. Ẹ dákun, a ní kí ẹ máa yí rédíò yín sísàlẹ̀. Ẹ jẹ́ káwọn ayé rédíò wá sísàlẹ̀. Tá a bá mọ̀ pé àǹtí rẹ̀ dé láti pè, ẹ jẹ́ kí a fi pípè sílẹ̀ fún àwọn tó bá fẹ́ pè. Tá a bá ti pè tán tá a rẹ̀ pọ̀ wọlé, ẹ jẹ́ ayé rédíò wá sísàlẹ̀ ká bá lè gbọ́ nǹkan tí ẹ wí ni o. 08162519991 08162519991. Ẹ ká san o. Orúkọ yín o.
3: Ọmọ ọba
0: láti
3: àtijẹ́rẹ́
0: à ń gbọ́
3: yín.
0: Ẹ ṣe ẹ ká san o. Ẹ ṣe o.
3: Ẹ sọ àwa náà ní ìlú àtijẹ́rẹ́ ń bìbá yìí. Àwọn kọ̀díṣàn kan náà ń fèsì gbogbo ará ìlú ìsìn lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé ìsè critical matter.
0: Bí ọ̀rọ̀ kí nìyẹn o?
3: Sá.
0: Bí ọ̀rọ̀ wo nìyẹn?
3: Ok sir, ṣe rí àtijẹ́rẹ́ jẹ́ ìlú kan tó wà tó ṣí à bọ́dà pẹ̀lú Ondo and Ogun State.
0: Okay.
3: Tabati kó nílùú yẹn Ogun State la máa tó bọ́ sí. Tó yẹ pé that is only one road tí a ní èrò leaking to neighboring Ìlàjẹ àbí Ondo State bí títí wa láì jẹ́ pé a gba Ogun State yẹn kọjá lọ kí ìlú yẹn wọ́n pè ní Makun. Nǹkan táwọn pípẹ́ wá ń ṣe fún wa sì ni pé gbogbo àwọn ọmọ wa àbí àlejò tí ètò ẹ̀ mọ̀ pé nǹkan kan lọ nínú ìlú tó ń bọ̀ láti travel, wọ́n lọ máa dá àwọn mọ́tò yẹn dúró, wọ́n bẹ̀rẹ̀ sí máa bá wọn jà, wọ́n lọ máa ṣe wọ́n léṣe. Ẹjọ́ ẹ bá wa fi tó àwọn ìjọba létí. Kọ́lẹ́sì kìrò àtijẹ́rẹ́ o, kò sí mìíràn àtijáde ń sìn o, gbogbo everybody stand ó sàdé ni o.
0: Ìjọba
3: wa gan tó jọba ìlú yìí ó ń travel ní last week Sunday. They make attempt to kill the man.
0: Ìlú bo ni wọ́n ti ń ṣe
3: ìlú gbàgbọ́ ọmọ tó jẹ́ ọmọ àdúgbò tó wà ní president tó sọ pé kí ló lè bá ilé wa, wọ́n ṣá wọn bitibiti, wọ́n ṣe wọ́n lè ṣe.
0: Fetísílẹ̀, ìlú wo ni wọ́n ti ń ṣe yẹn nípínlẹ̀ Ogun?
3: Makun.
0: Makun, ok.
3: Makun, yes.
0: Àwọn ìjọba ló ní ọ̀rọ̀ náà lọ́wọ́.
3: Ẹjọ́ o, orí afẹ́fẹ́ lásán sí kẹ́lẹ̀ bá wa lè ṣe kí wọ́n dáadáa, wọ́n gbà wá o.
0: Ní pàtàkì láàrin ìjọba ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ogun, àwọn náà lè lọ́wọ́ sí kí kan ṣèwádìí sí i, kí wọ́n máa tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣe irú eléyìí, kí wọ́n bá ìjọba àti ìpínlẹ̀ Ogun sọ̀rọ̀, kí wọ́n sì yanjú ẹ̀ lédè nítubí inúbí, torí kò sí nǹkan tó yẹ kó fàjà láàrin wa, ọmọ Yorùbá náà ni gbogbo wa, àti àwọn èèyàn máa wo, àti àwọn èèyàn àti jẹ́rí, ọmọ Yorùbá náà ni gbogbo wa, kò yẹ kó sí wàhálà láàrin wa. Nígbà tí ò sí yá wàhálà ọ̀rọ̀ àlà àbí kinní kan pé èèyàn gbàlú kan kọjá, kò yẹ kó sí wàhálà. Kí ìjọba wa nípínlẹ̀ Ondo ní pàtàkì gómìnà wa Ayédátiwa kí wọ́n bá gómìnà ìpínlẹ̀ Ogun sọ̀rọ̀. Hello, orúkọ yín o. Orúkọ. Hello. Kí ki won ba ba gomina ipinle ogun soro ki iru ele ki o duro nitori pe ba temi ba soro e na oruko yin eyin radio yi si sale ko se nto ko ti kankan e ma pe lati fi sere lori eto te ba fe pe to ni nkan te fe so e je ki a gbon nkan te fe so 0821-6251-9991
2: Hello?
0: Hello? Hello?
4: I don't know.
0: I don't know.
5: And the boundary is now the boundary on Dua Nobo. Right. What I pay one just Ogun State and the Ondo State government. What I will pay one year or a conny one year and enter someone make it in claim a bullying. So, what I have a governor, about governor, we actually form because they take a big disability to me because Kishi is not sure the president of Pion Bay. Abule mejeji to gbe ra won be yen gogo won bara won ja seriously ni oro e ti won ti gbo oro iwo wa sori radio ti pe o won ko ya si ma ni
0: awon ijoba wa na n gbo
5: be to ba look at it
0: ni awon n pele ondo awon na n gbo be yen nitori pe
5: afolu sori won ti ya si won ti won ti sori oba ba bi kini kan oba bi kini kan sa na pe that abule yen ni ondo state then a buyer na ko go say not un claim me to ni kalu won de ni council ni be
0: So, thank you very much. nítorí pé tí a bẹ̀rẹ̀ sí wo epo gan náà níbẹ̀ wàhálà náà ni ó kọ́ọ̀sì fáwọn aráàlú wàhálà náà ló ti ń kọ́ọ̀sì ká tó bẹ̀rẹ̀ sí wo epo òun torí pé ọ̀pọ̀lọpọ̀ ni onílé pẹja ọ̀pọ̀lọpọ̀ ni onílé ṣoríṣiṣi ńbẹ ẹ̀yin náà tẹ jẹ́jọba lẹ́sìn gẹ́ẹ̀nì ọ̀pọ̀lọpọ̀ ńbẹ ẹ jẹ́ ká tètè yanjú ẹ̀kọ́ tó gbẹ̀mí o ẹja tètè yanjú ẹ̀ gómìnà wa nípínlẹ̀ ondo gómìnà wa ayédàtiwa àti gómìnà wa nípínlẹ̀ ogun abiodun ẹ jẹ́ ká tètè yanjú ẹ̀ o ká tètè yanjú ẹ̀kọ́ tó di pé yóò fa wàhálà láàrin wa 08162519991 tó tí ẹ bá fẹ́ pè lẹ́yìn ètò nọ́mbà tí ẹ pè sí lẹ́yìn ètò ni 08028948992 yálà ẹ fẹ́ fi ẹjọ́ ẹnìkan sun ni tàbí ẹ ní àmọ̀ràn tẹ fẹ́ fún wa lórí ètò yìí 08028948992 08028948992 lórúkọ àwọn ìkejì mi tí àjọ ti ń mẹ́tò wá fún yín láti ẹ̀ẹ̀kan abimbola ogunbadé níyì mo kí ohun bọ́dẹ̀ tí kí olóòtú ètò náà ti absentee olóòtú ètò ìyẹn ni alani wà kí n pé lọ́jọ́ mẹ́jọ ní kẹjẹ ká pàdé lórí ètò kóòtù mẹ́kúnnú títí lọ́jọ́ mẹ́jọ náà adéyẹmí làwọn lọ kí n pé ọlọ́run wà máa yẹ o god bless nigeria.

0: ṣe lójú iná léwu ra ń rún àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò da alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Ó yá! Àsìkò bá tún ti tó o.
2: Agbáyamúyamù ètò automatic miracle hour.
1: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
2: Tó kalẹ̀ sí Àdófùre Ìdánrẹ́ Road Lakúrẹ́.
1: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
2: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀.
1: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
2: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́.
1: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
2: Oh my God!
1: Oríṣiríṣi disorders àti inadequacies.
2: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyìí ń fẹ́.
1: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
2: From 9 a.m. to 6 p.m. ni àwẹ̀ àti àdúrà.
1: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
2: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣí àdúrà bọ́lẹ̀.
1: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀.
2: Olúwa ìwádìí àpáta gàngà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
1: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
2: Yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
3: Ọlọ́run Apostle Esther Abadékíoko Olúwàgbà mi lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tú orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Olúwàgbà tèmi rò èyí tí yóò máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Olúwàgbà mi lọ́wọ́ ìyá kìlómítà 4 Adóòwò Express Road Àkúrẹ́ èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò rẹ̀ ní ọjọ́ náà. Lára wọn ni Prophet Ezekiel Akinbíyí Mark, Evangelist Wálé Adéléyẹ, Pastor Olúwájú Ìtàn, Pastor Akínbọ̀dẹ̀wá àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàgbé àdúrà yìí. Lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, Prophetess Doctor Bisi Aláwíyé Àlùkò, Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù, olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Doctor Àánú Olúwapọ̀ Ọlọ́runṣọlá èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlà ti Kristi lágbàáyé. OIPC 2026 I shall be called a new
4: Ẹgbẹ́ Sunday Adémúlẹ̀ Tùlúṣe. Ọ̀run Malu Tákẹ́sì. Ọ̀run Màtóbèrè. Ọyọ Ìbánsálákeré. May 28 Ohun ẹ̀rọ ti àbẹ̀rẹ̀ pẹ̀lú Gbálígbàdé. May 29 Ohun aṣẹ́gun ọlọ́pàá Yẹgbẹ́ Sunday Adémúlẹ̀ Okọ̀hún Lúté. May 30 Ohun àṣekágbẹ̀rọ. Àdúpẹ́ Rọ́jọ́ Mú Ìdàgbàsókè Olúṣe. Ọlọ́lá Gómìnà Ondo Ṣe. Dr. Lucky Orímisì Ayédáiwa. Ohun special guest of Ọ̀nàjọ́ ni His Royal Majesty Ọba Adéjìmí Adúlágbàdo Àgírí Lálásẹ̀. Ògo Gàfúkẹ́rẹ́ Chairman Ekiti State Council of Ọba. Àti kábíyèsí olóyè rẹ̀ His Royal Majesty Ọba.

0: tun de alabi bi yan
1: adako
0: ire ji second
1: omo ero you fathers of the day
0: chief front mi benjamin ibidapo
1: oh
0: di area tulu se ofowo
1: kido
0: atare akile odua ile
1: ohun si ama 2026 ero
0: lonsha
1: ute development senator lagide ipinsagba
0: pag
1: member representing odo non senatorial district
0: ati honorable emmanuel oluwa
1: meyandelegbe
0: member representing owo se federal constituency
1: omo guest of honor
0: ero planning committee
1: idomo pe yi
2: Eku le gbogbo ma jiro ko aroko bodu de gbogbo agbe tin be loke egan
3: e mo si wa ko amojuba chemical blue boat yo age bi dogun kokoro tin ba gbe lokan bale tapapaku uru ekun oko korikori gbogbo leyin ti lo ti be
2: e ti ta ko ta ilu ko
3: lo gbogbo an korikori yin koko yin lorun so yin da lai mo se
2: ekun oko korikori blue boat ni e ko wora loni keyin na ori yato
3: bi koko yin ba tin ri tele gan
2: be fini blue boat a pon lo we bi ede yiyan
3: bi blue boat se ngogun ti korikori na ni o mo fu koko yin lokun so jinwene bi ata eleke
2: kia kia ni se blue boat yi be na lo lagbara lati dabo bo koko yin fojo pepe
3: ile ise wakot limited n lo po po fawon agbe oni koko ti korikori nda laamu
2: isowo ti ise blue boat koja adanwo koja be
3: ajo koko research institute of nigeria ati gbe yewo wo tun jan lo nte gba
2: e le rira ni gbogbo le itaja to nta ojulowo ogun korikori jake jado orilede nigeria
3: chemical blue boat ni e bere fo ki korikori o dagbere fo ko yin
2: fun ekunrere alaye e pe 0811-891-0336 tabi 0811-891-0234
3: blue boat
2: ẹkùn ọkọ kòrìkòrì dé ẹkùn oríire gbogbo ọmọ ajíroko.
4: Ile-iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ra aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀ Mass Fashion Studio ó yá ẹjẹ́ àjọ débẹ̀.
5: Sísun la ayé bá sísun ṣáàlà.
4: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kó ṣe sí agbada fi ṣe sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yìn ilé-iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé-iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yìn tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnnà mọ́ ẹ máa bọ̀ ní Mass Fashion Studio wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo ẹ̀yìn ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ lálẹ́ deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 Mass Fashion Studio ẹ̀dẹ́wàwò lónìí ẹ rí pẹ̀rẹ̀rẹ̀ ntòlúwa.
6: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ sí di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sí di kí ẹ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sí di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sí di kí ẹ láyé ń lọ. Kan tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sí di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àṣọ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
7: Gisade, jẹnẹrétọ̀ tuntun kọ́ mò ń wò nílé rẹ̀ yìí. Washing machine tuntun àti ẹ̀rọ amúnáwá sólà. Gisade, ó dẹ̀ ní kò sówó tá a máa fi parí iṣẹ́ yìí. Má tàn mí.
8: Ẹ̀tàn kẹ̀. Gbogbo electronics tuntun tó ń wò nílé mi lásìkò yìí, Retida Property Enterprise ló ṣe. Retida Property Enterprise Limited. Àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi. Lórí àrà ọ̀tọ̀. Ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀ díẹ̀ tí wọ́n gbé dé. Buy now and pay later. Wọ́n ó ti nà lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ní Retida Property Enterprise. Ìdá 40% ìpèrè ló máa san. Lórí èyíkéyìí electronics. TV gbangba, fridge, deep freezer, washing machine, kitchen equipment, gas cookers, generator, solar system, air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 40% ìpèrè ló máa san lórí ọjà. O lè máa sanwó yòókù díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù. Ọ́fíìsì wọ́n kalẹ̀ sí number 39 Odokoyi Street, Mimomi Seun Trading Store, Àkúrẹ́. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 0806193-1283. Retida lónìí. Máa sanwó díẹ̀ díẹ̀ kò sí nira.
9: Odua Festival
10: 2026.
9: Èyí la fi ń pe gbogbo ọmọ Yorùbá àtàtà tí ìṣẹ̀ṣẹ̀ mú mú láyà wọn síbi ayẹyẹ Odua Festival 2026. Ìjẹ́ ìwọ fẹ́ gbọ́ nípa orírun ìṣẹ̀dá ayé àti ọ̀run. Ó nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Ṣé o ti gbọ́ nípa Odua àtẹ̀wọ̀nrọ̀ tó jẹ́ baba ńlá baba wa? Kí ni ìwọ mọ̀ nípa ìtàn Akẹ́, Odò, Ujamọ, Ògbò, Àtìbà àti àwọn ìlú mìíràn nílẹ̀ Yorùbá? Báwo ni ìtàn àwọn agbègbè yìí ṣe so papọ̀ mọ́ Odua tó fi dí àní ọmọ ní ìpínlẹ̀ Delta? Gbogbo àwọn ìtàn wọ̀nyí láwọn máa fi dára wa lẹ́kọ̀ọ́ níbi ayẹyẹ Odua Festival. Ẹni tó gbé ètò yìí kalẹ̀ ni Ààrẹ Ọba Dr. Takinlade Kehinde Samuel Morakinyo MBBS di Olú Odua Àtẹ̀wọ̀nrọ̀ Odidimadẹ Ọ̀rúntọ́ of Odua Kingdom láti ilẹ̀ Olújì. Odua Festival tọdún yìí yóò wáyé lọ́jọ́ 31 oṣù karùn-ún May 31st 2026 nílẹ̀ di Biba Environment Ìjọ̀ka Àkúrẹ́ bẹ̀rẹ̀ láti aago 12 ọ̀sán. Láti bá wa fọwọ́sowọ́pọ̀ fún Odua Festival tọdún yìí, ẹ máa pe nọ́mbà yìí 090 20 30 78 45.

0: kọ́ńsì ọkọ́lọ́mọ onígbàdàn ọkọ̀ọ́lẹ̀ ẹ̀yìn tèmi yóò yàtọ̀ ẹ máa gbọ́ ó yàtọ̀ ó yàtọ̀ program àdàbà fm ẹ máa gbọ́ nínú àkúrẹ́ èmi ni kọ́ńsì ọkọ́lọ́mọ onígbàdàn ọkọ̀ọ́lẹ̀.
1: àsìkò ti tó láti fà mí sókè níbi gíga ẹ lọ sọ fún àwọn tó fẹ́ gbé mi gòkè ẹ lọ sọ fún àwọn tó fẹ́ gbé mi gòkè wípé àkókò ti tó láti fà mí sókè.
2: ìmí ọmọ yẹn evangelist lẹ́kan rẹ̀ mẹ́lẹ́kún Amos ẹ máa fi àkókò yìí gbọ́ ètò ó yàtọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́ ètò yẹn náà ẹ máa patronize ó yàtọ̀ bread lórúkọ jésù ẹ̀rí yín máa dé. látẹnu atọ́kùn ètò ajibọlá bandele god bless you.

0: Okitupupa lẹyin Chicken Republic. Bákan náà la tún wà ní ìlú Àkúrẹ́. Lẹyin Chicken Republic, alágbàkà Àkúrẹ́. Nílu Ìkàrẹ́, a wà ní Behind Chicken Republic, Jubilee Road, Ìkàrẹ́ Àkọ́kọ́. Bákan náà la tún wà ní ìlú Àwọ̀, opposite Baptist Church, Ìyẹ̀rẹ́ Àwọ̀. Ní ìlú Ọyẹ́, a wà ní opposite St. Peter and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. Bank Road Lawa, beside Chicken Republic, Lado Èkìtì. Ní ìlú Ondo, a wà ní BKM2, Ife Road, Valentino, beside Soka Filling Station. Ondo 08079491338.
1: Wọ́n yàtọ̀ bread gangan ni kẹ́ ẹ máa bèrè fún ní gbogbo ibi tí wọ́n ti ń ta búrẹ́dì.
0: Búrẹ́dì ó yàtọ̀ kọjá bẹ́ẹ̀ mo gbà.
2: Ilé iṣẹ́ Oyàtọ̀ Bakery tó ṣe búrẹ́dì àjẹpánulá Oyàtọ̀ Bread ti kalẹ̀ sọ́yẹ́ Èkìtì. Ó yẹ gbogbo ẹ̀yìn tí ìfàkì ayé gbajú ìlú péjú ìtajì ayédè ìkọ̀lé àtàwọn ìlú yòókù. Ìrọ̀rùn ti dé, kò sí wàhálà mọ́. Láti rí búrẹ́dì rà, Oyàtọ̀ Bread. Ọ̀rẹ́ ẹ̀wà, ìmùlẹ̀ tí tó ṣe rẹ́gí pẹ̀lú máímáí àtàkàrà. Oyàtọ̀ Bread tó ní àwọn èròjà tí ń ṣara lóore. Láṣẹ lọ́dúnwọ̀n lọ́dúnwọ̀n. Oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni búrẹ́dì Oyàtọ̀. Orúkọ ní rò wọ́n. Ó yàtọ̀ sí gbogbo àwọn búrẹ́dì tó kù. Ẹ wò ó, èwo ni ká fi búrẹ́dì sínú tí ó má lè gbéra. Táì bí ti Oyàtọ̀ Bread kọ́. Ó kún ni lọ́wọ́ yóò ni líkùn. Lọ tìrín lọ́nà fún. Oyàtọ̀ Bakery wà ní Ọlọ́nṣogo Street, Ilésẹ́ Quarters, along Ọyẹ́ Ifàkì Road, opposite St. Peter's and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. À ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Èkìtì. Ẹ pé mánéjà sórí 0705-139-0131.
3: Ọ̀rá yẹ títì kọ́ ni jẹ́ kó gbé kòkó fẹ́ kí mi mọ.
4: Àwé oyin mọ lóró ni Oyàtọ̀ Bread.
3: Ó rọ́ lọ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́ mi náà tọ́ o.
4: Ọ̀kẹ́tọ́ ni èyí tó yàtọ̀.
5: Oyàtọ̀ Bread àjẹpọ̀nrún lánì èròjà kẹ́ṣọ́ra lóore líkúnnú rẹ̀ bámúbámú. Èlì bromlẹ̀tì kàbí sakarínì. Báàlì yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tù ẹ̀bọ líjè tí ò rí igi. Kété alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọ ni. Kété olísùkúrù kọ́ lọ́mọ iléèwé sí bọ́dí háùsì. Oyàtọ̀ Bread ni kí a jẹ. Size by size ni. Kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. Oyàtọ̀ Bread ó gbáyì jàre. Dédé kó abọ̀ lulẹ̀ òṣèrán ní Chicken Republic, Bank Road, Adó Èkìtì. Kọ jùgbádùn kan yàtọ̀ lọ́ra Oyàtọ̀ Bread. O yóò ké sí mọ́níjà ràn lórí nọ́mbà 0815-064-3082.
6: Oyàtọ̀ Bread. Oyàtọ̀ jọ̀ọ́.
7: Ẹyin ìyan wa ẹ ti mọ̀ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí la máa ń gbé mọ́níjà wa láti lè jẹ́ kárí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. Mọ́níjà ó ti wà nílé agbára pẹ̀lú mi. Ẹ máa káàbọ̀ sí lágbára.
8: Akin olóòtú ẹ ṣeun ṣeun.
7: Àwọn yin bó la ti lè rí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì.
8: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì Oyàtọ̀ rà ní.

0: 0800 645 002. Gbogbo àwọn èèyàn tí ń bẹ ní Bashiri Faglo Ọlọ́run Ṣògo Teaching Hospital sí Òkèlá sí Wòròkó, ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032145281 ní agbègbè Aramọkọ àti Èrìò, ẹ mọ̀ pé nọ́mbà yìí 08032934892. Ẹ pé Rhoda ní gbogbo ẹ̀yìn tẹ bá wà ní Ìwòròkó, Adébáyọ̀, Omission Jana àti Odò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106922550. Gbogbo ẹ̀yìn tẹ wà ní Ìlàwẹ̀ sí Adó, ẹ máa pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032247470. Ẹ pé ìgbà yìí lọlá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ wà ní Ọlọ́run Ṣògo Prosperous Rosebud Faglo Òkèlá Danimọ̀. Nọ́mbà yìí náà ní kẹmọ́ pé 08032456852. Ẹ pé tí Anke Bright sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yìn tẹ wà ní Ìwòròkó sí Àrè Àfàọ̀ sí Prison Road 07068123863. Gbogbo ẹ̀yìn tẹ wà ní Housing Estate Odò Adó Adébáyọ̀, ẹ pé ìgbìmọ̀ sórí nọ́mbà yìí 08032455812. Ní Bank Road Poly Road Ẹpẹ West End sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034280157. Ní agbègbè Ìwárọ̀ Àfàọ̀ Road Èkúté, Ẹpẹ Ìlọrin sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08039249070. Ní Ìjẹ̀rọ̀ Ìrọ̀nà, Ẹpẹ God Blessing sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09067682871. Ní Ìkígbìṣìn Ọlọ́runda Zone 8 New CBN àti Afẹ́ Babalọla, ẹ pé Ìyá Bólú Fáyemí sórí nọ́mbà yìí 07062032610. Síbẹ̀ sí láti ìpínlẹ̀ Èkìtì, gbogbo àwọn èèyàn tí bẹ ní agbègbè Ọyẹ́ Ayégbájú Ìlúpẹ́jú Ìfàkì Ayédèṣàn, gbogbo àwọn èèyàn tí bẹ ní Ìkọ̀lé Ayédùn Òsì Ìtàpá, gbogbo àwọn èèyàn tí ń bẹ ní Ìyìn Ìdó àti gbogbo agbègbè ẹ̀ báhùnbáhùn, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ní ìkẹ̀kọ́lẹ̀ kẹmọ pé 08165151613 tàbí 07037916259 tàbí 08066301889.
1: Ẹ jẹ́ kí n kọjá lọ sí ẹ̀ka polówó ọjà tá a bá padà dé ká wa tọ̀ kọ́ṣọ́ sí ìpínlẹ̀ Ondo.

0: ni.
1: Fún ìgbádùn búrẹ́dì pẹ̀lú ìṣẹ̀ra lóore pàtàkì.
0: Ó yàtọ̀ búrẹ́dì ní o.
1: Fẹ́ bí aláyọ̀.
0: Orí iléeṣẹ́ wa wà ní.
1: Ó yàtọ̀ Plaza lẹ́yìn Chicken Republic lálágbà Kakure.
0: Telephone 0803-303-5183.
2: Nípínlẹ̀ Èkìtì, wọ́n wà ní Chicken Republic Bank Road, Ladọ Èkìtì. Telephone 0815-064-3082.
3: Ní ìlú Ọyẹ, a wà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì. Ní ìlú Ọwọ̀, a wà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ̀ Ọwọ̀. Ní ìlú Ondo, a wà ní PKM2 Ife Road. Lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station ní ìlú Ondo, a wà lẹ́yìn Chicken Republic Jubilee Road, Ìkàrí Àkókò. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lókìtì Pupa.
4: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.mcmackin.com.ng.
1: Ó yàtọ̀, ilé-iṣẹ́ McMackin Nigeria Limited ló ṣe búrẹ́dì tó dára. Fẹ́ bí aláyọ̀.
5: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
6: Manager, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì ìyàtọ̀ rà.
7: Gbogbo àwọn èèyàn tí ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí Ìkàrẹ́, Ugbẹ́, Jubilee, Àgbálùkù, Ìyànì, Ìkáràmù, Gèdègédé, Àjọwá àti gbogbo ẹ̀yin tẹ́ ń bèrè fún búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Kogi. Ẹ lè ríra ní Àjọkúta, Tòǹbẹ̀, Ìkàbà, Ayétòrò àti Lọ́kọjà àti agbègbè tó yí wọn ká. Ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264. Ẹ mọ̀ pé Ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá, Ikún, Àkókò, Ọ̀bà, Ọ̀kà, Ìdóàní, Ìdógún. Ẹ mọ̀ pé Ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834. Gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá, Ọ̀kà, Súpárè, Ìmẹ́rì. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136.

0: Awa lẹyin Chicken Republic Jubilee Road Ikari Akoko ni ilu Owo. Awa ni dojukoju Baptist Church Iyere Owo. E ma gbagbe eka wa tun wa lẹyin Chicken Republic Lokiti Pupa ni ilu Ondo. Awa ni PKM2 Ife Road legbe Valentino Soka Filling Station ni ilu Ondo. Ni ilu Ado Ekiti awa legbe Chicken Republic Bank Road. Ni ilu Oye awa ni dojukoju St Peter and Paul Primary School Oye Ekiti.
1: Ni ilu Akure awa ni Futa Road Oloko Junction. A tun wa ni Shoprite Shopping Mall Oda Road Akure. Oluleise wa wa ni Alagbaka ni ilu Akure. Lekun ara laye epe number won yi 08150643082 tabi 08079791679. Ileise Mikmaki Nigeria Limited. Baba ni wa.
2: Manager e kaabo pada.
3: Awon bi te se le ri bread o yatora ni agbe owo na ni uso emure otapete otutu rainbow oke dogbon achievers iloro clark quarters iyere gra ipele ogbomo e ma pe ogunride ke mo pe ero bani soro yi 08144478881 ke mo pe bosse gbogbo eyin te ba wa ni idase ibidun ni asolo street aruwa joye ati olubarajo sori ero bani soro yi 07026545423 gbogbo eyin te wa ni ogbese usu front of poly usuada eyin ogbe St. Catherine iyere ati emure e mo pe pasma sori ero bani soro yi 08037880703 gbogbo eyin te wa ni isuada junction isuada inside oke ogun gbogbo eyin te wa ni agbe poly white house otapete fashawe ilale Dashe Achievers FMC Iselu Isuada Road Uka Eyin Ogbe Market Ojana Epe Awesome God Sori Ero Bani Soro Yi 08037125403 Tabi 08108336878 Gbogbo eyin te wa ni agbe Ipele Ikare Road Post Office Owo Oke Dogbon E ma pe Amadi Sori Ero Bani Soro Yi 08164515965 Ni Oke Ogun Imade Road, Ipele Achiever Road, Otapete Road. E ma pe iya ajuwon sori ero bani soro yi 08113007801. E le pe iya owo sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni oja ojomo Sipoli side, Express Simobi, Ilale si Oke Ogun ati ni gbagbigbe Rainbow Junction. 08032166248 gbogbo eyin te wa ni agbegbe ifon sobe molege elegbeka arimogija ikaro ijagba imoru epe adesun loye sori ero bani soro yi 08104537503
2: manager ohun late kan
3: e seun gan ni
2: ni bayi e je ka wa to koso si ilu oke ti pupa
3: Nilu Okiti Pupa alepe Divine Mercy sori ero bani soro yi 08034404947 epe Demtos leyin gbogbo eyin te wa ni igbokoda ori omi e mo pe ero bani soro yi 07031343653 ni igbokoda ati gbonla epe Demtos 2 sori number yi 08079200340 Gbogbo eyin te wa ni Oniparaga Rubber Estate Omotosho e mo pe Oluwa Femi sori ero bani soro yi 09073323924 Gbogbo eyin te wa ni agbegbe Okiti Pupa si Irele si Agadagba si Igodan e mo pe Orilambarin sori ero bani soro yi 08030990834 Gbogbo eyin te wa ni Ilu Titun Ikoya epe Olamigoke sori number yi 08063078793 bakan na e tun le pe iya Abigail ni gbogbo eyin te wa ni igbokoda ati agbegbe ori omi 09134698133 gbogbo eyin te wa ni agbegbe Irele Kiribo ati awon agbegbe to yika e mo pe Delap V sori ero bani soro yi 08107251455 ni Okiti Pupa Ugobini Idepe epe Obele sori number yi 07065276039 gbogbo eyin te wa ni agbegbe Okiti Pupa ati Igbotako e mo pe anointed sori ero bani soro yi 08051116908 kamare komo lo se agbegbe ore ke mo pe iyore sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni ore ati agbegbe re 08067157628
2: manager ekun lataro e je ki a wa lo silu ondo ta ba ti eka polowo ojade a wa to silu ondo e je nkoja lo si eka polowo oja
4: gbogbo eya roundo ore ile oloji ile ife mo da keke ati gbogbo agbegbe e ti pun gbe bread o yato iroyin ayo re o ile ise McMakin Nigeria Limited gbe ara oto agba yanu awo si fila ile ise bread kale silu ondo obe to ito ijungba nyugba kabiyesi ninu awon bread wo londo wa je pelu lato dun to ki to lomi lara to duro ti getige o yato bread ni yen ti abubu tan jumbo size le ri tele te nwi titun yan yan ti de wa yi o baba baba lo nje o to bi dada fun gbogbo ebi alayo ma je soro ju itowo la ma duro be iwo na lo ra ti e o wa lejewo ni gbogbo size te ba fe ti dori with bread it's joy all the way as McMakin Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road Ondo City you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fekure alaye ti oyato bakery ni titun gbigbona felifeli ekan si wa ni Valentino Junction beside Soka filling station Ife Road Ondo tabi ke pe wa sori
5: 0807-949-1676
4: oyato bread baba baba wo
2: kabo pada manager ambola ti le ri bread wa ni ilu ondo ati agbegbe
3: ni ilu ondo ati awon ilu to yi ka ele mo pe Yunis Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akinjagunla Sabo Arigba Bola Oka Garage si abegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni abegbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni abegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni abegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu eli mo pe Damsam sori ero bani soro yi 08089954319 na gbe Ilesha na ni ipinle Osun eli pe number yi 08130968872 ni agbegbe Olode Etioni Ifetedo Osu ati Ife epe dupe Ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bready o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati Fifo
2: manager eku atotonu lati ekan
3: eseun gan
2: ka ma bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo ojade
1: oniroyin wa ti de o e ba mi sha alape
6: Lẹ́yìn atotonu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbàgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kin lọ bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé àjẹbọkọ dọ̀wẹ́kẹ̀
7: kò sí oúnjẹ tí ò bá rẹ
6: ọ̀rẹ́ mọ́ínmọ́ín
7: ọ̀rẹ́ ẹ̀wà ríro
6: alábàárin ọbẹ̀ ata
7: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
6: ọkọ̀ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. A wà lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókó, ní ìlú Ọ̀wọ̀. A wà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, a wà ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Àkúrẹ́, a wà lẹ́yìn Chicken Republic, Lálágbàká. Ní ìlú Adó-Èkìtì, a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, a wà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì. Radio Yàtọ̀, àjẹpọ̀nù la oúnjẹ, àjẹmáraji pépé, àjẹyó bámbámbámbá.
2: Ẹ káàbọ̀ padà, manager, ibo la ti lè rí búrẹ́dì Oyàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀, ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan. Sorí nọ́mbà yìí 0814688 1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò sórí nọ́mbà yìí 0806327 8836. Ní agbègbè Alágbàká Síjúadé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 0803070 4649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 0810465338. Ní ChopRite Nepa Oluwatuye Ìdànrè Garage Prayer Center Ìjọ Mímọ́ Òkè Àró Òkè Ọ̀bẹ̀rẹ̀ ẹ pé Pópóọlá sórí nọ́mbà yìí 0703471111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Òkè Jẹ̀bú Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Iléṣà Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 0814410 1982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní ọ̀wọ̀ ìpele àti ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì Ìjùwọ̀n sórí nọ́mbà yìí 0810579 5196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdànrè Garage Ọ̀ṣìnlẹ̀ ẹ pé Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 0816164 7920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 0804399187. Ní Ìsinigbò Àbùsọ̀rọ̀ Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo sórí nọ́mbà yìí 0816694368. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins sórí nọ́mbà yìí 0803505-8596. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM ẹ máa pe Divine sórí nọ́mbà yìí 0803566-7977. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ́mì Dára náà ní kẹ mọ́ pe Ala Road Òkè Jẹ̀bú Edo Lodge Síjúadé Wẹliwẹli 1 and 2 àti Ọ̀dà Town ẹ pé Mercy sórí nọ́mbà yìí 0806483-8847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College ẹ pé Pasma sórí nọ́mbà yìí 0803788-0703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọlọ̀ Ìgbàtòrò Road Òkè Jẹ̀bú Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká ẹ pé dúpẹ́ sórí nọ́mbà yìí 0806303383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́ sórí nọ́mbà yìí 0803801354. Ní Òsì Police College àti ìlú Àbóolúwa ẹ pé Mọ́mì Remide sórí nọ́mbà yìí 0703 1328-9903. Ọ̀lanrèwájú 0803086702. Great Grace 0803704-0798. Glorious 0803473-3814.

ìgbéyàwó ni? Ṣé òkú ni? Ṣé nẹ́mì ni? Àbí a fẹ́ pingún? Àbí wàhálà débẹ̀ bí? Ewo ló lè jẹ́ kí gbogbo wa péjọ ìbéèrè.

fọ́nrán tí ẹ gbọ́ tán yẹn fọ́nrán tí doorstep wà ń bẹ̀ ẹ máa pè kí a lè gbóúnjẹ yín wá sẹ́nu ọ̀nà yín fún ti àkàrà òyìnbó yìí ti kéèkì wa ẹ lọ sí gbogbo iléeṣẹ́ oúnjẹ wa káàkiri ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì ẹ̀yin tẹ̀ wà ní Bank Road Chicken Republic wà ń bẹ̀ ẹ̀yin tẹ̀ wà ní ìjàn lọ́nà Federal Polytechnic Chicken Republic ẹ bà ń bẹ̀ ẹ̀yin tẹ̀ wà lọ́nà Adébáyọ̀ lọ́nà University ẹ̀bà Chicken Republic ńbẹ̀ bẹ́ẹ̀ ni bakery wa ó wà nílùú ọyẹ́ náà ẹ rí bakery wa láti ra bread ní ìpínlẹ̀ Èkìtì ẹ̀yin tí ẹ wá wà ní ìpínlẹ̀ Ondo ẹ já mu láti àkókò mẹ́rẹ̀ẹ̀rin a wà ní Àkùngbà àdẹ̀ wà nílùú Ìkàrẹ́ ẹ̀bà bakery wa ńbẹ̀ ẹ̀bà Chicken Republic ẹ dẹ̀ rí Chicken Republic náà ní Àkùngbà nílùú ọ̀wọ̀ ẹ máa lọ sí ìdìmúṣàṣà ẹbà chicken republic ńbẹ ní ìdojúkojú mọṣáláṣí ńlá ní ìdìmúṣàṣà nílùú ọwọ àwà ńbẹ ẹyin tí ẹ ń wá wa nílùú ìdànrè àwà ní ìlú ìdànrè ẹyin tí ẹ ń wá wa ní ondo àwà ní yaba bẹẹ la wà lọnà adéyẹmí college of education lọnà rẹ lọhùn àwà ní òkìtì púpá bẹẹ la wà ní ìgbọkọdá ẹ bá wá jẹ ìlú àkúrẹ kò tiẹ síbi tẹ ń gbé ní ìlú àkúrẹ ti chicken pox tí ò lalẹ̀ wú mẹ́ ẹ jẹ́ kábẹ́ẹ̀ láti olúwatuyì ẹ̀yin tẹ̀ wà ní olúwatuyì ìjọka lọ sí ààlà quarters ẹ̀bà chicken republic roundabout ní olúwatuyì ẹ̀yin tẹ̀ wà ní òkè àró lọ sí aládé lọ sí ìlú ìdánrè lọ sí modern child lọ́hùn ẹ̀bà chicken republic ní òkè àró ní modern child junction ẹ lọ bèrè fún àkàrà òyìnbó yín ẹyin tí ẹ wà ní adégbọlá ayédùn ondo road ẹ máa bọ̀ ládégbọlá ẹ bá chicken republic ńbẹ ẹyin tí ẹ wà nínú shoprite shopping mall ẹyin tí ẹ ń gbé lord downtown ẹyin alágbàká ẹ lọ sí federal secretariat ẹ máa bọ̀ nínú shoprite shopping mall ẹ bá chicken republic ńbẹ bẹ́ẹ̀ ni ẹyin tí ẹ ń gbé ní ọba ilé ìjàpọ̀ express agbogbo ẹ máa bọ̀ ní olú iléeṣẹ́ wa ní alágbàká kẹ wá bèrè fún àkàrà òyìnbó yẹn bá chicken republic ńbẹ kò sí irú àrà àtẹni ká fi kéèkì dá tí ọlọ́run elédùmarè tí ò fi rọ̀ wá lọ́rùn ẹ̀yin tẹ fẹ́ ṣègbéyàwó ẹ fẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àbí ẹ fẹ́ ṣe ọjọ́ òbí ẹ máa bọ̀ ní iléeṣẹ́ oúnjẹ wa.

0: tó dára fojúsọ́nà láti jẹun ọmọ ẹ̀yìn dàná. Àkókò àti gbàgbà yọrí àdúrà. Fi kéré ra bí amọ́sọ ìmọ̀ta. Tó fẹ́ fipá gbomi jẹ́ kíkan rò lójú rẹ̀. Lórí ọmọ yóò tún bá ń tẹ̀rẹ̀ ọ́. Bí a ti ń pàdé Jésù àbíyamọ ọ̀run. Níbi ìpàdé àdúrà pàtàkì yóò wáyé ní ọjọ́ Wednesday, ọjọ́ kẹta oṣù kẹfà, June 3, 2026. Lórí òkè alábíyamọ prayer mountain tó ń bẹ lójú ọ̀nà ìrẹsẹ̀. Ìrẹsẹ̀ nílùú Àkúrẹ́. Aago mẹ́jọ òwúrọ̀. 8 AM. Bí ìpàdé àdúrà yóò gbìnàyá. Àkòrí ìpàdé àdúrà yìí ni. A ò ní fi kú ọmọ dá mi mọ̀. Ó yà sọ bẹ́ẹ̀. Wòlíì Joshua Ọláyíwọlá bàbá alábíyamọ. Pẹ̀lú àwọn ẹni ìpè mìíràn. Ni Ọlọ́run yóò lò níbi ìpàdé àdúrà. Alákànṣe yìí. Bákan náà lẹ sì tún lè dẹ àpò mọ́ ogun lọ́gọ̀ àwọn ọmọ Ọlọ́run. Ní gbogbo òwúrọ̀ ọjọ́ Wednesday. Láti fàdúrà gbàre jàjàbọ́ lọ́wọ́ ogun tí fojoojúmọ́. Lẹ́fùrù kọ̀ọ̀kan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè sórí nọ́mbà yìí 070-3981-9410. Pariwo kọ́ wípé a ò ní fi kú ọmọ dá mi mọ̀. Lórúkọ Jésù. Má mi sí ẹ.
1: Se gbadun adaba
2: mo gbadun adaba
1: mo gbadun adaba
2: mo gbadun adaba
1: mo gbadun adaba
2: gbogbo wa na gbadun adaba
3: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Here you go, dear.
7: Mom, you didn't add milk.
6: No need to. Taste it and say why.
7: Wow, but how?
6: Is it milky?
7: Yes.
6: Is it creamy?
7: Yes.
6: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
7: I love it, Mommy.
8: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
9: Milo!

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kíyìn ẹ̀kalẹ̀ àsìkò pọ̀pọ̀ ṣinṣin òpin ọ̀sẹ̀ yìí. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ké sáwọn àjọ tọ́rọ̀ kan láti dènà kòkòrò àrùn ẹ̀bólà. Àwọn gómìnà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí sísan owó oṣù tó kéré jù lọ tuntun míì. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti sísọ lójú àwọn ilé ìwòsàn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àtúnṣe sí Lẹ́kàn mẹ́fẹ̀ẹ̀fà tó so orílẹ̀-èdè yìí ro gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àlàkalẹ̀ ètò fún àjọ̀dún ọdún kẹta rẹ̀ lápèrè nínú àtẹ̀jáde kan látẹnu olùbádámọ̀ràn rẹ̀ pàtàkì lórí ìròyìn àtọ̀nà tẹ̀lé Yàbáyọ̀ Ọ̀nànúgà òjẹ̀kùdì mímọ́ wípé iṣẹ́ àkànṣe ọ̀hún ń ló ṣàkóná àwọn ilé ìwòsàn kanrìnkanrìn jákèjádò orílẹ̀-èdè yìí. Ààrẹ ń ló tún ṣèfilọ́lẹ̀ àwọn ohun èlò ètò ìlera eléyìí tó nítumọ̀ lọ́pọ̀ ìpínlẹ̀ káàkiri òjẹ̀kùdì mímọ́ wípé ohun gbogbo tó bá níṣe pẹ̀lú ètò ìlera lórílẹ̀-èdè yìí òun níjọba àpapọ̀ yóò gbájúmọ́ láìkú ọ̀kan dondo. Kójúmọ́ rèébi níjọba fọ̀rọ̀ ṣe báyìí bí wọ́n ti ṣe fagbáraró ìgbáradì láti dènà kòkòrò àrùn ẹ̀bólà eléyìí tó ti di tọrọ fọ́nkalẹ̀ ní Congo. Mínísítà tó rí sọ̀rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló sì sọ lójú ọ̀rọ̀ náà lákòókò tó ń kópa nínú ìpàdé pàjáwìrì kan eléyìí tó ní í ṣe pẹ̀lú gbígbáradì fún ìgbésẹ̀ dídènà kòkòrò àrùn ẹ̀bólà náà tó wáyé nípínlẹ̀ Èkó. Nínú ìpàdé ọ̀hún eléyìí tí adarí àwọn òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà tó darí ó ṣàkóná àwọn èèyàn kanrìnkanrìn lágbẹ̀ẹ́ ètò ìlera àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò àtàwọn òṣìṣẹ́ àjọ oníṣẹ́ pàjáwìrì láti lè ṣàyẹ̀wò ìgbáradì orílẹ̀-èdè yìí tako àrùn náà. Túnjí Òjó jẹ́kọ̀ọ́ di mímọ̀ wípé bó tilẹ̀ ní kò sí àkọsílẹ̀ kankan báyìí fún àrùn ẹ̀bólà náà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ta ṣe wà yìí o ṣùgbọ́n àwọn aláṣẹ ò ní wọ́n gbé ìgbésẹ̀ tó nítumọ̀ láti lè rí wípé ọ̀ràn náà kò gba ẹnu bodè wọlé. Ó fi kún wípé ìjọba àpapọ̀ ló ń ṣiṣẹ́ bọwọ́ pẹ̀lú àwọn àjọ tọ́rọ̀ kan àtàwọn ìjọba ìpínlẹ̀ láti lè rí wípé àrùn ọ̀hún kò ṣẹyọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ètò sísan owó ìfẹ̀yìntì ní dọ́gbandọ́gba láìsí owó ojú mímí òjò ọ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ilẹ̀ yìí. Ètò náà ló ti bẹ̀rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ láti inú oṣù karùn-ún ọdún 2026 lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu tó ti buwọ́ lu àbá sísan owó ìfẹ̀yìntì dọ́gbandọ́gba ọ̀hún eléyìí tí wọ́n ṣe àfilédè rẹ̀ láti inú oṣù kẹjọ ọdún 2025. Àjọ eléyìí tó ń bójútó ọ̀rọ̀ náà jẹ́kọ̀ọ́ di mímọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún ló wáyé láti lè fòpin sí ìwò ojú mímí òjò ọlọ́jọ́ pípẹ́ nínú ìlànà sísan owó ìfẹ̀yìntì ọ̀hún kí àkóyawọ́ àti òdodo kó lè wà láàrin àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Àjọ tó ń bójútó ọ̀rọ̀ ìsísan owó ìfẹ̀yìntì náà látẹnu ẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ tó lólọpẹ́ Odùnnáyà ló ṣàlàyé ìdàgbàsókè ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó nítumọ̀ láti lè rí wípé dọ́gbandọ́gba wà lórí sísan owó ìfẹ̀yìntì fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti láti lè dá àfọkàntán ìjọba padà sọ́kà àwùjọ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ń jàǹfààní owó ìfẹ̀yìntì ọ̀hún. Lábẹ́ ètò owó ìfẹ̀yìntì náà jẹ́sí ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé sísan owó ọ̀hún ni yóò wà ní ìbámu pẹ̀lú ìlànà sísan owó oṣù eléyìí tó ń lògbà lọ́wọ́lọ́wọ́ láti lè rí wípé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n gba iye kan náà láti ìpele kan sí ìpele míì. Wọ́n ní àwọn tí wọ́n bá ní ìpele kan náà wọn yóò mọ̀ gba owó ìfẹ̀yìntì kan náà. Àwọn tí wọ́n bá sì ń gba owó ìfẹ̀yìntì látàrí ọdún eléyìí tí wọ́n parí iṣẹ́ yóò mọ gba ọ̀kan ṣoṣo náà. Ìjọba àpapọ̀ ti dúró mọ́ ìgbìyànjú rẹ̀ láti ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ eléyìí tí yóò mọ sí ọkọ̀ oníná láti pàṣẹ ṣíṣe àmúlò àwọn iléeṣẹ́ abẹnú orílẹ̀-èdè yìí. Mínísítà tó rí sọ̀rọ̀ àtinúdá ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀-ẹ̀rọ ọ̀mọ̀wé Kingsley Odin ló fọ̀rọ̀ náà léde lákòókò tí ó ń sísọ lójú ìpàdé eléyìí tó ṣàkóná àwọn òṣìṣẹ́ tó ń to ọkọ̀ oníná papọ̀ tó wáyé nílùú Àbújá. o je ko di memo bi pe ijoba apapo nlo nsise bowo pelu awon ajo toro kan lati le mu alekun ba pepese nkan lorilede yi ati awon nkan to ba je pe won yo ko wole lati oke okan yo je nkan ti won yo mo to nile yi ti o si se awon omo orilede Nigeria lanfani minister on lo wa mu da awon agbagba je se bi toro kan loju wi pe ohun gbogbo ti ijoba ba le se lati le se atileyin fun won o na ni ijoba ko ni kaworo lori e alaga egbe awon gomina lorilede yi to tun je gomina ipinle Kwara Abdulrahman Abdulrazak n lo ti fi lede wi pe awon gomina lorilede yi oni won gbero e bayi lati sun owo osu to kere julo si 1,100,000 owo naira latari awon gogun kan eleyi to n fi orilede Nigeria lape ninu atejade kan loju pabanidore Facebook re Abdulrazak je ko di mimo wi pe aba ohun ilun waye latari owon gogo ati bi igbaye gbadun awon eniyan bo ti se mumu lokan won o fi kun wi pe awon ijoba ipinle kakiri orilede yi o ni won ti n foro jowo pelu ijoba apapo ati egbe awon osise lori ohun ti won yo fenu ko si lati le je ki awon osise ki won mo gba owo osu eleyi ti o le tan ohun ti won nawo le lori lososo ẹni to je alaga fun egbe awon gomina ohun fi kun wi pe iforojewo n lo lowo pelu awon ajo mi toro kan lati le ri wi pe oro na o lo leso pele tejo n gagban egbe oselu lososo owo nipele osun APC n lo ti tako sisoro ko bakun gbe si awon osise ijoba nipele na saju eto idibo eleyi ti o waye ni osu kejo odun ta waye ẹni to je akowe apapo fun egbe oselu ohun n lo je ko di memo wi pe egbe oselu APC o ni ko fi aye gba rederede ti o si ni so oro ko bakun gbe si awon osise ijoba bo ti wo kori o je ko di memo wi pe iru oro eleyi to lade ohun ko ni nkan kan se pelu ipo ti egbe oselu ohun to wa o wa ke si awon ome egbe oselu APC nipele Osun atawon olusugba re bi pe nse ni konikaloku won towo omo oboso lakoko ti oro oselu ipele Osun to ti di ina gori ile feju toto bayi egbe oselu APC n lo wa ro awon agbagba je sebi toro kan lati gbajumo ipolongo ibo won nisan o je ko di mimo wi pe wiwo iwa omo luabi labenu o je okan lara awon kan gbogi te egbe oselu ohun to fi n logba ega egbe oselu alaburada kan nipele Eko eleyi to n segbe leyin minister to n ri soro olululeye yesonweke n lo ti kede wipe awon ti yo awon ti

lórí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ nínú ìpàdé tí wọ́n ṣe ní oṣù karùn-ún tá a wà yìí níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n fi kan àwọn tí ọ̀rọ̀ náà kàn wípé wọ́n ń ṣe lòdì sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó fi kan wípé àwọn ọmọ ẹgbẹ́ tọ́rọ̀ kàn náà ó ní wọn yóò lọ rè sinmi ńlé fún gbàrà ń pẹ́ náà títí di ìgbà tí ẹgbẹ́ ò fi padà yọnu sí wọn. Ẹwẹ̀ àwọn ẹ̀ga ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí Tàmínú Tùràkí tó ń darí ó ní wọ́n ti kéde ààrẹ àná Goodluck Jonathan gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdíje wọn fún ipò ààrẹ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àfẹnukò ọ̀hún ni wọ́n fi léde lọ́jọ́ Sátidé nígbàtí wọ́n parí ìpàgọ́ wọn kan ní olú iléeṣẹ́ ẹ̀ga ẹgbẹ́ òṣèlú wọn ọ̀hún tó wà ní area 10 Garki Labuja níbi táwọn ìgbìmọ̀ aṣojú àtàwọn ìkànnìkàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kọ̀ọ̀kan tí wọ́n ti fẹnukò lórí ọ̀rọ̀ náà. Bó tilẹ̀ jẹ́ wípé Jonathan kò sí níkàlẹ̀ níbi ètò ọ̀hún ṣùgbọ́n wọ́n fi ìwé ẹ̀rí wípé kó wá díje ọ̀hún wọ́n fi ránṣẹ́ sí i látọwọ́ ẹni tó jẹ́ aṣòfin nípínlẹ̀ Bayelsa Fred Agbẹ́dì. Ńṣe ni àwọn ikọ̀ Tùràkí ọ̀hún jẹ́ kó di mímọ́ wípé àfọwọ́sí wípé kí Goodluck Jonathan kó wá díje lábẹ́ wọn náà ni wọ́n ti jọ fọwọ́ sí o tó sì jẹ́ wípé kò sí ẹnì kankan tí yóò yẹnu kúrò lórí ẹ̀ títí tí yóò fi di àkókò ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n wá ní àwọn yóò fi ọ̀rọ̀ léde lórí ohun tó kàn lórí ọ̀rọ̀ nígbà tó bá yá. Àjọ tó ń dagbóró máwọn tó bá ṣòwò olókùmọkùmọ nílẹ̀ yìí EFCC ló ti ṣíṣọ lójú ọkùnrin kan o eléyìí tó ti fìgbà kan rí jẹ́ ológun ilẹ̀ yìí tó sì ń dìbọn bí ẹni tó wà nínú ikọ̀ EFCC náà. Àjọ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé afurasí ọ̀hún ń ló mọ̀ ń fira rẹ̀ hàn fáwọn ènìyàn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ tó ń dagbóró máwọn tó bá ṣòwò olókùmọkùmọ léyìí tó sì ń ṣe àwọn ènìyàn lọ́kàn tó tún ń ba àjọ ọ̀hún lójú jẹ́. Àjọ EFCC ń lọ wá jẹ́ kó di mímọ̀ wípé ajagun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí náà ń lọ́wọ́ ti tẹ̀ báyìí lẹ́yìn tí wọ́n fi mú fínlẹ̀ lórí ibi tó wà àti bó ti ṣe ń fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ EFCC fọjọ́ pípẹ́. Àjọ EFCC ọ̀hún wá kìlọ̀ fáwùjọ láti wà lójú làlákànfẹ́ sọrí kí wọ́n sì mọ fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí bí wọ́n bá rí ẹnikẹ́ni tó díbọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ EFCC tí ò sì ní àmì ìdánimọ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́lẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ bàbá padàdé àmọ̀jẹ́ kò di mímọ̀ fún yín ní àgbọn ilẹ̀ òkèèrè eré ìdárayá àti tàmúlùdùn ẹ mọ̀ yìí kò ń bẹ́ẹ̀ àdàbà yìí wù yẹ́.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Ríjìnà náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
3: Bàbá kẹrin wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ́ dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrin wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kan sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrin wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtúfẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrin wa. Bàbá kẹrin wa wà pé mi débẹ̀.
4: Bàzú Ọlọ́run máa jáde ògùn àìsàn.
5: Mo kí onílé mo kí àlejò ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá kẹrin wa aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
6: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
5: Fóònù nọmba mi 08164122777.
7: Kí ni a mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ, àdáfọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
6: Bàbá kẹrin wa. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
5: 08164122777.
7: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tọ́ba ẹ̀rẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
5: Babangana Bàbá kẹrin wa.
6: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
7: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
5: Fóònù nọmba mi 08164122777.
1: 7-7 agbo marugo takebe ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun te tele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tun pada si bo se nse ni iruko bayi ko da ale lati se ayewu ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
8: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
1: Baba Ngana Baba Kerewa phone number mi 08164122777 08164122777
9: Here you go there.
10: Mom, you didn't add milk.
9: No need to. Taste it and see why.
10: Wow, but how?
9: Is it milky?
10: Yes.
9: Is it creamy?
10: Yes.
9: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
10: I love it, Mommy.
11: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
12: Milo!
13: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
14: s e l e r r I e salary
13: ah boda mi espresso espelli na di salary oya lopin gbianju espelli turmeric
15: t u r m e r I c turmeric
13: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
14: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
16: Wait, oh, wait! You mean you haven't heard? Domino's and Cold Stone Mega Week is here, and this is not your regular kind of offer. We're talking your favorite hot fresh pizzas, now at prices that are just crazy. Cheesy, creamy, soothing goodness, and our rich and ultra ice cream flavor mixes without the can I afford it moments? Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook, say less. This Mega Week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal, it's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-8888-9999 and order now. Mega Week, indulge your cravings.

0: ẹ̀ka ẹlẹ́gbogbo tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ wa lọ́sàlẹ̀ tòní. Ajá bá ti gbọ́ ajá gbọ́ torítorí ni. Àgbọ̀ bá kàn àgbọ̀ àsìkàn tí wọ́n ẹ̀gbọ̀gbọ̀gbọ̀n. Nítorí tìlù tó bá ti dé. Àwọn tiwa nígboro ayé wọn ní Ọpẹ́yẹmí jọ dáso tún ti dé nìyẹn. Àjò kó tàgbà pí rọ́rọ́ ọ̀rọ̀. Ọ̀yá mo dé tìlùtìlù. Mo dé torítorí. Mo dé ti lámbà ti lámbà. Mo dé tọ̀rọ̀tọ̀rọ̀. Ká tó máa gbá síra wa láàánú ló tó kù. Ẹ mọ̀ káàlẹ́. Níbi ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa láṣàlẹ̀ tò ní. A máa gbádùn ara wa dáadáa bẹ́ẹ̀ bó ṣe gbádùn tí. Táwa gan ń gbádùn ẹ̀kọ́ táwa bá ti ṣe kí ni. Ẹ̀kọ́ gbóná. Ó yé yín bẹ́ẹ̀. Torí tìlù tí ó kọ́ mọ̀ ń rí. Ẹ jẹ́ ká jọ gbọ́. Torí tìlù tí ó kọ́ mọ̀ ń yá yíyá. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Ẹ fi kí sílùú káwọn yẹ gbàjọ náà.

0: ẹ̀yin ti wá káàkiri tẹ́ ẹ ti ń pẹ́ wá.
1: Pásítọ̀ mi ní sọ̀rọ̀ lórí wa.
0: Ẹ̀yin ti wá Londo. Káàkiri ìjọba àbílẹ̀ ti ń bẹ nípínlẹ̀ Ondo pátápátá. Ẹ ti ń láǹfààní àti máa gbọ́ mi. Tí mo dẹ̀ ń dún sí ilé tí báyìí. Inú mọ́tò mọ àti mo ti ń dún sí ilé tí yẹn. Àbí bo lẹ̀yìn wà, inú yàrá lẹ́wà bì í. Ókè ilé epo lẹ́wà, ẹ̀rín epo lọ́wọ́. Ókè ẹ̀yin wà ń sọ́ọ̀bù. Ẹ wá ra gbẹ́ǹpì ẹgbẹ́ ta. Ẹni mo fẹ́ gbọ́ ọpọ́ Yẹmí Jọ̀ọ́dá yẹn. Mo fẹ́ tún gbọ́ láǹbà gan lálẹ́ òní. Àwa gan ti dira wá. Tẹ́ ẹ bá ń gbọ́ adira ètò. Adì gan náà ni. Mo múra yín wá o.

agba doggy baba yan sere gbaju araji o sere gbaju yan mi la o sere gbaju o la gbara agbo okay o ye ja bere baba mi la bi ẹyin tẹ gidi ṣe ti ṣe tán ẹyin ti ẹdún ṣẹyin náà ṣe ti ṣe tán ẹyin tọṣun ẹyin ti kogi òkè ẹyin ti ìpínlẹ ogun kódà ẹyin tẹ wà ní delta tẹ ń gbọ mi yẹn gbẹngbẹni tẹ dìdì yẹgẹ pẹlú yẹ. Ẹ ń bá wò mí lé agbára. Èmi kan bí ẹ wà yìí. Ọlọ́run ọba ń gbọ́. Mo ti dí òkòtò. Mo kàn yí ń tèmi ni. Èmi lè kọ́kọ́ eré ọmọ pé wá sọ̀ gan wọ́n jó. Àwọn ẹni Joseph gan jó bí. Òun gan sọ wípé ó wọ̀ mí la. Pàṣẹ yẹn. Ọlọ́run ọba ń gbọ́.

0: Ok. Abala uno. Abala uno. Abala uno. Ọ̀rẹ́ wa kan, òun gangan náà lèmi àti ẹ̀, a kàn jókòó láwọn sọ̀rọ̀. Èmi wá mú abẹ̀bẹ̀ mọ́ bẹ̀rẹ̀ sí fi fẹ́ra. Mo sọ mi, á oru yìí ti mú jù. Mo ní bòun láìpẹ́ ṣe báyìí. Mo ní àfihàn bá pé eéhàn áńgẹ́lì tí ọlọ́run ní kọ́ lọ tan oru yìí. Ó ráyè pé ó yin ókè jù. Oru yìí mú pọ̀. Wọ́n ní òkè yìí. Ó ní ṣe bóun lóhùn òun tó wọ sweater òun wọ gbogbo ẹ̀. Ó lóru òun mọ̀ náà. Mo ní bòun ló ṣe ṣe. Ó lóru ò lè mọ. Ó ní láàrin bí oṣù kan sóṣù méjì báyìí. Ó lóru ò lè mọ tóun. Àmọ́ àwọn pé kí ló ṣẹlẹ̀? Ládùrú bó oru ṣe mú yìí. Ó lóru ò lè mọ náà. Kọ́dẹ̀ wo lóòótọ́? Ó wo aṣọ bíi méjì lọ́wọ́. Ẹ mọ bí ẹ tó bọ́nu yìnyín. Àmọ́ àwọn pé bóun ló ṣe ṣe. Bọ́lọ́run ṣe dáwọlé léèní àbí bóun ni. Ọba ni súnmọ́ mi. Mo bá súnmọ́. Ìgbà tí màá súnmọ́ dáadáa. Ó ní sóòrí. Mo ní èsì nílé. Mo lókè. O ní èsì, ó ń lo èsì àbí. Ó ní but. Ó ní ní ẹ̀yìn ẹ̀yìn ibi tó ń gbé èsì sí. Ó ní èsì máa ń da omi. Ó ní sóòrọ́ mi ti ń jáde látara èsì yẹn. Tíṣàtò gbéke sí. Ó ní kàn lọ fi wẹ̀. Lọ́wọ́ bá ti fi wẹ̀. Oru ò ní mú ọ láàrin bí oṣù kan. Ó ní mo ṣe wò mí. Ó lò ń lò ń tòun o. Ó lò ń lò. Ó ń lo mi AC. Ó ní sọ̀rọ̀ pé AC mọ́ tutù. Mo ní bẹ́ẹ̀ ni ó ní AC ti wà lára òun. Ó ń ti lo mi AC. Ó ń gbé rìn ni. Ó lágbára. Kọ́lọ̀ mọ́ sàánú ni. Ẹ kí ni ọ̀nà mú AC wá ń jomi kí n wà lọ. Kí n kàn lọ fi wẹ̀ báyìí. AC èmi ọkàn ní AC lára. Ó lágbára pọ̀. 0816251991 òun kankan náà ní nọmba tó já sí bí. Lẹ́yìn náà lé sí i lá. Aircon. Ẹ̀lẹ́ káalẹ́ o, ta ló wà ń bẹ̀ náà?
1: Ẹ káalẹ́ sá o.
0: Ẹ mọ̀ káalẹ́.
1: Yẹ sá.
0: Ó kọ ibẹ̀ tí ń pè mí.
1: Mo sáfẹ́jọ́ láti ṣùwà.
0: Mo sáfẹ́jọ́ àmàmà.
1: Yẹ sá.
0: Kí ló ń ṣẹlẹ̀ gángan?
1: Ànọ́mà ni o.
0: Kí ló ṣẹlẹ̀ lánàá?
1: Ló bá di pé mo lọ sóko.
0: Ok.
1: Mo ṣe toko. Mo ní kí n lọ wo àwọn takúté mi. Bí mo ṣe wá débi takúté yẹn, mo wá takúté tì.
0: Ẹ bá wá takúté tì.
1: Mo wá tì, mo wá ń pé kí ni takúté wa mú.
0: Ibi mo gbé takúté sí rèé.
1: Mi ò wá ba síbẹ̀ mọ́.
0: Káì.
1: Mo ṣá wà ń wá takúté yẹn. Ìgbà tí màá rí takúté yẹn sà. Mo rí pé màálù ló mú.
0: Màálù ni takúté yín mú.
1: Wàhálà ẹ̀ bó ṣe mú màálù ni màálù yẹn wá ké.
0: Káì.
1: Bó ṣe gbọ́ pé mo wà ní oko yẹn, ó wá ń ké.
0: Káì.
1: Ó wá ní mo sáfẹ́jọ́ máa bọ̀ mo wà ń bí
0: o. Wá tú mi lẹ.
1: Takúté ti mú mi o, máa bọ̀ wá tú mi lẹ o. Mo wá sọ fún mo ní takúté mi ti mú ẹ o, màá pa ẹ́ màá dẹ̀ gbé lọ lé màá lọ jẹ ni o.
0: Káì.
1: Wọ́n ní bóyá kí n bójú ẹ̀ wá fún yín ní ọ̀túnla.
0: Ṣébí takúté yín ti mú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹsẹ̀ ló sì ti mú. Àbórí ló mú.
1: Ẹsẹ̀ ló ti mú.
0: Ẹ máa jẹ nǹkan yín.
1: Àmá bójú ẹ̀ wá fún yín o.
0: Àní ẹ máa jẹ àṣẹbẹ̀ ilẹ̀ ẹyín takúté yín mú nà.
1: Ẹ máa bójú ẹ̀ wá fún yín ní ọ̀túnla.
0: Ẹ máa jẹ.

0: ẹkùn ọkọ òkì. Bàbá o, ó gbé màlúù mi tiwo-tiwo. Ọgbà gbà mí ni gọ̀gọ̀. Bàbá o.
1: Ó gbé fún màlúù lẹ gbé mi. Ẹ kàn jẹ́ nígbà tàkùté yìí ti mú màlúù, ó ti yé mi. Hello.
2: Ẹlẹ kalẹ sà.
1: Ẹ mọ̀ kalẹ̀.
2: Ọkọ ẹni jọ̀dá.
1: Present sà.
2: Orúkọ mi ni Wòlíì David Solomon.
1: Ẹ̀mí ń bẹ kọ́hún.
2: Ẹ̀mí ń bẹ láti ilé ọ̀ka kókó.
1: Ọyá mò ń gbọ́ yìí, kí ló ṣẹlẹ̀?
2: Mi ń parọ́.
1: Ẹ máa mú lẹ̀ ni.
2: Ẹ alẹ́ àná, mo wá sí, mo ní kí wá gbàdúrà ṣọ́ọ̀ṣì. Mo sáà nìkan wà ní ṣọ́ọ̀ṣì lánàá yẹn. Mo rí pé ó kà dé séèjì kan, mo kà kọ orí kan tí mo kọ yẹn. Gbogbo ìjọ, wọ́n sábẹ̀ sí ń lùlù, wọ́n dẹ̀bẹ̀ sí ń jó. Gbogbo síkà tí ó wà níbẹ̀, ó dẹ̀bẹ̀ sí ń sọ̀rọ̀. Kò sí ìyànká tó wà ní ẹ̀gbẹ́ mi. Mi ò dẹ̀ lóyìn àká tí mo gbé fẹ̀gẹ́. Ṣùgbọ́n àkàkà tí wọn wá lù ní àná yẹn òun ni gángan. Wọ́n dẹ̀ wá
1: lù gángan.
2: Gbogbo kan play but gángan play. Báwọn pé Yomi Jọ̀dá wa ló mọ gángan lù. Mo dẹ̀ wá ní ìsìnkú bá máa ṣe ní ọ̀la Sunday bóyá kí n kí lo mérèkù tí mo lò ní àná tí fún mo kà gbàdúrà tí gbogbo agogo everything ń lù.
1: Ẹ jọ́ sà. Ṣé ẹ gbọ́ tí wọ́n sọ pé àyàn yẹ mí? Ṣé mo fi àyàn sí òkò mi? Ẹ̀rọ àyàn galú ni. Ẹ̀rọ àyàn galú.
0: Mo gbé fún yín o. Ẹkùn ọkọ òkì. Bàbá.
3: Hello.
1: Ẹ̀lẹ́ ẹ̀kalẹ́.
3: Ẹ̀kalẹ́.
1: Yes sir.
3: Ẹ máa kú ọjọ́ mẹ́ta.
1: Ẹ máa ṣe o.
3: Ipogun ni mo wà o. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sí mi níjẹta nígbà tó òjò kan rọ̀ ní Pogun.
1: Ní Pogun.
3: Bẹ́ẹ̀ ni bí mo ṣe ń lọ ni ọmọ ọ̀dọ̀ mi lówó kó ṣáájú ló wá sọ fún mi pé bíríìjì ọ̀nà òkú wa pé ó ti já
1: o. Ó ti já.
3: Ó ti já bí mo ṣe sọ fún mi wá gbé machine mo ní kó lọ lé kó lọ ṣọ́ọ̀bì tá a ti ń ra kòkó so abẹ́rẹ́ tá a ti ń rán kòkó.
1: Kòkó
3: mo wá ní kó mú abẹ́rẹ́ yẹn pẹ̀lú òwú kó bá mi lọ mo wá bó ṣe mu dé.
1: Lẹ bá bẹ̀rẹ̀ sí rán bíríìjì.
3: Mo bá bẹ̀rẹ̀ sí rán mo rọ. Gbogbo àwọn tó ti dúró ń bẹ̀ tán ráyè kọjá.
1: Káì.
3: Wọ́n wọ́n sọ bẹ́ẹ̀ pé tẹ́ḿpọ̀rọ̀ bá ti ń bọ̀ tó bá ti máa débi pé á wá torí ṣọ̀sí kinní.
1: Yẹ sà. Kí lẹ gbọ́kọ̀
3: yín lọ. Mo máa rán bíríìjì yìí látọjọ́ yẹn bá gbogbo èèyàn kan kọjá
1: lórí ẹ̀kọ́. Ẹ̀kan kọjá.
3: Bẹ́ẹ̀ ni o.
1: Wọ́n wàá sọ pé amúnidára o.
3: Mi ò parọ́ o.
1: Ó yé mi. Nígbà tó fi mí dá ibi rán bíríìjì.
3: Bẹ́ẹ̀ ni.
1: Pẹ̀lú òwú àfabẹ́rẹ́.
3: Òwú tó fi rán kòkó kì í ṣe ọ́nàrì
1: òwú. Ó yé mi òwú. Lẹ fi rán bíríìjì.
3: Bíríìjì àtọjọ́ yìí ò láǹgbà.
1: Ọlọ́run àwọn pẹ̀lú yín sà. Gbé fún ọ sà.
0: Bàbá o.
1: Káì.
0: Ó gbé màlúù mi tiwo-tiwo.
1: Ọgbà
0: gbà mí ni gọ̀gọ̀.
1: Ọgbà gbà mí ni jọ̀jọ̀. Ẹ̀yin tó lé o, ẹ rán bíríìjì pẹ̀lú owó àtàbẹ̀rẹ̀. Bíríìjì tó já.
4: Ẹ mà ní wálẹ̀.
1: Ẹ ṣeun.
4: Ẹ̀mí ò jẹ́ lágbó
1: ọlọ́run. Jókè jókè jókè.
4: Bámi ọ̀gbọ́nàgbà.
1: Orí yín wà ń bẹ̀.
4: Máa ti gbóhùn yín àbúrò ti dáadáa yín dáhùn ni.
1: Yá.
4: Ẹ ní wálẹ̀.
1: Kí ló ṣẹlẹ̀ lábẹ́ gí àánú?
4: Ẹ tó ń fi parọ́.
1: Ẹ má mú lẹ̀ ni.
4: Mo wá kọ kéèjì lábẹ́ gí àánú.
1: Ẹ kan kéèjì.
4: Mo wá sin àwọn ewúrẹ́ ń bẹ̀.
1: Ẹ bẹ̀rẹ̀ sí í sin ewúrẹ́ nú kéèjì.
4: Mi fẹ́ kó jáde.
1: Òkè.
4: Ìgbà tẹ ewúrẹ́ máa gbà tó kàṣù àti fẹ́ bí. Mo bẹ̀ sí wá yí ẹ̀bẹ̀ mo bẹ̀ sí wá bẹ̀ sí yí ẹyin nìyẹn.
1: Ṣé kí ni?
4: Ewúrẹ́ yẹn ó bẹ̀ sí wá yí ẹyin.
1: Ewúrẹ́ yín bẹ̀rẹ̀ sí yí ẹyin bí adìẹ nú kéèjì.
4: Kí ló ń ṣẹlẹ̀? Mo sì wá pè mí nìyẹn. Wọ́n ní kí wá wọ̀ kọ́ wọn ní kí ni mo sì wá dé mọ́ ni pé wọ́n sì wá yé ẹni sílẹ̀ rẹpẹtẹ. Kí ló ń ṣẹlẹ̀? Ewúrẹ́ kí ló dé ìṣèdè yẹn bímọ ni.
1: Ewúrẹ́ bímọ ni kò yé kò gbọ́dọ̀ yé bí adìẹ.
4: Bẹ́ẹ̀ ni.
1: Káì.
4: Wọ́n ní kéèjì tí mo kó wọn sí yìí.
1: Wọ́n nínú
4: kéèjì. Wọ́n nínú kéèjì.
1: Wọ́n nínú kéèjì. Káì.
4: Mo ní bá yẹn. Wọ́n ní màlúù máa fi màlúù máa pin káàkiri.
1: Káì. Ìrọ̀ jókè mọ́ pépè kó pè dọ́dọ̀ mi. Kí ni?
0: Ó gbé màá tiwo.
1: Mo tètè já. Pín ẹyin tí a kíní yín yé. Ọ̀gá ò ẹ pẹ̀lẹ́ sà. Hello.
5: Hello.
1: Yes sir. o ko yi we ti pe mi
5: John lati Isua ni
1: John lati Isua
5: be
1: oya ki lo sele
5: iyanu la ko lo sele lana o
1: iyanu loro re iyanu loro re o kai mo
5: e wa ore mi ni yawo 50
1: eh
5: ore mi ni yawo 50
1: okay
5: gbogbo de bi mo lojo
1: kan na ba bi mo lojo kan
5: be
1: iyanu ni looto won wa so gbogbo omo 50 yen wa so ni iyanu
5: iyanu
1: otan eh ni di mo eh ale ni di e mo omo ti mo ko wa latorun o di di iyanu
6: gbogbo yin o
1: e pele
6: boko oki
1: hello
7: e ma kale
1: e kale sir
7: ka
1: ka sele ele mu late pin mi
7: akoko
1: ni o ka sele ele mu late pin mi be ni o ya bo gbe ki lo sele
7: ah
1: o ya mi lenu
7: ibi ona ile mi ni ipoku ni isewe ku mi be ni
1: okay
7: agbara kan ma so ngba be yen
1: o ma so ngba be
7: o so ngba be yen
1: every time
7: ni gbogbo igba ni
1: okay
7: bi okun ya se debe ni o to ba be si nwe bo se nwe emi wa so mu pe ibi to ti we yo lewu
1: o lewu
7: ko fe gbo mi
1: ko gbo
7: bo se ma we ton lo so apa e kini o fo yo
1: eh
7: o tun so apa e keji
1: o tun fo kai
7: ah lo ba wo pe ah ki lo sele lo ba bere mole lo ba ko apa e megege lo fere
1: lo ba mere
7: boni je mi so fo e lo ba lo sa bo asi adaba o yo paro
1: mama eh paro
7: ka sele le mu ki
1: paro eh wo la wo paro na
7: mi paro
1: eh mu le ni sa te di go
7: mi paro
1: eh pele sa
7: e ku eto
1: ai se o e ja adupe o
0: baba o
1: hello e ka le o
7: e ka le sa o
1: yes sir
7: eh oruko mi ni oye seyemi lati ile titun
1: lati ile titun
7: be ni sa
1: aya bo ngo yin
7: e jo mo iyawo mi bi ma lana
1: okay
7: mo se bi mo yen to
1: eh
7: mo wa ta pe ojo mejo la so ma oruko
1: be ni
7: mo se bo ba se ti charge olodo sita sile
1: eh
7: ko be se soro pe ki so ki ba so fun tinubu pe o ma wore second time o sugbon gbogbo pe o gbadọ wa so oloruko lojo ojo mejo e
1: lojo to ba bi e seun odabo e seun o ti ye mi eleze sunday edito e wa dupe lomi e lo e ka le o
8: ọpọ yẹ mi jọda
1: present sir
8: e ma ku eto
1: e seun
8: aye yun ni baje o
1: ami adeyin na sir
8: esan elero lo nsoro lati ran koko
1: esan elero
8: be ni sir
1: ki lo sele gogo
8: ah o ma sele ni ojo friday
1: ni friday to koja lo yi
8: be ni
1: okay
8: o woli kan lo wa se soju ni lo wa
1: ni lu yin
8: be won pe adugbo yen ni itabalogun so bo se bere soju o tun pe akole soju e ni soju igboya minu
1: gboya minu
8: bẹẹni ẹni kan wá pé ọrẹ ẹnìyàn lòun wá iṣẹ kò wá rí iṣẹ
1: ọlẹ
8: yẹn dẹ ti wá ń ṣiṣẹ so pé kó tẹlé òun lọ ibi ìsọjí
1: kọ lọ sọjú gbọnyà mínú
8: mo lọ ibi ìsọjí
1: so
8: bọyì àdúrà ṣe ń lọ
1: ẹni
8: tó bá ti kọrin ọhún kọrin nínú ìsọjí yẹn pé báyé sọ̀rọ̀ mi lẹ́yìn mọ́ ọmọ ọgbà tèmi ni kò bá mi ṣe ọ̀bọ̀ olùgbàlà tèmi ni kò bá mi ṣe
1: bẹ́ẹ̀ni
8: yẹn ṣe bẹjú wẹ̀yìn tó wẹ̀ gbé ọ̀rẹ́ pé a
1: ó ń
8: sọ pé tòun ní kọ́kọ́ bá wọn ṣe lẹ́yìn ìgbà tó ti ṣe fu ọ̀rẹ́ nígbà tí
1: ọba kó gbàjúbò
8: wá ní pé kí ló ṣẹlẹ̀ ó ní mi ìrí pó sẹ́fíìsì ó lóun ti ṣiṣẹ́ ó lóun sì ríṣẹ́ ó ní stead kó máa dárúkọ kó tètè bá wọn ṣe ìṣe òun ó wá ní kó sọ pé kí tòun ní kó bá wọn ṣe
1: kọ́ bó ṣe tòun
8: pé ìsọjí ìgbọ̀nyà mínú ni wọ́n pèlé
1: ọlágbára ẹ pẹ̀lú
8: bá jẹ́bi pé bá ṣe bá wọn parí ìgbà níbi ìsọjí nìyẹn
1: ọlágbára sà
8: àdúrà tó níkálukú tó ń gbé lọ
1: èyí
8: pé tèmi wálé so mo tẹ̀ sọ fọ́mọ mi pé bá a dẹ́kun sí jẹnẹrétọ̀ o
1: láàrin
8: yẹn mo dùn ìní pé ká lè fi tanná
1: okay
8: o àti omi àdúrà lọmọ
1: yẹn lọ dànù jẹnẹrétọ̀ lọ bá tán
8: ọtọ ọmọ ọmọ ọdún nìyẹn o tó tẹ bá tún ní ìdí omi
1: ẹ pẹlẹ sà
8: má bá yín gbé wá ẹ lè má dá sí
1: mọtò yín ẹ ní mọtò ni ẹ wúwú dànù mọtò yín kẹ ẹ dànù mọtò yín fúnra yín.
0: Mo gbé fún yín o.
1: Ẹ kún. Ẹ pẹlẹ sà.
0: Bàbá o.
1: Ẹ ló. Ẹ̀ka lẹ́wà.
6: Ẹ̀lọ́ láti kàrẹ́ o, ìyá àdúrà láti kàrẹ́.
1: Ìyá àdúrà láti kàrẹ́. Ọyá bò ń gbọ́ yìí.
6: Ọ dà o, ní ọdún ta ṣe tán yìí ni o.
1: Lọ́dún ta ṣe tán yìí.
6: Ẹ lọ́dún iléyà ta ṣe, ọdún ìṣúnmọ̀wẹ̀ ta ṣe tán yìí.
1: Ok.
6: Mo bá dín ẹran ni mo máa jókòó sẹ́yìn kúlé, mo máa ń dín ẹran o.
1: Ok.
6: Àgbà tí mo kọ́ ọkọ lẹ́nu lẹ̀kọ́. Ta ló ń
1: kọ́ lẹ́nu? Tí mò ń dẹ́ran lọ.
6: Mo dẹ̀ ń dín ẹran lọ́wọ́, mo dẹ̀ gbọ́ kókókókókó.
1: Ọtún.
6: Bí mo ṣe sí náà kò máa nìyẹn, mo kàn rá àwọn ajá. Gbogbo wọn tó bíi mẹ́wàá.
1: Hi.
6: Wọ́n ní àwọn kan kọjá tó àwọn gbòòrùn ẹran.
1: Àwọn ní káwọn yà kíyín.
6: Àwọn ní káwọn fẹ́ wá jẹran bí mo ṣe fún wọn lẹ́ran nìyẹn o.
1: Hi.
6: Wọ́n lọ. Àgbà tó yá náà mo tún gbọ́ owó tún kọlẹ̀kùn àtá nìyẹn. Wọ́n ní wọ́n sì gbà tọpẹ́ Yemí jẹ́ ọ̀dá.
1: Ẹ ti parọ́. Èmi ọ̀rọ̀ ìyànṣẹ́. Mi ìran anybody ń sẹ́sìmà. Ẹ pẹ̀lẹ́ mà. Ọlọ́wọ́ wà pẹ̀lú yín ṣe ti gbọ́. Ẹ pẹ̀lẹ́. Hello.
9: Hello, ẹ ká lẹ́ o. Aki ló ń sọ̀rọ̀ láti Àkúrẹ́.
1: Aki láti Àkúrẹ́.
9: Jọ ọ̀dá.
1: Yẹ́ sà.
9: Ẹ mà kálẹ̀ fún ètò.
1: Ẹ ṣeun o.
9: Ó mà ṣẹlẹ̀ ní láti ìsinmi
1: o. Kí ló ṣẹlẹ̀?
9: À ń lọ Èkó ni o.
1: Ok.
9: Tó o bá ti wá dé Kúta lọ́nà Àkúrẹ́.
1: Ẹ.
9: Táyà mọ́ tiwa mẹ́rẹ̀ ni wá bẹ́ wá.
1: Lọ bá bẹ́ lójò.
9: Gbogbo ẹ̀gbọ́n kan ní kò látúnṣe mọ́.
1: Káì.
9: Mo dẹ̀ ní sọ́ọ̀yì kan tí mo fẹ́ lọ fọ́mọ̀ mi. Mo kàn jẹ́ ní pé dẹ́bà kí ló ṣẹlẹ̀ dáàmú lọ. Bí tá a wà yìí ọ̀nà Èkó ni ó dé Jọ́ọ̀sì. Mo kàn ní òkè máa bọ̀. Mo kàn ṣe yọ táyà mẹ́rẹ̀ ni tó wà nú mọ́tò tí mo fẹ́ lọ fọ́mọ̀ mi.
1: Lẹ bá fà yọ.
9: A ti wà lẹ́kọ̀ọ́, a ti dẹ́kọ̀ọ́, má mi mọ̀ pé táyà rẹ ṣe ní oúnjẹ máa ń fò.
1: Ẹ pẹ̀lẹ́ sà.
9: Kíákíá la ti dẹ́kọ̀ọ́.
1: Ẹ pẹ̀lẹ́ sà.
9: Ṣé bá lọ mọ́ tí mọ́tò táyà rẹ tí táyà mọ́tò yín bá jò ó kí wá fún yín náà o.
1: Ẹ pẹ̀lẹ́ sà.
10: Mo gbé fún yín o.
1: Ọlọ́wọ́ wà pẹ̀lú yín ṣe gbọ́. Ọlágbára báyìí o.

0: Benny, ijawa ijawsi, always guide, no ni. Se wari bugwe yinti eba fe di alagbata. Funle sheto shebogi 24-7 abamikcho yi. Namba yi, o nani ke mpi. 091-60-62-62-53. Eje mpele kansi. 091-60-62-62-53. To, oturi bami ina, ta tuma padi. Ire o.
1: Olo wani o mi ando.
2: O wani o mi ando.
1: Ade juni o mi ando.
2: O wani o mi ando.
3: Hello, se n gbadun adaba.
4: Mo n gbadun adaba.
3: Mo n gbadun adaba.
4: Mo
5: gbogbo ọjọ́ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́ ṣùgbọ́n tí wọn kò ní ìkejì ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ òǹkà lásán ìyá ni wọ́n ọmọbìnrin ẹnìkan mọ̀lẹ́bí àwọn kan ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́ ìkẹ́ àti ìgbìyànjú láìrọsẹ̀ ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ torí pé ìrìn àjò láti jẹ abiyamọ kìí ṣe àdárìn iṣẹ àjùmọ̀ṣe ni láti ilé oníkálukú dé ilé ìwòsàn láti àárín ìlú tó fi dé orílẹ̀ èdè wa gbogbo wa la ní iṣẹ́ láti ṣe ẹ káàbọ̀ sórí ètò àbíyè eléyìí tí àjọ ìyẹ Africa ń ṣagbátẹrù
6: Auntie Ayo, Eduro, Iya Ibeji, Eka Soma.
7: Iya Eta, Eka Soma, Se wa dada. Erun yi wa poju. Jeje n ba yin gbe kan be. O ye ke mo po erun pupo bayi.
6: E ma se yonu, e se ogo
7: rara o. E je n ba yin gbe. Ile ti poju kilo de. Tori beyin nikan gan lerin losan yi. Oorun yi po po pelu adu erun yi. Ko lo npe iya po yi wa pelu yin.
6: Iya po mi ti pada, won ni fe pada wa sa. E seun.
7: Se ko sin kankan sa o, se lafia ni.
6: Alafia ni ko si nkankan
7: a jẹ pe won fi yin sile fun awon iya adugbo lati ma toju niyan o
6: abi o
7: amo ko ye ke le ma rin ni asiko yi mo lero wi pe e ti so okun dudu monu yin tabi ki e ta pin fun ara yin o
6: okun dudu pin ise kini gugu awon yen se
7: okun dudu o ni je ki oju buruku wo yin debi ti yo ba oyun yin je be ni pin siso mora na o lo se pataki
6: be ni ele tututun o
7: ojupo to nwo yin bayi ojupo to nwo yin o ye ki e le fi oyun sile lai ni abo nikan ti o te je ki n da iduro gangan mo ri ti e ra ibi lowo iya chika lekan o wa ni ki bere pe se ki se pe eyin le fe je sa
6: se ko si te bere
7: ara o ko fun je pe to ba je wi pe eyin le fe je ni le je o tori ti olumi ba je igbi o ma je ki omo ma da to lenu
6: da to ke
7: koda awon kan miran wa be yen lori sirisi ti o ye ki e ma je
6: ati ogede
7: yala ogede wewe ti a ma je tabi ogede agbagba ti a fi n se dodo e ma je pupo
6: o ma n fa ọka ori fun ọmọ
7: ori ọmọ yóò ma fa bẹẹ ni e mo sọ bẹẹ fun yin
6: ọtọ o ga bayi o
7: kí wá lókun tá a máa jẹ báyìí

0: àwọn ẹ̀gbọ́n wa jìyà fún 430.
1: Our brothers they serve for 430 years.
0: Ṣé ni wọ́n jáde náà?
1: They came out.
0: Ẹ wo bọ̀dá Jobu.
1: Look at brojo.
0: Ah, o suffer.
1: He suffered.
0: Mami, o suffer.
1: He suffered.
0: O jìyà.
1: He suffered a lot.
0: Papa still.
1: And yet.
0: O kúrò nínú ẹ̀.
1: He left it.
0: So mi ò mọ tó ń là kọjá o.
1: I don't know what I'm passing through.
0: Mi ò mọ tó èmi náà ń là kọjá o. Ṣùgbọ́n lórúkọ Olúwa.
1: In the name of the Lord.
0: Ẹnìkan tó ṣàmì tó
1: le. One I can say very seriously.
0: Wà á jáde nínú ẹ̀. Ẹ ṣàmì gidi o. Mo ní wà á jáde nínú ẹ̀. Ẹ jẹ́ ká gbára wa.
1: Let's deliver ourselves.
0: Kúrò nínú ipò pé ṣó ì máa da.
1: From that situation of thinking that maybe you can still make it.
0: Máa gbà pé o ní ọ̀la.
1: Always believe that you have a future.
0: O lè máa rẹ́ǹtì gbogbo ilé kí gbogbo lálọ́ọ̀dù máa gbógun ti ọ.
1: You may be renting an apartment and your landlord may be victimizing you.
0: Tọ́ bá gbógun ti ẹ yẹ o lè ṣí pé wà
1: kọ́lé. When you are not being victimized you cannot build up.
0: Bí mọ̀ mọ́ ṣe ń gbógun ti ẹ jẹ́ kí inú ẹ̀ o máa dùn.
1: Tí
0: lálọ́ọ̀dù bá láìkì ẹ sórí ibú.
1: Your landlord likes you, you are misfortune.
0: Tọ́ bá ti ń fòwú ènìyàn.
1: When they keep tormenting
0: you. Owó mi tó ń gbé tó ń
1: fòwú ẹ.
0: Ọkàn ya máa fà sí ilé.
1: You will be planning to build house.
0: Tọ́ bá fi ẹṣọ lórí ilé báwọ̀ mo fi ẹ o ti ṣe dáadáa. Mọ́ mi ò tún ní
1: problem. You have problem already.
0: So ló bá máa nígbàgbé pé.
1: And that is why you must believe.
0: Mo ní ọ̀la.
1: I have a future.
0: Ọ̀la yẹn á dẹ̀ da.
1: And the future shall be bright.
0: Ẹ ṣàmì gidi o. Ojú oníbàárà tó fi ń wo ẹyin.
1: That wretched attribute of attribute.
0: Láti òní lọ.
1: As from today.
0: Kò di ojú ògo. Àwọn ọ̀dọ́ ò tẹ ṣàmì
1: dáadáa.
0: Ojú oníbàárà tó fi ń wo ọ.
1: That life.
0: Láti òní lọ ta.
1: As from today.
0: Kò di ojú ògo. Ojú alákísà ta fi ń wo ọ.
1: Bára chadness in your life.
0: Kò di ojú ọba.
1: Ayé tán ní kò glorious one.
0: Mo ní kò di ojú ọba.
1: Ayé tán ní kò glorious one.
0: Ojú onígbèdè tán fi ń wo ọ yẹn.
1: Yàrá dẹ́ tán láfi olè.
0: Tó bá ṣàmì dáadáa.
1: Kò sí bẹ́tà èmi.
0: Kò di ojú olówó.
1: Ayé tán ní kò glorious one.
0: Ayé ẹ gbà yí padà.
1: Ayé ọ̀la mi sí rìnrìn wa.
0: Kárí o bá jìnà sí ọ. Lọ́la luyọ jọ. Wọ́n ti lalùyọ nílé yìí. Lọ́la luyọ. Ìtẹ̀síwájú ọyá lọ ni. Oríire kàn ọ́. Àṣeyọrí kàn ọ́. Ó di àṣẹ. So anything tó bá ń là kọjá. Oní Jésù mo gbàgbé lè bò mí. Ilé máa tàn
2: ọ́ lẹ́yìn.

0: ṣe wá rí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọdọ wọn. Ó wúlò fún iṣẹ́ ọwọ́, ó wúlò fọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ni tí ò kọ yọba àtijọye ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ̀, ó sì ti díù fún. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ olúwa ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ àkó pé kí wọ́n ó fò ń tẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀, kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí. Ọyẹ ká wò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí, finú hàn wọ́n, ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ, wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn, ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn mọ̀ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń de tolóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàló tẹ̀ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá. Ntọ́ bá hé lára mu, o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò bí Ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì gíyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbẹ̀ kan. Ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó, ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọ̀mọ̀ wípé ẹni ayé bá yọnu sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan. Báyé bá yọnu sẹ́dá, ntọ́ bá fọwọ́ bà, kìkì ajé ní ọjà sí. Ẹṣẹ́ púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà, ìwọ náà tètè kàn sí wọn léni, má jẹ́ kó pẹ́ jù, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ fún 08063 970829 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún kò lè dín ní kò lè dín ṣú, ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kòjó olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọlógo dọmọlófo ni.
3: Ó yá tètè.
2: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mami Sanfe.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú.
2: Kò sẹ́ni tí ò

0: Ayọ́yọ́.
1: Ṣé lè gbà dúró yìí?
0: Ẹ̀mí àgbà o.
1: Ṣé o lè gbà?
0: Ẹ̀mí àgbà o.
1: Ẹrù ogun.
0: Ẹrù ogun.
1: Tí ọ̀rẹ́ mi gbé lé mi lórí.
0: Tí ọ̀rẹ́ mi gbé lé mi lórí.
1: Àjàgà ogun.
0: Àjàgà ogun.
1: Tí ọ̀rẹ́ mi gbé lé mi lórí.
0: Tí ọ̀rẹ́ mi gbé lé mi lórí.
1: Gbọ̀rọ̀ Olúwa.
0: Gbọ̀rọ̀ Olúwa.
1: Ẹ̀lànà o.
0: Ẹ̀lànà.
1: Àjàgà ogun.
0: Àjàgà ogun.
1: Tí ọ̀rẹ́ mi gbé lé mi lórí.
0: Tí
1: ọmọ ìyá mi gbé lé mi lórí. Ẹ̀lànà.
0: Ẹ̀lànà.
1: Oyè Adúwà. Ṣáyé Mọ̀dà. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ẹ jù ẹ gbà. Mo gbọ́ òun Olúwa ni. Àrùkú ẹrù ogun lórí mi. Àrùkú ẹrù ogun lórí mi. Ẹ gbiná. Àrùkú ẹrù ogun. Ẹ gbiná. Ẹrù ogun tó ọ̀rẹ́ mi rùkù. Ẹrù ogun tó ọmọ ìyá mi rùkù. Ẹrù ogun tí ìyá mi rùkù. Ẹgbiná o. Àrùkù. Ẹrù ogun. Àrùkù. Ẹrù òṣì. Àrùkù. Ẹrù ìpọ̀njú. Lórí mi. Ẹgbiná. Ẹgbiná o. Ẹgbiná o. Ẹgbiná o. Ẹgbiná o. Ẹgbiná o. Ẹgbiná o. Ẹgbiná o. Ẹgbiná o. Ẹyẹ àrùkù.
0: Ẹyẹ àrùkù.
1: Ẹrù ogun o.
0: Ẹrù ogun o.
1: Lórí mi o. Ẹgbiná o.
2: Kàyé dẹ pàrú mi níta. Ọwọ́ agbára Olúwa. Láti ọ̀run wá. Ó gbé ogun ayé rẹ mi. Ó gbé ogun ayé rẹ mi. Ó gbé mi o. Ó gbé mi o. Ó gbé mi o. Ó gbé mi o. Ó gbé mi o. Ọwọ́ Olúwa.
0: Orúkọ Jésù.
2: Bíbélì wígbé. Ọwọ́ ọ̀tún Olúwa ni agbẹ́ga.
0: Bẹ́ẹ̀ni o.
2: Ọwọ́ ọ̀tún Olúwa ṣe agbára. Ọwọ́ ọ̀tún Olúwa ni agbẹ́ga. Ọwọ́ ọ̀tún Olúwa ṣe agbára. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ọgbà lọ́wọ́ ogun. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ọgbà lọ́wọ́ ogun. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ọgbà lọ́wọ́ ogun. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ọgbà lẹ́nu kìnìún ayé. Lẹ́nu kìnìún ayé. Lẹ́nu kìnìún ogun ilé yín. Ọwọ́ agbára rẹ̀. Ajá ọgbà. Ajá ọgbà. Ajá ọmọ rẹ̀ gbà. Lẹ́nu kìnìún. Apanilápasáyé. Ilé bàbá rẹ̀. Kìnìún. Àwọn àgbà. Kìnìún. Àwọn ẹlẹ́yẹ. Kìnìún. Tí àwọn àgbà lò. Tí wọ́n fi ń pa ògo. Ní àpasáyé. Kìnìún tó gbé ògo ọmọ rẹ̀ hànú. Mo kéde o. Mo kéde o. Ọwọ́ agbára Olúwa. Ó jẹ́ ogbà. Jẹ́ ọmọ rẹ̀ gbà. Ó jẹ́ ogbà. Jẹ́ ọmọ rẹ̀ gbà. Jẹ́ ẹsẹ̀ rẹ̀ gbà. Jẹ́ ogo rẹ̀ gbà. Ajá ogbà. Mo gbé ohun Olúwa tó ní agbára. Olúwa wígbé. Káwọn èèyàn yìí máa sàmì. Ọwọ́ ogun tó le. Tó súnmọ́ ayé rẹ̀ pẹ́kípẹ́kí. Ọwọ́ yẹn gbà ìdá. Ó gbà ìdá. Ó gbà ìdá. Mo fẹ́ ṣiṣẹ́ lórí ohun méjì. Ohun àkọ́kọ́. Ọwọ́. Ìkejì. Ọgbẹ́.
0: Ọgbẹ́.
2: Ọwọ́.
0: Àti ọgbẹ́.
2: Ènẹ́ ní dàbàrúwà. Tí ọwọ́ bá ń bẹ lára èèyàn. Ẹ̀sà. Ayé àdẹ̀ máa wò ó. Ní àwòsànkún. Òun ó máa wọra rẹ̀ láwòrẹ́rìn. Àrá bá dàlí kan. Yóò máa rìn láàrin àwọn ènìyàn. A máa rẹ́rìn. Ṣùgbọ́n.
0: Inú rẹ̀.
2: Tó bá délé. Inú ìkorò ni. Ọwọ́ ń bẹ lára rẹ̀. Tó bá dé ibì kan. Tí wọ́n ń pín irẹ níbẹ̀. Tó bá dé orí tiẹ̀. Wà ló tán.
0: Àdániwáyé.
2: Ẹ̀sà.
0: Ó yẹ sà.
2: A fi omi jẹ́ kú omi.
0: Bẹ́ẹ̀ni o.
2: Tí wọ́n bá bíkì gbogbo èèyàn.
0: Ó yẹ sà.
2: Láwùjọ. Tí wọ́n bá débẹ̀.
0: Yẹ sà.
2: Wọ́n á lé òun padà.
0: Ayayayaya.
2: Láàrin gbogbo ẹgbẹ́.
0: Yẹ sà.
2: Òun nìkan lojú àti.
0: Yẹ sà.
2: Ọwọ́ ní bẹ lára rẹ̀.
0: Yẹ sà.
2: Ẹ̀sà.
0: Ó yẹ sà.
2: Bí ọwọ́ bá ń bẹ lára èèyàn.

0: márùn.
1: Wá kórira rẹ̀.
0: Sí olóore.
1: Jọ́sọ̀.
0: Yábàrú bá nẹ́ta.
1: Jọ́sọ̀.
0: Ègèdè bí ọ̀rọ̀ gẹ̀jà.
1: Abíọ̀sọ̀ ọlọ́run.
0: Jádá bàrú àná.
1: Adániwájú.
0: Àgbádágẹ́dẹ́rú. Bàrú bí jádá nẹ́ta. Ọ̀rọ̀gọ̀dọ̀ bá já. Mẹ́dẹ́gẹ́dẹ́rú. Mo gbé wọn lúwa jẹ́ ọba. Owó agbára ogun ilé yìí. Lára rẹ̀.
1: Jọ́sọ̀.
0: Ó yẹ kó gbẹ ìdá. Owó agbára ogun ilé yìí.
1: Orúkọ Jésù.
0: Kó gbẹ ìdá. Kó gbẹ ìdá. Owó agbára ogun.
1: Orúkọ Jésù.
0: Ilé bàbá rẹ̀.
1: Kó
0: gbẹ ìdá. Gbẹ ìdá. Gbẹ ìdá. Gbẹ ìdá. Gbẹ ìdá. Ekigbe. Owó agbára ogun.
1: Owó agbára ogun.
0: Ilé bàbá mi.
1: Ilé bàbá mi.
0: Tó mú ayé mi mọ́lẹ̀. Ẹgbẹ́ ìdá. Owó agbára ogun.
1: Owó agbára ogun.
0: Ilé bàbá mi.
1: Ilé bàbá mi.
0: Tó mú ayé mi mọ́lẹ̀.
1: Tó mú ayé mi mọ́lẹ̀.
0: Ẹgbẹ́ ìdá.
1: Ẹgbẹ́ ìdá.
0: Oyè oyè oyè oyè oyè. Yes sir.
1: Amen.
0: Yes sir.
1: Owó agbára ogun ilé bàbá mi.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ìgbésẹ̀
0: rúbà jẹ́. Yàmà náà gada bó
1: ṣe.
0: Yàmà náà ta. Èfra bó ṣàtàndì. Èdèkédé bẹ̀rù. Mo kéde. Olúwa wa. Ìtí mo gbọ́ yìí lé o.
1: Ó lágbára o.
0: Owó agbára ogun ọ̀rẹ́ mi lára mi.
1: Owó agbára ogun ọ̀rẹ́ mi lára mi.
0: Kí ni mo gbé?
1: Owó agbára ogun ọ̀rẹ́ mi lára mi.
0: Ẹgbẹ́ yìí dẹ̀.
1: Ẹgbẹ́ yìí dẹ̀.
0: Owó agbára ogun.
1: Owó agbára ogun.
0: Ọ̀rẹ́ mi lára mi.
1: Ọ̀rẹ́ mi lára mi.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Ibi ó lé sí re o.
1: Ẹ bí èso lọ́rù.
0: Ẹ sà.
1: Jọ́sọ̀.
0: Mọ̀mọ́.
1: Ó yẹ sà.
0: Ohun tó burú ni o.
1: Ẹ o.
0: Kí ọ̀rẹ́ tó súnmọ́.
1: Ó yẹ sà.
0: Kò sá ọlọ́gbẹ́.
1: Ah.
0: O ní mọ̀.
1: Rárá o.
0: O tiẹ̀ ní mọ̀.
1: Àtọ̀.
0: O ní mọ̀ gbà tí ó sa.
1: Rárá o.
0: O ní mọ̀ pé.
1: O ní fura.
0: Òun ló sá ọlọ́gbẹ́.
1: Kábí èso lọ́rù.
0: A tún máa bọ̀ fẹ́tẹ́gùn sí.
1: Jọ́sọ̀.
0: Mo mọ̀ kéde.
1: Jọ́sọ̀.
0: Ọgbìn ọ̀rẹ́ mọ̀ le.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Kí mo sọ.
1: Ọgbìn ọ̀rẹ́ le o.
0: Kì í jiná.
1: Rárá o.
0: Ẹ jiná bọ̀rọ̀.
1: Àtọ̀.
0: Ọgbìn ọ̀rẹ́ ni.
1: Ọgbìn ọ̀rẹ́.
0: Mo kéde. Bí ò ní gbàgbé.
1: Yes sir.
0: Ọjọ́ burúkú ẹ̀sùn mi.
1: Kábíyèsí o.
0: Ẹ ẹ sà.
1: Ó yẹ sà.
0: Ọ̀rẹ́ wa lẹ́ni. Ọ̀rẹ́ wa ni.
1: Ọ̀rẹ́ ni o.
0: Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Ẹnìkan dèdè.
1: Yes sir.
0: Ó wá ó bè mí àtọ̀rẹ́ wa bí mẹ́ta nínú mọ́tò.
1: Ó yẹ sà.
0: Ó wá sọ pé.
1: Yes sir.
0: Lágbájá ń kọ́. Tó jẹ́ ọ̀rẹ́ wa kẹrin.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Èmi wá wí pé. Ẹni yẹn wà. Ó ní ṣe lè fún mi nọ́mbà ẹ̀.
1: Jọ́sọ̀.
0: Mo fẹ́ sori kan fún.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ó ní torí pé.
1: Yes
0: sir. Àwọn láìkì bó ṣe ń lu ayé.
1: Adániwájú.
0: Àwọn fẹ́ ra ó má bọ̀ọ̀sì fún.
1: Kábíyèsí o.
0: Mọ̀mọ́.
1: Jọ́sọ̀.
0: Mo bá sọ pé.
1: Yes sir.
0: Ẹ jẹ́ á pe nọ́mbà ẹ̀.
1: Káì.
0: Ìkan nínú àwọn ọ̀rẹ́ wa.
1: Yes sir.
0: Ó dẹ̀ wí pé. Ẹ jẹ́ má ra ó má bọ̀ọ̀sì fún.
1: Ayérayé o.
0: Tẹ́ ẹ bá rà fún.
1: Ẹ o.
0: Nǹkan máa ṣe yín o.
1: Jọ́sọ̀.
0: Tẹ́ ẹ bá ti lè ṣe lóore.
1: Yes sir.
0: Tẹ́ ẹ bá ṣe lóore.
1: Yes sir.
0: Nǹkan ó ṣe yín.
1: Nǹkan á ṣe yín.
0: Ó ní ẹ kàn dé wo.
1: Káì.
0: Ẹ pè é.
1: Yes sir.
0: Ẹ kàn fún ní owó kékeré.
1: Kábíyèsí o.
0: Tí nǹkan ò bá ti ṣẹlẹ̀ sí.
1: Adániwáyé.
0: Ẹni yẹn dẹ̀ ní.
1: Yes sir.
0: Òun fẹ́ ra Oma Boss.
1: Yes sir, Oma Boss.
0: 24 million naira
1: fún. Kábíyèsí ọlọ́run.
0: Òun á wá parọ́ fún pé.
1: Yes sir.
0: Kó máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀.
1: Kábíyèsí o.
0: Ṣùgbọ́n.
1: Yes sir.
0: Ó mọ̀ pé.
1: Ẹ
0: o. Ó dà sí ẹ ni.
1: Lọ́kọ ara rẹ̀.
0: Tó bá wá ń dáwó yẹn padà.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tó dáwó yẹn padà.
1: Ó yẹ sọ.
0: A tún wá lọ fi owó yẹn bá ara mọ́tò mi.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ṣùgbọ́n ọ̀rẹ́ wa kẹta.
1: Ó yẹ sà.
0: Ó wí pé. Ẹ fún ní 100,000.
1: Kábíyè ká fi dán wo.
0: Ká fi dán wo. Ọjọ́ tí ẹ̀dẹ̀ fún 100,000 lóòótọ́.
1: Yẹ sà.
0: Ọjọ́ tí ẹni yẹn fún 100,000.
1: Ó yẹ sà.
0: Ọmọ ẹnìyẹn ń ti skúù bọ̀.
1: Jọ́sọ̀.
0: Ọmọ ẹnìyẹn dẹ̀ lásídẹ̀ntì.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Kábíyèsí
0: o. Ọmọ
1: ẹnìyẹn
0: lásídẹ̀ntì.
1: Káyà
0: ilé sóre fún mọ́.
1: Jọ́sọ̀.
0: Bẹ́ẹ̀ dẹ̀ ni.
1: Yes sir.
0: Kì í ṣe ẹni tí wọ́n sóre. Ẹni tó fẹ́ sóre fún.
1: Ẹ o.
0: Ní ìṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀.
1: Kábíyèsí o.
0: Sábàbí nìkan ni ásídẹ̀ntì yẹn.
1: Sábàbí lásán ni o.
0: Ṣùgbọ́n torí ẹnu tí ẹni ọ̀rẹ́ wa yẹn ti fi sọ̀rọ̀.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Kí ló ṣẹlẹ̀ mọ̀ yẹn.
1: Káyà.
0: Oró orí àwọn ọ̀rẹ́.

0: lọ́wọ́.
1: Jésù.
0: Nínú àkàbà ìrìn lọ́wọ́.
1: Jésù.
0: Ó lè já ọ̀rẹ́ wọ bọ́.
1: Jésù.
0: Mo kí ọdẹ.
1: Olùkọ́ Jésù.
0: Ṣé wà á sọ̀rọ̀?
1: Èmi á sọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ orí ara.
1: Ọ̀rọ̀ orí ara.
0: Ọ̀rẹ́ mi.
1: Ọ̀rẹ́ mi o.
0: Kó já mi bọ́.
1: Kó já mi bọ́.
0: Lórí àkàbà ìrìn lọ́wọ́.
1: Lórí àkàbà ìrìn lọ́wọ́.
0: Gbọ́rọ̀ Olúwa.
1: Gbọ́rọ̀ Olúwa.
0: Jọ̀dé lọ́rọ̀ mi.
1: Jọ̀dé
0: lọ́rọ̀ mi.
1: Jọ̀dé lọ́rọ̀ mi.
0: Ọ̀rọ̀ orí ara.
1: Ọ̀rọ̀ orí ara.
0: Oh my God. Ọ̀rọ̀ ara.
1: Ọ̀rẹ́
0: mi.
1: Ọ̀rẹ́ mi.
0: Ọ̀rọ̀ ara.
1: Ọ̀rẹ́
0: mi. Kó já mi bọ́.
1: Kó já mi bọ́.
0: Lókè àṣeyọrí.
1: Lókè àṣeyọrí.
0: Ọ̀rọ̀ ara.
1: Ọ̀rẹ́
0: mi.
1: Kó
0: dá mi padà.
1: Kó dá mi padà.
0: Ní yàrá ìrànlọ́wọ́.
1: Ní yàrá ìrànlọ́wọ́.
0: Jọ̀dé lọ́rọ̀ mi.
1: Jọ̀dé lọ́rọ̀ mi.
0: Jọ̀dé o.
1: Jọ̀dé.
0: Oyè Olúwa.
1: Olúkọ Jésù.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
3: SELARRIE salary.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
3: SELARRIE salary.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.

Noa ogebu sembela omo le oluje o je fon to fi ikare akoko to fi se bugbe en le nbe un eku ba ni gbe to na esiku afo mo niyan se sembela oju oni ti o ogebu sembela Lọ́sọ̀ọ̀sẹ̀. Òun ló ń lọ sí Mr. Wesco olúwaye gbọ́kọ̀ fún wọn. Wọ́n bá kú bí ìṣẹ́jú méjì péré báyìí sí mẹ́ta tí ń bẹ̀rẹ̀ ètò yóò ti ju nǹkan kan ránṣẹ́. Àfi eléyìí sọ̀rọ̀ àjìjà, Wesco máa fi sọ̀rọ̀ àjìjà tí ẹ yàtọ̀ sí pé à ń gbádùn rẹ kòròfo ní gbogbo ìgbà. À ń gbádùn rẹ tí ò mú nǹkan kan tí ò ní nǹkan kan ò tẹ̀lé. Ẹ bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹsẹ́ ojú òní tì yín ẹkú àfọmọnìyàn ṣe. Àgbà oyè Akínbùwà. Ẹ̀yàn tèmi ni. Escort látọ̀mù òkè. Ọ̀tàrú mẹ́kò látọ̀bà àkókò. Gbogbo àwọn èèyàn tó jẹ́ pé aláfọmọnìyàn ṣe lórí ètò mi náà ni mò ń sọ̀rọ̀ tí mò ń pè yẹn o. Ṣé ti Dangote wa ní gọ̀bà ní ká sọ ni Akin Single.

0: ìdírẹ́rẹ́ lọ́pẹ́ àti là ń tẹnu rẹ̀ fọ̀. Aládé ò sí bàjẹ́ eré gẹ́gẹ́ báyìí ni fa ń sọ lẹ́nu. Ilé ẹni ni ti yẹni wá. Ẹ̀kúnlé àpọ́nlẹ̀dìẹ́ ti sàbá Adé Afájò ti ṣe yèyí ayé. Bàbá mọ bí àárẹ̀ á mọ bí a ti wá.
1: Ọ̀pọ̀ nínú ẹgbẹ́ wọn ló.
0: Ayédáfẹ́ èèyàn tó ń tòde ọ̀run bọ̀ wáyé bá báyé gbé. Ayé ìrorò púpọ̀ lóòótọ́. Bí ò sí ájò a lè báyé gbé.
1: Àjà ni bàbá bímọ. Ọ̀pọ̀ nínú ẹgbẹ́.
0: Easy man, ojú òní tì ọ́. Easy. Joseph ọmọ sọ̀fẹ́. Ìwádìí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

0: tán
1: o. Ó yẹ ká lè mu ká lè sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí nígbà wá ṣẹ̀ wá. Àbí nílé ayé tá a wà yìí tí gbogbo rẹ̀ ìpayà lóló tó mu tó gbòde kan. Ọmọ ń sọnù lójú òbí, òbí ń sọnù lójú ọmọ. Ayé wá rí bí ò ti rẹgbẹ kó rí kò rí báyìí tẹ́lẹ̀. Àwọn tó mu tó ṣe nígbà kan rí. Tó wà lẹ́nu ètò tó wà lẹ́nu gbogbo bí wọ́n ayé òṣèrógún tí lò ó tòrò tí gbogbo ẹ̀ ó da. Wọ́n ṣe dáadáa wọ́n sì lórúkọ tí gbogbo ayé mọ̀ wọ́n mọ́ ẹjẹ́ á ṣe dáadáa o. Torí ẹ̀ ní kọ́ torí ọ̀la ni.

0: olóyè dé. Àwọn ti égún mọ gagi nìyẹn.
1: Àrídàgbé bèbè ní lóòrò fi jì pàgbó.
0: O ṣe. Alájì olóyè dé. Ọmọ bíbí ìlú Abẹ́kúta. Ó fàkúrẹ́ olóyè mẹ́kùn sí ibùgbé.
1: Àkọ́kọ́ ìrè ní Mọ̀kúnrin ní ọmọ àmúṣẹ ọmọ awúbákùnrin kí n tó ládẹ.
0: Ìlẹ́mọ gají.
1: Irú gbẹ́dùn nù nílé àgbẹ̀dẹ.
0: Ìlẹ́mọ gají.
1: Ọjà ní Mọ̀kúnrin ní ọ̀rá àjámọ̀ ọmọ ẹgbẹ́ pọ́npọ́nmọ́ ọjà rẹ̀ dẹ̀dẹ̀. Ọmọ yóò dùbù wà ikú ní Jésù. Jésù bù àmùdá ní ọmọ òkú ọ̀run.
0: Agúnlóyè Samuel Ayọ̀délé.
1: Àrídàgbé ọwọ́ lóòrò dàgbó.
0: O ṣe. Àwọn àna mínú. O ṣeun ké òun wò mí ràn ni bá yílù padà. Àwọn èèyàn wa entertainment tó fẹ́ kí n tẹ́ lórí kiní yẹn náà ń retí látẹ̀ka. Àwọn ń retí ẹ̀ látẹ̀kan pé bóyá kí n tẹ́ nǹkan kan lé. Ó yọ́ lọ́wọ́ ọba ẹ rí. Ṣé kiní yóò gbé báyìí? Àyìn wò mìíràn ni. Ó ń bọ̀ ná gbogbo ara mo fi ń bọ̀. Ẹ lẹ́ ń bẹ̀ ohun mo kí yín níbi tẹ́ wà tẹ́ gbé ti ń gbọ́ wa. Adéwálé Akíníyì Wesco Olúwayé gbọ́kọ̀ fún ọ. Mò ń kí yín níhà ìbẹ̀rù pé ẹ kú ìbánigbétò náà. Ẹ gbọ́ ẹ jẹ́ kí n tún sún síwájú kí ló wà ń bẹ̀.

ẹlẹ́rọ amí ohun jìnjìn ní ìlàwọ̀ àtà gbẹ́ndún. Àdàbà 88.9 FM. Ní àyín ìlàwọ̀ àtà gbẹ́ndún. Ok. Ta ni mele yìí? Máa gbọ́ Túndé Bàlíngà. Akin Ajé tún mọ bí mo ti fà sírìn. O ṣe. Ẹ̀hẹ́n.

ẹ̀rí mi wá ní kí ló ń ṣẹlẹ̀. Nítorí kíni wọ́n ní sẹ́yìn ò mọ ohun tó ń ṣẹlẹ̀ ní agbo fàájì lọ́dún náà nípa ti ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ bí ìbò.

0: やしておちよそろちえあもまいきわあもまいきわwa fun o ni mic on ba gbe mic kan fun o ni rara eleyi wireless ti oga yin yen gangan o nlo fe lo oro mic ko se mic yi lo da gbogbo nkan lo da wahala le oro mic won ni wa ki balaji e balaji agba lo mic re ke lo de oro mic lo fa binu Obamu oba soro pe gbogbo instrument ta ko wa gan e lo ni won ta e lo non ta gbogbo instrument gan kan si ro gbogbo re to won ko wo re le lowo kan lo ba bi binu se bi niyan en ti o fi le owo to fe fi le o fi le wo yo ni lokan lati fe le ju be lo a le so ori awon awako gan egbe omo to gan ronu pe o ye ki baba ko le fowo le ju ba lo ibinu to bi ni ibinu o mo pe kini kan o lese nle o se binu pada niyan wo ko da to binu pada tan yi igbe nga de boye o ti bo si di mic o ti n tafa o ti n tafa alaji agba lo fun lo pe o ti to be ibi to tafa de yen bo ti je pe igbe nga de boye na je ya re lojo keji o o te je pojo keji o nje ya re nitori wi pe gbogbo enu to fi n to n dun ni di mic se gbogbo re yen ase won so ọjọ́ kejì náà lọ fà àwọn ọlọ́pàá gbé ó bá hàn ní àmọ́ àwọn ọlọ́pàá òun ló bá ránṣẹ́ sàlájì àgbà pé ẹ̀ ń wo òun ni àlájì ẹgbà ń wo báyìí kàṣá báyìí ṣàwòdì wọ́n ti fa agbára ọwọ́ agbára wọ́n ti fi tì wọ́n lé àlájì àgbà ló dìde sọ́rọ̀ yìí wọ́n fi gbẹ̀ngà àdébóyè lẹ̀ láti gbà ẹni gbẹ̀ngà àdébóyè àtàlájì àgbà tó ti di ọ̀rẹ́ ara wọn àwọn méjèèjì sì fẹ́ràn ara wọn dáadáa ó jẹ́ pé bí gbẹ̀ngà àdébóyè bí ó bá pàlàyé àgbà sẹ́nu iṣẹ́ pé bóyá wá fẹ́ kọrin adékọ́ pé gbẹ̀ngà àdébóyè gẹ́gẹ́ bí mc ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ tó dẹ̀ ń dùn bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n gbogbo báàrin gbẹ̀ngà àdébóyè àti alájì àgbà ṣe dùn tó yẹn àyàfi ìgbà tí wọ́n rẹ̀ tún bà á rìn yẹn jẹ́ ó bà á rìn yẹn jẹ́ lọ́nà wo
1: ó
0: jẹ́ pé gbogbo nǹkan tá a bá ń ṣe láyé ìka máa kí ìsara kìí ṣe gbogbo èèyàn nínú wọn dùn sí eré ayọ̀ wa ẹja máa kí ìsara ó ṣe ó ti tásìkò adémọlá oyè fẹsọ ti dé ńgbà náà
1: ọmọ gbogbo kìí
0: o ó ti wá bàlàjì àgbà pé
1: mo ewé ń bá
0: jà ó ti parí iṣẹ́ kan o amẹ́ríkà ni ìrìn àjò ń gbé làájì àgbà lọ kó wá lọ ṣeré
1: amọ̀kẹ́ ọmọ
0: báwo lòun ṣe rin ìrìn àjò yìí torí pé àwọn eré kan wà tó jẹ́ pé ti london tó sì ti sọ pé ọdún márùn-ún léraléra wọn lòun fi wá ṣe eré ti london pé ṣé àwa bẹ́gi ti london yẹn ni èyí tá a ṣe gbẹ̀yìn nígbà tá a kó new dimension tá a kó lọ wọ́n mọ̀ gba tiwa gbogbo new dimension àwọn orin new dimension yẹn ni wọ́n máa rà tọ́pátá ní london tó sì bu ṣòwò dáadáa ó wàá fi ti london sílẹ̀ báyìí àbí báwo la ti fẹ́ ṣe amẹ́ríkà yóò ní kìmí ju ti london tá à ń wí yìí o.

Ọ̀lẹ́dẹ̀ kúkúrú sáláì fọ̀rọ̀gùn alájì àgbàgbà pò ń lo Amẹ́ríkà. Wọ́n sì ti ń múra ìrìn àjò Amẹ́ríkà àwọn àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ kódà wọ́n tún ní kán wá MC tí ó ṣe MC ń bẹ̀ ẹja MC wo ló múnámú náà wọ́n tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa. Ọba ọ̀pá lẹ́yẹ onírúgbọ̀n bí àgbà ẹ̀sìn Mùsùlùmí wọ́n tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ọ̀pí bàbá ẹ̀ rí. Ọ̀rọ̀ nǹkan kan gbégbé Gadebuye Yasadiẹ.

yóò tó fàwọ̀ àdá kún yóò fi gbogbo ẹ̀ kún àbí ká pe gbẹ̀ngà adébóyè wọn ni gbẹ̀ngà adébóyè òun náà nìkan mú léde kúkúrú wọn sì fi ti gbẹ̀ngà adébóyè sí pé ó máa lọ gẹ́gẹ́ bí mc fún ọlọ́jọ́ náà lọ́hùn nílùú èèbù lamẹ́ríkà gbọ́wọ́n àwọn ńlọ amẹ́ríkà eré ni àwàdà ni. Eré ni àwàdà ni. Ó sì ti múra kùkù kẹ̀kẹ́ pé àwọn ń lọ sí Amẹ́ríkà lóòótọ́.

wọ́n ti ń múra kùkù kẹ̀kẹ́ páwọn ń lo amẹ́ríkà lóòótọ́. Gbẹ̀ngà Adébóyè náà nìyí wọ́n mú papọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí ìkan lára àwọn òṣìṣẹ́ Bari. Wọ́n gúrùpù ẹ̀ báwọn ọmọ aláre Bari. Àkó aṣọ kan náà ni gbogbo wọn jọra. Ni wọ́n jọ mú lọ. Ó kù dẹ̀dẹ̀ kí ìrìn àjò yá. Ó kù dẹ̀dẹ̀ kí ìrìn àjò yá. Nǹkan míì ló dé. Ó fi jẹ́ pé báyé bá ń yẹni kéèyàn ó ṣọ́ra nítorí wípé àwọn tó rọ̀ gbà yìí ni ká míì gbogbo wọn. Kì í ṣe gbogbo wọn ló nífẹ̀ẹ́ ohun téèyàn ń ṣe. Ó fi jẹ́ gbogbo wọn ló nífẹ̀ẹ́ ló fi jẹ́ pé kéèyàn ó ṣọ́ra dáadáa. Ẹnìyàn burú púpọ̀. Níbẹ̀ náà ti lọ gbé sálàájì àgbà létí wípé Gbẹ̀ngà tẹ́ ń gbé gẹ̀gẹ̀gẹ̀ yìí gan. Ó máa sọ̀rọ̀ kan irú kí ni ilé irú ọ̀rọ̀ wo ló sọ. Wọ́n ló sọ̀rọ̀ kan pé àfi kéèyàn ó kíyè sára dáadáa lọ́gbẹ̀ẹ́ yín o torí pé bẹ́ẹ̀ bá dì mọ́yàn lásán báyìí ẹ ti gba súra oǹtọ̀hún náà nìyẹn. Alájà àgbà lòun kẹ̀ níbo lẹ́pẹ́ ti gbọ́rọ̀ ọ̀ ni lágbájá ló sọ. Ó dá yín lójú òun ló sọ. Ó sọ ọkùnrin ó dá yín lójú òun ló sọ sẹ́ẹ̀. Irú kí leléyìí lẹ́dùnmọ́ rè. Ó ṣàyà wọ́n bá ránṣẹ́ pé ọ̀gá wa wọ́n ṣe ránṣẹ́ pé nìyẹn. Ó ń kẹ̀dẹ̀ ní ó láyà bí kìnìún. Nígbà tó dọ́dọ̀ Bari bá ń pè nǹkan báyìí lòun gbọ́. Òun gbọ́rọ̀ báyìí ṣé lóòótọ́ ni eré ni àbáwàdà àbí wọ́n parọ́ mọ́ ni. Ìyẹn bá sọ pé lóòótọ́ lòun sọ. Òótọ́ ló sọ̀rọ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni. Alájà àgbà ò sọ nǹkan míì mọ́ ló dà. Kò sí wàhálà máa lọ. Ó lóòótọ́ lòun sọ. Ó ní nǹkan tóun gbọ́ náà ni. Òótọ́ lòun sọ. Kò sí wàhálà mọ́ máa lọ. Ó bá gbéra lòun bá lọ́n tiẹ̀. Ẹ̀yin òkú òun Alájà àgbà. Gbogbo bí wọn ò ní ṣe jọ lọ sí Amẹ́ríkà yẹn lọ́wọ́ wà lọ́kàn Alájà àgbà. Rọ́kádàrá ti wà ńlẹ̀. Alájà àgbà bá pé lágbájá ò ní lọ sí Amẹ́ríkà pẹ̀lú wọn àáyọ àwọn kankan kúrò náà ń bẹ̀ tí wọn ò ní tẹ̀lé wọn lọ. Àwọn wo lẹ́wà ayọ ńgbà wọn fi wọn àwọn ọmọ Alájà àgbà pẹ̀lú wọn. Ó dà ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ kúkú fílẹ̀ ńgbà yẹn. Wọ́n dá Amẹ́ríkà tán. Nígbà tí wọ́n dá Amẹ́ríkà tán. Amẹ́ríkà ni wàhálà pẹ́pẹ́pẹ́ ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ. Ó ti wí pé ó bá gbé Gbẹ̀ngà pé kóun bá ṣe kó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti yẹ kó sọ kó sọ. Ó bá sọ̀rọ̀ díẹ̀ yóò forin sí gbogbo ohun tó ń sọ ẹ̀rín ni ṣá ó bẹ̀rẹ̀ sí ní rọ̀jò owó lé lórí. Ó wá dàbí wípé ọ̀rọ̀ yìí ò fẹ́ tẹ́ ọ̀gá aláré lọ́rùn mọ́. Ó wá fẹ́ di bí ìjà pé ìwé ká dín lọ́wọ́ ká mákun parí àwàdà tá wa tá a bá ṣe tàbí ká yí àwàdà ó má tiẹ̀ yọ mọ́. Èyí ògbóǹtarìgì pèdèpèdè bá ń pé àjọ wá sí Amẹ́ríkà ni òun ò wá ka bíríìjì lamẹ́ríkà kó ń kálukú máa lọ láàyè tiẹ̀. Bọ́n ṣe fi bọ́n ṣe pínyà lọ́gán náà lọ́hùn nìyẹn. Bọ́n ṣe pọ́n ṣe jọ pínyà lọ́gán náà lọ́hùn nìyẹn. Òun bá gba ibi tiẹ̀ ó gba tí ó gbọ̀nà tiẹ̀ lọ. Ó gba ìlú míì lọ lamẹ́ríkà. Ó sì fi Bari sílẹ̀. Ńgbà Bari máa ta Amẹ́ríkà padà dé ń tẹ́ ẹjọ́ lọ́ńkọ́. Báyìí kàṣá báyìí ṣàwòdì sí akú sì ti ń gbọ̀yàn òvárin wẹ̀rẹ́ díẹ̀díẹ̀ kíkú sáyé ẹ̀rọ ayélujára báyìí. Àti ń gbọ́ díẹ̀díẹ̀ lẹ́ lábẹ́lẹ̀ pọ́ dàbí pé nǹkan kan ti dé láàrin Alájà àgbà àti Gbẹ̀ngà Adébóyè. Nígbà tí Gbẹ̀ngà Adébóyè dé ó wá tú pẹpẹ ọ̀rọ̀ ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Láàrin àwọn wo sáwọn wo láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n jọ súnmọ́ra tó le bá sọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ìyẹn tiẹ̀ lọ bẹ́ẹ̀ tán. Àìmọye ń tó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ fìyẹn lẹ̀. Ṣùgbọ́n àwọn orin tẹ̀ ń gbọ́ yìí. Lẹ́yìn ìjà tó ń bẹ láàrin Yaseu pẹ̀lú Alájà àgbà. Eléyìí tó jẹ́ pé wọ́n ti bára wọn fà ní patí. Làwọn orin tó jáde àwọn fà kan tó wá jáde nínú rẹ̀.
àwọn ọfà tó jáde inú rẹ̀ ló jẹ́ káwọn èèyàn sọ pé àbílágbájá ló ń bá sọ. Nítorí wípé ńgbà tọrọ máìkì òṣẹlẹ̀ máìkì ṣẹlẹ̀ òṣẹlẹ̀ tán tóun kúrò ní patí alájàgbá bá mú composition bá mú yùn bọ́nú. Lọ́wọ́ ọdún kan tí ò ní jẹ́ kára yóò gbádùn. Ẹni tó ti ń ṣe kinní kan látọdún kan látọdún mélòó kan sí nǹkan kan. Irú rẹ̀ ló tún wá jáde inú àwo orin wọn wá ń pe ọfà dé ẹni báyìí kàṣá báyìí ṣàwòdì báyìí lọ̀rọ̀ rí. Àwòsà jáde íńtà kan mọ̀ ni wípé àwọn orin yìí kilẹ̀ púpọ̀ omi ilẹ̀ púpọ̀. Ṣùgbọ́n gbà táwọn awọnú stúdíò fáwọn orin ìyàlẹ́nu tó kọ́kọ́ jẹ́ ń bẹ̀ ni wípé wọn ò ṣe ìgbáradì kankan kò sí pírátíìsì. Ọ̀yẹ́wà lára àlàájẹ àgbà tó jẹ́ pé nígbà tó dá àyè kan tí ó ti rẹ́sẹ̀ walẹ̀ dáadáa. Wọ́n yìí sábà ṣe pírátíìsì mọ́ wọ́n bá ti lé orin lẹ̀ pé nǹkan báyìí ló fẹ́ kọ gẹ́gẹ́ bí olóye tẹ́ mọ̀ nípa ìlù lílù ẹ̀yẹn wo nǹkan tẹ́ tẹ́lẹ̀ lórí. Ẹ̀wọ̀n nǹkan tẹ́ fi sábẹ́ rẹ̀ tí yóò fi jọra wọn. Náà ló gbédé sí stúdíò ńgbà tí wọ́n ó rìkọ́ọ̀dù àwọn orin. Ó ṣe lé àwọn orin lẹ̀ báyìí ló fẹ́ kórin ó lọ. Ọ̀rọ̀ bàbá ọfẹ làwọn onúrẹ́nì Sùmálà àti Samson gíga. Ìlùtàn lù fún lọ́dún náà lọ́run ná tẹ́ sábẹ́ orin tí Bàrí gbé kalẹ̀. Bàrí náà mú orí ó rí pé kiní ìfẹ́ jọra wọn dáadáa lóòótọ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ ǹlẹ́ ń bẹ̀ mo kéyín ẹ kú dé àsìkò yìí. Sa Wesco lu ayé ìgbọ́kọ̀ fún wọn. Ṣé ẹ gbàgbé pé mi lèmi ń gbọ́kọ̀ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ? Nọ́mbà tèmi ẹ̀kọ́ nọ́mbà tèmi sílẹ̀ nọ́mbà tèmi ni 08033659609. Nọ́mbà tí ẹ máa pè mí sí nìyẹn 08033659609. Nọ́mbà tí ẹ máa pè mí sí nìyẹn 08033659609. Mo ti múwèé mi, mo ti fàyún mọ́ra ná. Nọ́mbà tí ẹ máa pè mí sí nìyẹn pé ẹ ń wọ́kọ̀ ẹ ń wáyàwó lórí atẹ́gùn. Ẹ jẹ́ kí ẹ má tí ì pè mí báyìí. Ẹ jẹ́ kí n parí ètò. Bí n bá parí ètò, ẹ mọ̀ pè mí. Ẹ dákun ẹ má ì pè báyìí. Nọ́mbà tí ẹ pè mí sí nìyẹn 08033659609. Nọ́mbà tá a fi ń gbọ́kọ̀ gbéyàwó fúnyàn nìyẹn. Ṣùgbọ́n mo wá ń bẹ̀ yín gẹ́gẹ́ bí a ṣe máa ń fi kalẹ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ ní lọ́sọ̀ọ̀sẹ̀ pé ẹ má fi ṣe ti wàyó, ẹ má fi ṣe ti jìbìtì o. Ẹ má sọ fún obìnrin pé ẹ fẹ́ fẹ́ kẹ́ ẹ sì dọ́gbọ́n gbowó lọ́wọ́ obìnrin kẹ́ ẹ fọ ọ̀nà tó jẹ́ pé ẹ fi mu tẹ́ fi gbowó ọwọ́ rẹ̀ tẹ́ sọ owó ẹnẹlẹ́nilẹ̀ lẹ ẹlòmíì ń wá. Ẹ má ṣe bẹ́ẹ̀ torí ẹ̀nìkọ́ torí ọ̀la ni torí àtúbọ̀tán ayé ẹja máa ru gbogbo yẹn mọ́ra wọn o. Kí obìnrin náà má dẹ̀ ní lọ́kàn pé ọkùnrin tó fẹ́ gbé fóun yìí òun fẹ́ gbà ni bóyá kóun kú ẹrù rẹ̀ kóun kò lọ. Ẹnìkan ló tiẹ̀ sọ fún mi ní ẹ̀kan náà lọ́sọ̀ ẹnìyẹn sọ. Ó lóun ó ní òun ráwọn obìnrin tó pọ̀ lóòótọ́ ó ní ṣùgbọ́n òun ò rí èyí tó tẹ̀ ọ́n lọ́rùn. Ó ní Mr. Wesco ẹni tó wá jẹ́ báyìí tó máa jẹ́ báyìí lòun fẹ́ mo ní wá. Èmi ò mọ ẹnìkan kan rí o. Bí wọ́n ṣe pè mí lẹ́nu làwọn náà ṣe pè mí bí o mọ ọyàn rí. Èdè nìyẹn a kì í ti yàn mọ́ ọyàn. Bá a bá fàyè lẹ̀ tá a bá sọ pé agbóbìnrin fún yín àbá gbọ́kùnrin fún yín. A mọ ẹnìkan kan rí bẹ́yìn ṣe pè wá làwọn náà ṣe pè wá. Àyè tá a fílẹ̀ ni wípé bàbá rẹni tá a fún yín tí ò bá tẹyin lọ́rùn ẹ ní àǹfààní láti padà pè wá ká sọ pé ká tún yẹ̀ mí wò. A tún fún yín lẹ́lòmíì ṣùgbọ́n kì í ṣe pé ká fi ṣe wóróworó o kì í ṣe yẹn là ń sọ ká fi ṣiṣẹ́kúṣe ìyẹn kọ́ là ń sọ o. Fún dé èyí ẹ bá lẹ̀ ń wáyàwó tàbí ẹ̀ ń wọkọ̀ òótọ́ tó da tó rọ̀ mọ́ ni ká ṣe pẹ̀lú ẹ̀ ẹ má jà fi jìbìtì kún. Ẹ̀yin èèyàn wa nílé ni lóko ni níbi gbogbo ibi tẹ́ bá wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa mo kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ kú ìbánigbétò náà Àdàbà 88.9 FM ní ìlà wà tí a gbé ń dún. Níbi ìlà wà tá a gbé ń dún tá a ti ń dá fàájì bolẹ̀ a ṣe fàájì a sì tún gbọ́kọ gbéyàwó fún ni àti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ẹ wá gbọ́ mo ti fún yín nọ́mbà tèmi 08033659609 mo ń bọ̀.

Ẹlẹ́m̀bẹ̀hún. Alàgbà Akínbọ́lá pastor ni wọ́n. Mọ̀lẹ́ olùjí ò jẹ fọ̀n, ó tẹ ó soríire lọ́sẹ̀ tó kọjá, ń wo ṣìyàwó fọmọ rẹ̀, adúpẹ́. Felix Akọmọláfẹ́ bàbá ìbejì. Ẹ̀lẹ́ ń bẹ̀rùn ọ̀rẹ́ Túndé Bámi Gbóyè ọmọ ẹ̀dẹ̀ máa fẹ́ràn rẹ̀ bíi. Àwọn méjì ìdájọ́ ọmọ bíi tọ́jọ́ dì í sí. Ẹ̀lẹ́ ń bẹ̀rùn nípa ti pé à ń gbọ́kọ gbéyàwó fúnni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. Arákùnrin kan olóhùn wá ìyàwó alálùbáríkà Mr. Westco Olúwaye gbọ́kọ fún wọn. Ó ní ìyàwó tóun fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ bí ọmọ 28 years sí 35 years. Láàrin 28 years sí 35 years ló lè pe òun. Nọ́mbà arákùnrin náà ní ẹ̀yin obìnrin ilẹ̀ yẹ kú oríire. Nọ́mbà rẹ̀ ní 09044383 08. Nọ́mbà arákùnrin náà nìyẹn ẹ̀yin obìnrin ilẹ̀ yẹ kú oríire. Ẹ̀kọ́ nọ́mbà yẹn sílẹ̀ 09044383 08. Nọ́mbà rẹ̀ nìyẹn. Nọ́mbà kejì tó jẹ́ ti nọ́mbà ọkùnrin kejì lélẹ́yìí ọkùnrin náà ni àwọn náà ń wáyàwó alálùbáríkà ìyàwó tó sì ń fẹ́ yẹn gbọ́dọ̀ ọmọ ogójì ọdún 40 years sí 45 years làwọn ń fẹ́. Ẹ̀yin obìnrin bíi 40 tó bí yẹ tó jẹ́ bí 40 sí 45. Ẹ kú oríire ẹ pé nọ́mbà ọkùnrin yìí. Ó ní irú obìnrin tó ń fẹ́ gbọ́dọ̀ jẹ́ bí ọmọ 40 sí 45. Nọ́mbà rẹ̀ ni 09138 7150 89. Ẹ jẹ́ pé nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 09138 7150 89. Ẹ̀yin obìnrin ilẹ̀ yìí ẹ kú oríire. Nọ́mbà kejì tí mo pè yẹn ò ní 09138 7150 89. Nọ́mbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ pè lẹ́ẹ̀kan bí ó ń wá bí ọmọ 28 years 35 ni 09044383 08. Nọ́mbà tèmi Mr. Westco Olúwaye gbọ́kọ fún wọn ẹ má gbàgbé. Nọ́mbà mi ni 08033659609 08033659609. Ẹ má fi lu jìbìtì o ẹ má se gbé jìbìtì wọlé o. Ẹ̀yin abiyamọ tẹ ẹ ń rò pé ọmọ yín ó tó láti mọ́kọ wálé tí ò rẹ̀ tí mọ́kọ wálé náà tó irú yín lójú ẹ pè mí lórí nọ́mbà tèmi yẹn. Ẹ ṣe àpàdé ayọ̀ bó dọjọ́ mẹ́jọ Adéwálé Akínníyì Westco ló ń kí yín pé.

0: God, hallelujah.
1: Hallelujah.
0: And you just logo. Ọlọ́run ìbàrẹ̀ o.
1: O Lord, we worship you.
0: Kábíyèsí Elédùmarè.
1: King of kings almighty.
0: Akọ́dá ayé aṣẹ̀dá o.
1: The creator of all.
0: Agbanilá.
1: The great deliverer.
0: Aṣẹ́gun fúnni.
1: The one that gives victory.
0: Adúpẹ́ ń tẹ́sí lánàá.
1: Thank you for what you did yesterday.
0: Èyí tẹ́tù ṣe lénìí.
1: Even for what you will do today.
0: Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa.
1: We thank you for praying over our children.
0: Torí pé ẹdẹ tí yín sílẹ̀.
1: Because you answered us.
0: Ẹ̀yin lẹ ní kátètè gé igi ìlú lẹ̀.
1: Because you quickly cut down that tree.
0: Kó tó máa pè ká.
1: God begins to bring branches.
0: Kátètè ṣẹ́ ogun
1: yìí. God quickly conquer the battle.
0: Kó tó da ta ofe ko da gbogbo awon abi amoto ti se tan loni won fe gbadua
1: they want to pray
0: adua lo ngba
1: only prayer answers
0: se ti comfort omo yin so
1: adu ka to jure bi jore
0: gbogbo tejo en wa mojumo
1: all of it are jealous of my night
0: ni oru mojumo
1: overnight
0: o lagbara
1: o so much
0: won ni so fun e
1: I must tell you
0: egun ti o le ma ja omo ologo le
1: yin that case that was
0: fine blood o yin danu lori e pari won bi te wa gbogbo eyan ke egun like father like son
1: like father like,
0: like mother like daughter yi danu lori mi eyin omo mi o ohun ti mo la koja e o ni la koja emi ati awon omo iya mi a o ni jagun tawon obi wa ja gbogbo eyin orisa idile majemu idile
1: o
0: n pori wa wa jiya e ma sofo danu ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ la máa ja ogun bí àwọn òbí wa ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlẹ̀ ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ìṣẹ̀dá mi o àyànmọ́ mi o àyànmọ́ àwọn ọmọ mi jáde nínú yàrá òkùnkùn gbogbo bí ta tì ọmọ a jáde ńbẹ lónìí o kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé jésù àtòhun àti yẹ́ ẹ̀nà sọmọlẹ̀ ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́ nínú ẹ̀mí ni o a jáde o àìsàn tí o lè ṣàìṣe wọn lé wa fi ayé mi sílẹ̀ fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì náà tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ́ ìyàtọ̀ ọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o àdúrà máa gbàṣà fẹ́ni tó bá lè gbà á madavale kadabiri abiyale jirasa nina ale kafa dabi liata mo di ọwọ oluwa mu mo fọ n jade bi woli ọlọrun egun asọnidẹrù ẹyin ati egun asọnidikorofo to n ja gbogbo ọmọ ológo ilé yìí egun yẹn fọdà gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà tẹ́bọ nínú tó mọ n kí ẹ̀mí ológo kúrú kó gbiná dà orí rẹ ò gbà bí ìṣẹ̀dá rẹ ò gbà bọ́ orí rẹ ò gbà bí ìṣẹ̀dá rẹ ò gbà bọ́ orí ọmọ rẹ ò gbà bí ìṣẹ̀dá yín ò gbà bọ́ mo pàṣẹ back to sender sórí gbogbo ẹni tó ń fègún àtogun jà yín back to sender in the name of Jesus gbogbo ẹ̀yẹ kẹ́mbi tẹ̀wà pẹpẹ tó dìde ogun sí mi bí mo ṣe ń kí aleluya pẹpẹ yalulẹ̀ pẹpẹ tó ń perí mi níbi bí mo ṣe ń kí aleluya ogo osana iye kí n bọ́ lọ́wọ́ ẹ̀ ṣe àmì ẹjẹ́ lọ bí pẹpẹ wa aleluya méje
1: hallelujah.
0: Ẹ kojú sọ́nà kejì.
1: Come to the next place.
0: Ogo nígbà méje.
1: Ogo.
0: Ẹ lọ́nà kẹta. Osana nígbà méje.
1: Osana.
0: Hosanna.
1: Hosanna.
0: On a carré.
1: Iye. Iye. Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: So I just see your mommy.
1: Jesus is my children live.
0: Just see your son.
1: Jesus is my work live.
0: Let's see only Lord.
1: From today,
0: but we be taught to burn.
1: I'm in the West End.
0: Talk by the story.
1: Thank you, sender.
0: Say amen.
1: Say amen.
0: Say amen.
2: All right, today.

0: mi tó yìn ọmọdún mi láti àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá sí bíi 500 ló bá mi wá. Ìgbà tán ní kan dáwó. Wúmọ̀ kan àlẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣáà wá dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lamẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí nìyẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàgbà.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìí rí yẹn. Ìgbà tó tún mọ ya bọ́mọ mi ṣe pè mí nípa òun ti ra mọ́tò fún mi o. Mo tún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra ilẹ̀ fún mi. Mo tún lè ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: for. Aláàánú máa ṣe fún ẹ.
2: A telephoto will come and do it for you.
3: That's

orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then, mo dà bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. So bọ́n yẹn bu díẹ̀ sí mi lọ́wọ́, wọ́n sọ tíje kán gbójú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, ẹ̀ la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa, ó ti wà lọ́ American sẹ́yìn.

0: Olúwa, ẹ̀tọ́ ìsúná àwọn kan ń fẹ́ ìwòsàn.
1: Bible their finances need healing.
0: Iṣẹ́ àwọn kan ń fẹ́
1: ìwòsàn. Bible their work that need
0: healing. Tó o bá lọ ka Matthew.
1: If you read that book of Matthew.
0: Chapter 10.
1: Matthew Origawa.
0: Láti verse 1.
1: From verse 1.
0: Ó rán mi.
1: He sent me.
0: Láti wá bá ọ.
1: To
0: ó sì fún mi ní agbára.
1: And he gave me mandate.
0: Lórí àìsàn.
1: Ó bẹ́ẹ̀ mi sí
0: bẹ́ẹ̀. Kàbí bẹ́ẹ̀lì fún mi o.
2: Nígbà
0: tí ó sì pe àwọn ọmọ ó fún wa ní agbára ẹ̀mí àìmọ́ ní àìsàn ó ní ká lè jáde lára
2: rẹ̀
0: ìwòsàn gbogbo àrùn ayé agada bàbá sada ẹnẹnẹ mẹrúbà àgàbà lẹ́gàdà ayàbínà nọ́ẹ̀tẹ̀
1: fọ̀nìsì
0: ẹ̀mọ́ sada yà ogun ẹ̀yìn tẹ̀ ṣàìsàn ẹ̀dìdẹ́ àìsàn jáde lára rẹ̀ orú àìsàn. Lorúkọ
1: Jésù
0: kò jáde ayé agada basa àtòrí ẹdí àtẹlẹsẹ gbogbo ọfà tó dúró síbẹ̀ tó dídí ẹ̀mí tó náà fẹ́ pa ọ́ ọfà tó jogún ẹ̀ àìsàn jogún bá eléyìí tó kó lára ọkùnrin eléyìí tó kó lára obìnrin eléyìí tó ń ba ilé ìwé àìsàn tó bá fẹ́fẹ́ wọlé àyà yóò pa àwọn àlejò wọ́n fi bẹ̀rù jáde níbi kọ́lọ́fì wọn gbogbo ẹ̀yìn àìsàn ẹ jáde orúkọ Jésù ó yẹ gbọ́ ìwòsàn yẹ kí ọwọ́ rẹ máa rọ́.

0: àìsàn farapamọ́
1: sí.
0: Iná gbé jáde. Ọwọ́ àìsàn.
1: Hand of sickness.
0: Jáde. Jáde. Jáde. Látorí dé àtẹlẹsùn. Awo yìí sí. Máìlì
1: kìíní.
0: Isaiah chapter 1. Verse number 4.
1: Ẹsẹ̀ kẹrin.
0: A ó ti lù yìí sí mọ́.
1: How much better you
0: be. Ẹ̀yin ó mọ sọ
1: tẹ̀síwájú.
0: O láti àtẹlẹsẹ̀.
1: From the
0: tithe. Títí fi dé orí.
1: To the feet.
0: Látorí dé àtẹlẹsẹ̀.
1: From the head of the
0: feet. Kò sí ìlera.
1: No soundness.
0: A fi egbò tó rà.
1: Ẹ sọ́tẹ̀
0: sọ. Ẹ sọ́tẹ̀ sọ. Torí a ò fi òróró kò
1: wá. Because it's not been anointed.
0: Mú òróró fi sórí ẹ̀.
1: Put oil on your head.
0: Fòróró sórí ẹ̀. Fòróró sí. Mú omi.
1: Drink water.
0: Má lè gẹ̀dúsà. Gbogbo ẹ̀yà ìsọjọ́ tó pẹ́.
1: Any long term sickness.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: Ibo lẹ fara pamọ́
1: sí. Where are you hidden?
0: Ó yẹ gbẹ̀dà. HIV.
1: HIV.
0: Tuberculosis.
1: Ẹ̀yìnbó fẹ́.
0: Hepatitis B.
1: Hepatitis B.
0: Maya high blood pressure.
1: Ẹ̀jẹ̀ ríru.
0: Diabetes.
1: Ẹ̀jẹ̀ ìtọ̀ ṣúgà.
0: Ẹ gbẹ̀dà. Máa lé kéde balẹ̀ àbàzúndálí gàdà. Aran mi nipa ororo ni.
1: I am sent that your next.
0: Me nurse dia.
1: Thank you, Father.
0: Tori James chapter 5.
1: That book of James 5.
0: Verse 14.
1: Let the carry that.
0: To 15.
1: Sika adogun.
0: Only emphasize.
1: Is that what I see?
0: Come on to awon agbawa.
1: Then you bring him to the others.
0: Kafi ororo ku.
1: That we are 19.
0: O ma le.
1: Oh,
0: tonight. Eh, sorry, ola Sunday.
1: Tomorrow Sunday.
0: Ibi to ba wa.
1: Anywhere you are.
0: Gbogbo eka ijo wa.
1: In all our branches.
0: Anointing for healing.
1: Ororo ku orun ku
0: iwosan. O ma mu oyin kan dani.
1: I come with 100.
0: O de mu ororo dani.
1: And your oil.
0: Abeni sa.
1: Thank you, Father.
0: Ise to lagbara ni.
1: It's a very powerful asset.
0: Omi ma duro de ni church.
1: I've been waiting for you at the church.
0: Gbogbo eya ni
1: oyin.
0: Ẹgbẹ́ ìwòsàn. Kàwé James fún mi 5:14. Ẹ ń bá ṣàìsàn nù yín. Kọ́ pé àwọn wòlíì. Kọ́ gbàdúrà sórí rẹ̀. Kí náà ní ká fi kù lórí. Òróró ni wọ́n ní á lò fún ẹ. Torí à tó ń bèrè pé wá ìtàn fún inú òróró. End of the month. Òróró tó ti ń dúró lórí òkè. Fún gbogbo èèyàn. Èmi máa fún ẹ ní ilé ọ̀rẹ́.
1: Ó
0: ò dẹ gbọ́dọ̀ kú. Toró wúlò. Máa dálé gẹ̀dúà. Òní kú
1: báyìí.
0: Òní kú
1: báyìí.
0: Òní kú
1: báyìí.
0: Òrí àwọn abàmísẹ́ tó mi lè àánú yẹn
1: sí.
0: Gbogbo èèyàn ẹ gbàdúrà ìmọ̀ fẹ́ ra lọ. Ẹ̀mí ikú jáde lára
1: mi.
0: Ó máa lọ tún lọ
1: sí.
0: Ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi.
0: Jáde. Ó máa fòókè. Ẹ̀mí ikú. Mi ò ṣetán ikú. Ìwọ ọ̀fà ikú. Ìwú ẹ̀mí ikú. Ẹ̀mí ìnira. Jáde.
2: Ẹ bá mi yin bàbá lógo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Ìrùntóyìn Adéníjì láti Ìjẹ́bú-òde. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ó ṣoun lánàá nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school. Ìgbà yẹn ó ṣì wò ó wà ní ẹnu ìkọ́ṣẹ́. So ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí. So nígbà yẹn lọ́run ṣá mo ń mú kiri kò síbi tí mi ìnáwó dé. So mo ṣáà tẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn. So abẹ́ igi níta ńbẹ̀ yẹn la wà. Ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn. Pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣe é kò lọ ra pure water ẹyọ kan kò fi gbàgbọ́ ṣe. Mo wá sọ fún ọmọ mi mo ní lẹ́ẹ̀ni ni ogun ìmáṣẹ́. Ó ní mọ́mí tó bá dẹ̀ lè ṣe owó rẹ̀ ní kúrò ń bí o. Ó ní o máa ṣe lórúkọ Jésù. So mo wá ra pure water yẹn ó wá ní kán mu sókè. So ó wá ní mọ́mí mi ẹ má sún mọ́mí o. Ó wá mu pure water yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké. Mo wá sáré wá síbí mo wá pe àwọn ọ̀ṣà. Wọ́n ṣà rally round ẹ̀mí ìdẹ mọ́ nǹkan tán fi òkúta yẹn ṣe. Lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sún mọ́kùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún. Ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlè má bá rìn. Ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́. Obìnrin ni ọmọ yẹn kò ń ṣe pé ó ń wọ́mọ o but ogun yẹn ṣẹ́. ki le mo pe yes olorun wa lori oke yi abi omo yen wa school so omo yen ti po omo dun so leyin yen o tun wa loyun mi mo se yawo fun o loyun mi awon nkan to sele so oyin yen fo lo mo wa tun mu pada wa sibi mo ni o ma tun ni mi so nijo yen la tun wa wa sibi ni baba ni awon to nwoju olorun o nohun o le jade jare pe so nwo omo ni mo nohun wo omo o le duro sori omo kan mo ni to ba se bo se nlo si ile anu yi meji ni ko toro o de lo lo to pelu bi owo te yo fun pelu gbogbo awon eyan gba to dele anu o gbadura osu keji o mi si period e a lo se scan won ni sac meta ibeta so gba to ma bi awon omo yi o fi bi meji to idi ope mi lele to pe dupe lowo olorun awon omo na gbe wa yi
3: melo le ni ko toro
2: meji ni sa
3: meji
2: be ni sa
3: o wa lo loyun meta
2: be ni sa
3: an gba ti o je pe meji le de bire ibeji lo ko wa yo
4: hallelujah
3: ibeji re o
4: thank you jesus
3: gbogbo awon to fa ibeji
4: all those that want twins
3: mo fi anu bere
4: with mercy I ask
3: o ye gba ibeji ba
4: receive your twins amen
3: e gba ibe
4: amen
3: e gba ibe
4: amen
3: in jesus
4: amen
3: olorun wo awon mo
4: amen
3: o da won si
4: amen
3: in jesus
4: amen
3: mo gbadua
4: I pray
3: arugo elekisa
4: that get get
3: to logo re oni fo
4: see your name we don't speak
3: ile gbe ah e kem bi te wa olorun ti a ori o
4: the invisible god
3: ba mi se ogun airi
4: kan ke mi invisible party
3: awon ogun airi lona afefe
4: there invisible party in the air
3: won ti je ise obirin kan
4: ba when they finish your
3: won ti ba se yen je
4: destroy that job
3: owo airi de ni
4: and it's an invisible hand
3: gbogbo eyan ke
4: everybody shout
3: olorun ti a ori
4: invisible god
3: ba mi se ogun airi
4: kan ke invisible party
3: to fe so mi di korofo
4: oyo
3: oyo oyo

0: Ẹ̀mí mọ̀ ti sọ fún mi.
1: What is Peter stopping?
0: Kí n mọ fún iláyè.
1: I should give you time.
0: Láti mọ sọ ẹ̀rí yín.
1: To test it, to test.
0: Ẹ mọ send ẹ̀rí yín.
1: Please send your testimony.
0: 081.
1: 081.
0: 123.
1: 123.
0: 2222.
1: 2 lọ́nà márùn.
0: 2 lọ́nà márùn.
1: In my place.
0: Ẹ mọ sí nọ́mbà tẹ o.
1: Please don't miss the number.
0: 081.
1: 081.
0: 1. 1.
1: 2 3 3.
0: Ẹ wá kọ 2 márùn.
1: Ẹ tú ìfẹ́.
0: Olójà sí ọ̀dọ̀ wa.
1: That the leaders.
0: Record ẹ̀rí ẹ.
1: Record your testimony.
0: Mọ̀ gbé ẹ̀rí ẹ mi.

0: Ẹ kalẹ̀ ọ̀dádì, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mò ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣáà ní ká ka Psalm 4, ẹ ní ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tí ó ní máa fi ṣe POS. Dádì ẹ ṣé o, ẹ ní ṣubú ara ẹ, ní ṣubú ẹ̀mí o, ìpè yín ò ní di rádaràda o. Ẹ ṣé, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà àti mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti, láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣé o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣé o, ilé ológo tá à ń lé wù wá ládé bẹ́ẹ̀ o, ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáadáa o. Lórúkọ
1: ó máa rí ṣe ẹ gbàdúrà
2: eléyìí,
1: eléyìí lágbára, ìdájọ́ tí wọ́n ṣe nínú òkùnkùn tó ń lé aláàánú lálára
2: mi,
1: Olúwa tú ìdájọ́ náà ká, eléyìí ní ìdí ìgboyà, ìdájọ́ ibi níbi tí wọ́n ti gbọ́ tẹnu
2: mi,
1: tí wọ́n ṣe ìdájọ́ tí mo wá ń jẹ̀yà ẹ̀, Olúwa ẹ fa ìwé ìdájọ́ yẹ̀yà mi. Asẹni, maya lẹ́gẹ̀ẹ́ dábàrábí asẹ́ndà yà bá, wọlé balẹ̀ gẹ́dẹ́ bàrábí alẹ́ asàdà, ìkáńká dábàrábí alẹ́ kòjí àdàbàrú àhà, ẹ̀mìà màná ìlìkìndà, Olúwa fọ ìwé ìdájọ́ náà yà. Olúwa wa, ẹ ò gbé ọwọ́ ọ̀tún ẹ lé orí, wọ́n ní sọ tẹ́lẹ̀ mẹ́ta, àṣẹ mẹ́ta sí orí ògo yìí, ayàyàyàyàyàbálẹ̀ àbáṣadà, orí ògo rè é, àṣẹ mẹ́ta ni, gbogbo èyí tẹ́ ní orí ògo, mo gbàdúrà, orí ògo rẹ
2: yìí,
1: kò ní gbọ́ fàwèrè, ní àbáyàṣà, tó bá ta orí èèyàn lọ fàwèrè, tó bá ní kò mú gbàdẹ̀ máa má gbọ́n. Tó bá ní kò lọ́wọ́jọ́ dẹ̀ máa padà
2: sẹ́yìn,
1: a máa ń take wrong step at the right time. Àwọn nǹkan tí ò yẹ kó ṣe ni ó mọ̀ ṣe, gbogbo ọfà tó ti wọnú orí
2: ẹ̀,
1: tó fi ń ṣe àṣìṣe tí ò kọ́ mọ́, ọfà yẹn jáde. Àṣẹ kejì rẹ sí orí ìgbà ìwòsàn, gbogbo tó ń pè ní bad luck nínú orí, ó yẹ gbiná, highly kidnapped, gbogbo tó ń pè ní bad luck nínú orí mi, nínú orí ẹ, gbogbo tó ń pè ní bad luck, kò sí impossibilities,
2: kò
1: ṣeéṣe, failure nínú orí, kó mà gbiná, orí gba ìwòsàn, gba ìwòsàn, gba ìwòsàn, gba ìwòsàn, ìdánimọ̀ ṣe wọ́n gbé ẹlẹ́ẹ̀kẹta, kó tó di on the
2: 30th,
1: wọ́n á kí ẹ kú orí rẹ, orí rẹ gba rẹ, orí rẹ gba rẹ, orí rẹ gba rẹ, orí rẹ gba rẹ, orí rẹ gba rẹ, orí rẹ gba rẹ, orí rẹ gba rẹ, ó gba ìrànlọ́wọ́, ó gba ayọ̀, ó gba ìdìde, orí yìí ó gba ire o, gba ìrànlọ́wọ́ o, gba ire o, lórúkọ jẹ́.
3: Sùkọ̀ mi ni Ọ̀ṣọ́ fún mi lọ́lá, mo wá ní àti alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ̀wé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ́ẹ̀, mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi, torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ, mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé prógráàmù máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Sáàmù Òjò Authority, Olorun ko ile fun mi o de tun ra moto bi daddy fun mi
1: lenu odun kan
3: be ni ni march lo ra fun mi june ni mo ni ko to di june but march 29 in lo ra big daddy ti a roba ni olorun ra fun mi
1: ele po o na what we okay o second prayer forever awon iyanu gban kogbo lori are lori ama o ya gba testimony permanent